Ògo ni fún Ọlọ́run lókè ọrun. Mo kí Ọlọ́run tó dá ọ̀run ayé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi, níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Òní ni ọjọ́ Monday. Bí o ti ń wọ inú ọ̀sẹ̀ yìí lọ, lórúkọ Jésù, àánú á bá mi dàpọ̀ mọ́. Lórúkọ Jésù, àánú máa ṣílẹ̀kùn ọ̀sẹ̀ yìí fún ọ. Lórúkọ Jésù, wà á rí ojú rere. Lórúkọ Jésù, wà á bá ìrànlọ́wọ́ pàdé. Ní ọ̀sẹ̀ yìí, àánú máa gbé ọ dìde. Mo sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ Olúwa Jehovah. Ní ọ̀sẹ̀ yìí, àlàáfíà rẹ ò ní dínkù. Lórúkọ Jésù, dádì, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀, àlàáfíà yín ò ní dínkù. Mọ́mì, nínú ọ̀sẹ̀ tẹ́ ń wọnú ẹ̀ lọ yìí, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀, àlàáfíà yín ò ní dínkù. Mo gbàdúà, dọ́kítọ̀ tó mọṣẹ́ jù kò ní dóye lé yín lọ́sẹ̀ yìí. Lórúkọ Olúwa Jehovah, dọ́kítọ̀ tó mọṣẹ́ jù kò ní dóye lé yín lọ́sẹ̀ yìí. Lórúkọ Bàbá, lórúkọ ọmọ, lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, ní ọ̀sẹ̀ tuntun tí ẹ̀ ń wọnú ẹ̀ lọ yìí, wọ́n ní fi olóògbé kún orúkọ yín. Bàbá, mo gbàdúà fún ọ, ní ọ̀sẹ̀ tó ń wọnú rẹ̀ lọ yìí, wọ́n ní fi olóògbé kún orúkọ rẹ̀. Mọ́mì, ẹ̀yin gangan ni mò ń bá sọ̀rọ̀, wọ́n ní fi olóògbé kún orúkọ rẹ̀. Mo gbàdúà, ọfà àìsàn tó ń bẹ lára rẹ̀ yìí, lórúkọ Jésù, kó gbiná dànù. Mo lo ọ̀rọ̀, mo fi bá ọ̀rọ̀ sọ̀rọ̀, nítorí pé a kọ́ wípé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Olúwa. Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yìí la fi dáhùn gbogbo. Bíbélì wípé lẹ́yìn rẹ̀ a kò dáhùn mìíràn mọ́. Mo lo ọ̀rọ̀ yìí, mo fi kéde ẹ̀ lórúkọ Bàbá, lórúkọ ọmọ, lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ìrìn àjò rẹ tọ̀sẹ̀ yìí kò ní já sí mọ́ṣúárì. Mo gbàdúà, odidi ọmọ kò ní kú lọ́wọ́ rẹ lọ́sẹ̀ yìí. Lórúkọ Jésù, ní ọ̀sẹ̀ yìí, aláàánú rẹ ò ní dòkú. Mo gbàdúà, ogun àfijọ tó ń da ìrìn àjò rẹ rú lọ́sẹ̀ yìí logun yẹn ṣẹ́ wọlẹ̀. Lórúkọ Jésù ni mo kéde ẹ̀. Nínú àtìmọ́lé alájọbí tí wọ́n fi ọ́ pamọ́ sí, ọ̀sẹ̀ yìí làyànmọ́ rẹ jáde ńbẹ̀. Mo kéde ní orúkọ Olúwa Jehovah, gbogbo afẹ́ni mọ́fẹ́ dìde ẹni tí ayé rẹ há sí lọ́wọ́, ní ọ̀sẹ̀ yìí àánú tú ọ lẹ̀. Gbogbo afẹ́ni mọ́fẹ́ dìde ẹni tí àyànmọ́ rẹ há sí lọ́wọ́, ní ọ̀sẹ̀ yìí a tú ọ lẹ̀ lọ́wọ́ wọn. Mo kéde rẹ̀ ní orúkọ Olúwa Jehovah, gbogbo ẹni ń finú bá ọjà tó dẹ̀ ń fẹ̀rín pàdé ẹ̀, ní ọ̀sẹ̀ yìí wọ́n máa ṣẹ̀sìn tó lókìkí. Gbogbo ẹni tó ń finú bá ọjà tó dẹ̀ ń fẹ̀rín pàdé rẹ, tó ń finú da iṣẹ́ rẹ rú, tó dẹ̀ ń fẹyín sí ọ, irú àwọn èèyàn bẹ́ẹ̀, ní ọ̀sẹ̀ yìí wọ́n máa ṣẹ̀sìn tó lókìkí. Lórúkọ Jésù, àṣírí wọn máa tú. Mo gbàdúà, gbogbo ènìyàn tó ń fi àlàáfíà bá ọjà, lórúkọ Jésù, Olúwa máa run gbogbo wọn dànù. Gbogbo ipá òkùnkù tó ń fẹ́ àìsàn sí ọ lára, gbogbo ipá àjẹ ayé tó ń fẹ́ àìsàn sí ọ lára, lórúkọ Jésù, iná Olúwa kó run wọn dànù. Gbogbo ogun àlákàlà nínú ayé rẹ, mo gbàdúà, ó yá Olúwa kó fi iná run dànù. Gbogbo oúnjẹ ojú oorun, gbogbo ìbálòpọ̀ ojú àlá, lórúkọ Jésù, Olúwa kó fi iná run dànù. Mo gbàdúà, ohun gbogbo tó ti jẹ lójú oorun, lójú àlá, oró rẹ̀ lára rẹ, lórúkọ Jésù, ó yá kó kú dànù. Gbogbo oró májèlé tí wọ́n ti fún ọ jẹ, tí wọ́n ti fún ọ mu, lójú ayé, lójú àlá, Olúwa pa oró ẹ̀. Mo gbàdúà fún ọ, ìjì ogun lórúkọ Jésù, ó dáwọ́ dúró láyé ẹ, ọ̀nà ẹ ńlá, wàhálà ànúgbà, ògo ni forúkọ Olúwa Jésù, Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Joshua Dairo, tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Àánú Yanjú Ẹ̀.
láti inú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ anúyanjú ẹ̀ tí ó wà ní ẹ̀yìn Muna Closery Hotel tí àwọn kan mọ̀ sí Miriam Hall ní ìyànà Sàpátí ìdojúkojú olóróró Estate Gomo Road Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tí ó ń gbọ́ mi, mo fẹ́ kí a lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ká lọ sínú ìwé orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ kínní sí ìkẹta. Orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ kínní sí ìkẹta. Psalm 18 verse 1-3. Èmi fẹ́ ọ Olúwa agbára mi, Olúwa lé àpáta mi àti ìlú olódi mi àti olùgbàlà mi. Ọlọ́run mi agbára mi, èmi ò gbẹ́kẹ̀lé àṣà mi àti ìwọ ìgbàlà mi àti ilé ìṣọ́ gíga mi. Èmi ké pe Olúwa tí ó yẹ láti máa yìn, bẹ́ẹ̀ ni a ó gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ògo ni Fọlọ́run lókè ọrun. Gbogbo ọmọ Ọlọ́run tí ó ń gbọ́ mi, bí o ti ń jáde lọ ní ọ̀sẹ̀ yìí, èyí ni mo fẹ́ kó mọ̀ wípé wà á kọ orin ìṣẹ́gun. Sorí ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ yìí, mo fẹ́ fi dá ọ lójú wípé wà á kọrin ìṣẹ́gun. Gbọ́, orin ìṣẹ́gun ni mo fẹ́ sọ̀rọ̀ lé láàárọ̀ yìí bí o ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí. Gbogbo ènìyàn tó gbọ́ mi, wà á rí wípé Ọlọ́run dá ènìyàn lé àwòrán ara rẹ̀. Ẹ wo bí o, gbogbo ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run pátápátá ni a dá láti lè kọ orin. Gbogbo ènìyàn pátápátá tá a bí nínú obìnrin ni ó lè kọ orin. Ẹ gbọ́, ní gbogbo ìgbà àti àkókò ni a máa ń kọrin. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí èèyàn láyé ló ní orin. Kò sí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ènìyàn láyé tí kò ní kọrin. Ẹ gbọ́, ní ìgbà tínú ènìyàn bá dùn, ènìyàn máa kọrin. Ẹ gbọ́, ní ìgbà tínú ènìyàn bá bàjẹ́, olórin tí ènìyàn á kọ ní àkókò yẹn. Ẹ gbọ́, nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun, olórin tí ènìyàn ń kọ ní àkókò ìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ, tí ènìyàn bá kú, ó ní orin tí wọ́n máa ń kọ níbi ìsìnkú ènìyàn tí ènìyàn bá kú. Gbọ́, tó o bá ti gbọ́ orin tí ènìyàn ń kọ lẹ́nu, ló fi máa mọrú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sírú ènìyàn bẹ́ẹ̀. Nígbà tó o bá ti gbọ́ orin tó ń ti ẹnu ènìyàn jáde, ni wà á fi mọrú ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ sí. Tí ẹnìkan bá sọ ogun kan nù, bóyá ìṣẹ̀lẹ̀ búburú kan sáré ṣẹlẹ̀ sí, wà á gbọ́ tó máa kọrin. Bọ́jọ́ èmi bá tilẹ̀ kúrò, mo mọ̀ pé ọ̀la mi á dára, bẹ́ẹ̀ sì ni ó dá mi lójú, bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ kúrò, mo mọ̀ pé ọ̀la mi á dára, wà á mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí. Ẹ gbọ́, tí ènìyàn bá ń la ìkóríta kan kọjá tó gbóná, o lè gbọ́ tó máa kọ, èmi yóò borí ìṣòro, èmi yóò borí ìṣòro dandan, bó ti wù kógun kó le tó. Ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni, a kò ní sí pẹ̀lú òkú rẹ̀, èmi yóò borí ìṣòro dandan. Wà á máa gbọ́, arise o Lord, let the enemy be scattered, arise o Lord, let the enemy be scattered, arise o Lord, let the enemy be scattered, O Lord, arise and fight. Ẹ gbọ́ mi, kí ni orin yìí túmọ̀ sí? Ẹnìyàn wà nínú ìdojú kankan tó lágbára tó fẹ́ kí Ọlọ́run dìde. Ṣùgbọ́n nígbà tí ẹ bá ti gbọ́ tí ẹnìkan sọ pé ìjádòpin ogun sì tán, èyí túmọ̀ sí pé ẹnìyàn ti ó ti ṣẹ́gun. Mo sọ àsọtẹ́lẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí, níbi gbogbo tó o ti ń gbọ́ mi, lórúkọ Jésù, ìwọ náà máa kọ orin ìṣẹ́gun. Ẹ gbọ́, orin lè yí padà ní kété tí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ènìyàn
to ba yi pada eni to tin la ogun koja tele ni kete to ba ti bo lowo ogun yen e gbo orin to nko ayi pada awon mo israeli won ko orin ogun nigba ti won wa ni egypt sugbon nigba ti won re koja lati egypt ti won gba okun pupa koja ti won koja lo e gbo bi won ti koja okun pupa gbogbo omo olorun to ngbo mi won ko orin ati orin isegun ninu iwe exodus chapter 15 verse 11 gbogbo exodus chapter 15 yen patapata gbogbo re ni o soro nipa orin ti won ko e gbo mi oni ta lo dabi re olorun eh oni who is like unto thee o lord among gods who is like unto thee e gbo mi awon mo israeli ko orin isegun mo gbadua fun won to ba ti mu ki awon mo israeli ki won ko orin isegun loruko jesu iwo na ma ko orin isegun ni ose to nwonu e lo yi loruko jesu wa ko orin isegun mo gbadua fun won bi ana ba ko orin isegun iwo na ma ko orin isegun ninu 1 samuel chapter 2 1 to 10 ana ko orin isegun o fun awon ota re lesi mo so tele si o loruko jesu iwa agan to obiri loruko baba omo ati emo iwo na ma korin isegun emi o mo boya ti e o ki somo ohun to nla koja yi loruko baba loruko omo loruko emi mimo o ma korin isegun lori e ni ose ti o nwonu e lo yi loruko jesu wa korin isegun e gbo eni to ba nigbagbo nikan lo ma korin isegun ni igba ti o ba wa ni oju ogun e gbo ni igba ti ogun ba nja eni to ba ni igbagbo nikan okunrin onigbagbo obirin onigbagbo lo ma nkorin isegun nigba ti o ba nla ogun koja eyi tumo si pe o gbagbo pe ogun to hun ja yi ko ni gbe ohun lo emi o mo boya iwo na o le gbagbo wi pe ogun to hun ja yi ko ni gbe o lo gbogbo omo olorun to ngbo mi eni to gbagbo pe ogun ye oni gbe ohun lo o ni igboya wi pe iwa laye olorun be pelu ohun e gbo eni ti iwa laye olorun ko ba si pelu e ko le korin isegun ninu ogun e gbo mi sa ti iwo na ba fe korin isegun ninu ogun to ba ti faye re fun jesu bayi gbo mi o gbodo faye re fun to ba ti mo olorun o gbodo mo olorun bayi ni akoko yi nitori awon to ba mo olorun awon ye nikan lo le korin isegun eh nigba ti won ba ni idojuko eyi de tumo si pe orin isegun ti won ko yi o ma mu won bori mo so tele si o ni oruko oluwa jehova ose to nwonu e lo yi o ma ko orin isegun lori omo wa ko orin isegun lori ise re wa ko orin isegun loruko jesu wa ko orin isegun gbogbo bi to ti reti eleya re loruko baba omo ati emi mimo o ma ko orin isegun oro re dayo ogun se fun ileri adese gbogbo omo olorun to ngbo mi ni ojo thursday special thursday anu yanju eni ri pe iwo na wa nbe gbo mu photo e ko fi sinu envelope kan ma mu bo ni ile anu yanju e ni ojo thursday bi oluwa ti nbe ti emi e wa orun anu a si fun o ago mesan abo aro ni pade yin bere ogun re ma se iwo na ko orin tutun wa de ko orin isegun o le pe mi sori ero yi 08032404977 o double

0: sẹ́tì.
1: Orúkọ Jésù.
0: Ẹni lónìí bọ́ nínú gbèsè.
1: Orúkọ Jésù.
0: Ohun tí mo wí rè é.
1: Yes, Lord.
0: Kò ní bọ́ nínú àṣẹ ikú yìí.
1: Ah, ní Jésù.
0: Àṣẹ ikú yìí kò gbèdè.
1: Ah, ní Jésù.
0: Àṣẹ ikú yìí kò gbèdè.
1: Ah, ní Jésù.
0: Àṣẹ àrùn kò gbèdè.
1: Ah, ní Jésù.
0: Ìdè kò dé.
1: Amen.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́ kò mu.
1: Amen.
0: Ẹ̀mú ọ̀run kò mu.
1: Amen.
0: Adéagun Jésù kò dé.
1: Àmì Jésù.
0: Ọkọ̀ tá a fi gún Jésù lẹ́gbẹ̀ẹ́.
1: Wọ́n yẹ̀sọ̀.
0: Ẹ fi gún orí ẹ̀mí rẹ̀.
1: Àmì Jésù.
0: Ẹ fi gún gógún ẹ̀mí rẹ̀.
1: Àmì Jésù.
0: Ìwọ tó sàmídà.
1: Bẹ́ẹ̀ni o.
0: O bọ́ lọ́wọ́ mìíràn ilé yín.
1: Àmì Jésù.
0: Ìwọ tó sàmídà.
1: Wọ́n yẹ̀sọ̀.
0: O bọ́ lọ́wọ́ ẹbọra ilé yín.
1: Àmì Jésù.
0: Ìwọ tó sàmídà. O bọ́ nínú àgádágodo.
1: Àmì Jésù.
0: Ìwọ tó sàmídà. O bọ́ nínú olúgbòhùn.
1: Àmì Jésù.
0: Inú iṣẹ́ àkárábá yá.
1: Orúkọ Jésù.
0: Gbẹtugbẹtu.
1: Orúkọ Jésù.
0: Àti àkárábá.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi di ẹsẹ̀ rẹ ní sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Adáríwáyé o.
0: Gbẹtugbẹtu.
1: Báwo.
0: Àti àkárábá yá.
1: Báwo.
0: Tó fi di ẹsẹ̀ rẹ.
1: Ayérayé o.
0: Ní sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Jésù.
0: Wọ́n ti fò sókè.
1: Jésù.
0: Lẹ́ẹ̀mejì.
1: Wọ́n yẹ̀sọ̀.
0: Kọ́mọ̀ ẹja.

0: sùn.
1: Ẹni tá bí ẹ lọ òkè.
0: Kábíyèsí o.
1: Èpè tí ò jẹ́ kí olú inú rẹ sọ̀rọ̀.
0: Orúkọ Jésù.
1: Èpè yẹ lana jáde wáyé.
0: Àbí Jésù.
1: Ó di èdìdí o.
0: Ó yẹ sọ.
1: Ó di méjèmú.
0: Bẹ́ẹ̀ni o.
1: Èpè.
0: Ó yẹs.
1: Tó pa olú inú mọ́ ọ nínú.
0: Àdáni wáyé o.
1: Jibúra.
0: Yẹsọ.
1: Àbúra gbogbo Abújáde.
0: Ẹ o.
1: Tambájí o fò ókè.
0: Ó yẹsọ.
1: Èpè yẹ jábọ́.
0: Àbí Jésù.
1: Gbogbo ibi tí ohun yìí máa dé lórí afẹ́fẹ́.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ọ̀rọ̀ jáde.
0: Ó yẹsọ.
1: Àṣẹ iná tẹ̀lé
0: o. Ẹ o.
1: Bó ti na wáyé.
0: Orúkọ Jésù.
1: Èpè.
0: Ẹ.
1: Tí ó jẹ́ olú inú rẹ sọ̀rọ̀.
0: Ayérayé o.
1: Olú ọmọ ló jẹ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Èpè kan ni òjì ó sọ̀rọ̀.
0: Ó yẹsọ.
1: Ó gbé inú mi bí àṣẹ.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ẹnìkan wà ń bí.
0: Ẹ.
1: Kẹ́hìndé ló kọ rẹ̀.
0: Kẹ́hìndé.
1: Ó ní ọmọ kan.
0: Ẹ o.
1: Fìyìn fólú lóko ẹ̀.
0: Àdánuwáyé o.
1: Olúwa wígbẹ́.
0: Ó yẹsọ.
1: Wọ́n fẹ́ pa ọmọ yẹn lọ́wọ́ ẹ̀.
0: Kábíyèsí o.
1: Olúwa wígbẹ́. Ẹ yí ibi yẹn dànù.
0: Ayérayé Ọlọ́run o.
1: Ẹnáwó yín sọ́kè.
0: Ẹ.
1: Níbo ni Kẹ́hìndé wà?
0: Kẹ́hìndé dà.
1: Fìyìn fólú ni ọmọ yẹn ń jẹ́.
0: Kábíyèsí o.
1: Ṣé ọlọ́mọ tí ń jẹ́ fìyìn fólú? Ẹ. Níbo ló wà? Lọ pè wá.
0: Yayayayayayayaya.
1: Ẹ gbé ọwọ́ sọ́kè.
0: Ó jẹ́ sáré-sáré o.
1: Ta ló ní òun máa pa ọmọ mọ́ ọ lọ́wọ́?
0: Orúkọ Jésù.
1: Ara kó pa kíákíá.
0: Wá mi Jésù.
1: Ẹ máa ń fò sọ́kè.
0: Ó yẹsọ.
1: Ta ni òfin rẹ wá mi?
0: Ta ni òfin rẹ wá mi o?
1: Tó ń fi kú lé ọmọ mi.
0: Tó ń fi kú lé ọmọ mi.
1: Ẹ bá pàṣẹ ṣe ògbèjì.
0: Ẹ bá pàṣẹ ṣe ògbèjì.
1: Eliya Kadabaru. Ṣé fìyìn leléyìí? Ìyá rẹ̀ dà. Ìyá rẹ̀ ń bẹ lé. Kí ló dé tó mú ìyá rẹ̀ dání?
0: Jésù.
2: Ó wá tó ń ṣagídí mi, ó lóun fẹ́ wá.
1: Olóhùn òfẹ wá.
2: Olóhùn òfẹ wá pé tó gbé wọn pé ọ̀bẹ jìnnà pé wàhálà ẹ ti pọ̀ jù.
1: Ó ní wàhálà rẹ pọ̀ jù. Ibo lẹ ti wá?
2: Àti ifọ̀.
1: Ifọ̀. Torí pé wọ́n jìnnà ni ò ṣe wá.
2: Ó ti wo mọ́tò pé kò sí wọn kan náà wa.
1: Ha!
0: Ká.
1: Ìyá rẹ̀ ló dẹ̀ yẹ kó forí fún báyìí o.
0: Jésù.
1: Okùnkùn ti mú, wọ́n ti mú ọjọ́.
0: Ayérayé o.
1: Wọ́n fẹ́ pa ọmọ yẹn.
0: Ká.
1: Ọ̀gá.
2: Yẹ́sà.
1: Ọ̀gá.
2: Yẹ́sà.
1: Wọ́n ti pa táyé ẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: O ní táyé.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Olúwa ni ẹ wò ó.
0: Ayérayé o.
1: Àwọn tó pa táyé ẹ.
0: Yẹ́sà.
1: Náà sọ ẹ di alágbe.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Olíbíra kì á da níyànjọ. Èní ni kò dọ̀la.
0: Orúkọ Jésù.
1: Ògo tó ti gbà lọ́wọ́ ẹ.
0: Àdánuwáyé o.
1: Kẹ́hìndé o.
2: Yẹ́sà.
1: Kẹ́hìndé o.
2: Yẹ́sà.
1: Kẹ́hìndé o.
2: Yẹ́sà.
1: Ògo tó gbà lọ́wọ́ ẹ.
2: Orúkọ Jésù.
1: Ó yá gbà padà.
2: Àmẹ́sù.
1: O méjì ni mo máa ṣe.
0: Kábíyèsí o.
1: Àkọ́kọ́.
0: Yẹ́sà.
1: A máa yí ikú dànù lórí fìyìn fólú.
0: Ayérayé o.
1: Ìkẹ́jì.
0: Ẹ o.
1: A máa dá ògo padà sáré.
0: Alleluia.
1: Ìkẹta.
0: Ẹ.
1: Ìgbéyàwó rẹ máa tó túká láìpẹ́.
0: Kábíyèsí o.
1: Torí mo rí ìran tó lágbára.
0: Jésù.
1: Tí ìyàwó rẹ ò bá ṣọ́ra.
0: Ká.
1: Láàrin ẹni sí oṣù méjì.
0: Ká.
1: Ó máa kẹ́rù kú ònílé.
0: Kábíyèsí o.
1: Mo dẹ̀ gbọ́ pé.
0: Yẹ́sà.
1: Tó bá fi lè lọ.
0: Àdánuwáyé.
1: O gbúdọ̀ gbá padà.
0: Ayérayé o.
1: Èkú kan ni. Wọ́n fẹ́ kó jèrè tó ṣiṣẹ́ fún.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ó bọ̀ jìyà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ó bọ̀ làágùn.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ògo ti wá ń bọ̀. Wọ́n wá fẹ́ lè jáde.
0: Jésù.
1: Ó máa ń bínú ìlẹ́gà.
2: Bẹ́ẹ̀ni sà. Kò sí wọ́n bẹ́ẹ̀ sà.
1: Ó dẹ̀ máa ń kanra mọ́ ẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ó máa ń pàṣẹ lé ẹ lórí bí ọkọ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìràdá bá wúdí níjàkà.
0: Yẹ́sù.
1: Sọ bá mi sọ̀rọ̀ rí.
2: Ará sà, mo bá ń sọ̀rọ̀ sà.
1: Ẹ́.
2: Ará sà.
1: Sọ ti débi rí.
2: Mo ti débi rí sà.
1: O máa ń wá bí tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà, mo máa bẹ tẹ́lẹ̀ sà.
1: O ṣùgbọ́n o lórí ọ̀fẹ́ bá mi sọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Olúwa wí pé. A máa dá ògo padà sáré. Torí láàrín ẹ̀ní.
0: Kábíyèsí o.
1: Sí ọjọ́ méje.
0: Yẹ́sà.
1: Wà á gba ìpè kan. Ìpè ayọ̀ ni.
0: Alleluia.
1: Ọ̀tá fẹ́ ká gbìn ẹ̀ ní ìpè ọ̀fọ̀ tẹ́lẹ̀.
0: Ayérayé o.
1: Ṣùgbọ́n bàbá mi ti kánṣu ẹ̀.
0: Alleluia.
1: Nítorí májẹ̀mú ọjọ́ ìbí mi.
0: Ó ṣe Jésù.
1: Ángẹ́lì mi kánṣu ẹ̀.
0: Ó ṣe Jésù.
1: Ó dẹ̀ gbé ògo lé ẹ lọ́wọ́.
0: Ayérayé o máa ṣe o.
1: Ẹ wá dúró ògo tó gbé fún ọmọkùnrin.
0: Ọlọ́run Ọlájídé ó ṣe o.
1: Nítorí wọ́n rí làálàá rẹ̀.
0: Kábíyèsí o.
1: Ahaa.
3: Yes, Lord.
1: Mo n bo ninu emi.
3: Ow!
1: Eye eye ma foki.
3: O je fosoke.
1: E gbe ese ko le.
3: Ow!
1: E ma ko.
3: Oh yes, sir.
1: Olu ti afia.
3: Olu ti afia ba je pe jade lara mi.
1: E te gbadọ.
3: E te gbadọ.
1: Yo.
3: Wa ru ko. Waya. Ta.
1: E ma fosoke.
3: O je fosoke.
1: Ogidi olu inu mi o.
3: Ogidi olu inu mi o.
1: E jade ni se oku.
3: E jade se oku.
1: Ah, kain de dide.
3: Ya.
1: Ma bi ese ku
3: le.
1: Na wo ko da.
3: Yes.
1: Ja tiri bi ja daru ona.
3: Yes.
1: Allah na tiri ya o.
3: Oh yes Lord.
1: O di majemu.
3: Bali o.
1: Laari orun ataye.
3: Oh yes sir.
1: O di edidi.
3: Bali o.
1: Laari woli.
3: Oh yes sir.
1: Ati agali.
3: Ow!
1: O ti mba wi ni aye.
3: Yes Lord.
1: Egba ni ni odi orun.
3: Adari wa yo.
1: Egbi owo soko.
3: Ya.
1: Egbi ase. Ogidi olu inu omo
3: mi. O de so ku.
1: Ogidi.
3: Ogidi.
1: Olu inu mi.
3: Olu inu mi o.
1: Jade ni so ku.
3: Jade so ku.
1: Oyo.
3: Oru ko je. Ah, mi de bo. Mi de mi o. Mi de so ku.

0: Oluwawa.
1: Amen.
0: And now you see pepe.
1: What kind of way?
0: Oh, give your lui no more.
1: Yes, sir.
0: This is 6:30.
1: Come here, sir.
0: Koto dago meje.
1: Oh, look at this.
0: Efo soke.
1: Oh, yes, sir.
0: Oh, yagba kan rapada.
1: Amen.
0: Morangali mi lo si isauku.
1: Kabe se Olorun.
0: On to je ti e ti won bo mo le
1: nbe. Oruko Jesu.
0: Kain de sumu mi. Se o le je ki n wa gbole yin die.
2: Okay sir.
0: Eni ki aparata.
1: Yes Lord.
0: Ena wo yin ko ga.
1: Na wo se.
0: Aya da bali manata.
1: Yes.
0: Ki lo ni se pelu ofa.
2: Ofa.
0: Ofa Kwara State.
2: Yawo mi nu.
0: Iyawo e ibe lo ti fe yawo ofa Kwara a ki lo wa ni se pelu owode
2: owode iyawo lo wa lati be
0: o na lo wa lati be ki lo wa de ti awa gbara be nteli e se o gbadura ko to fe yawo sa abajo emi o le tun yigi sugba olohun o wo eyin mejeji dale
1: beni o
0: oku ile iyawo
1: kapeso
0: to fe mo iyawo
1: yesu
0: awon ebora ile iyawo to fe mo iyawo
1: kai
0: oga
1: yes sir
0: won ba orin
1: kapeso lorun
0: bi mo se gbadura fun eyin
1: yes sir
0: ni kan wa ba mi
1: kai
0: o lo gbudo o gbudo tule
1: kai
0: Oni file
1: Jesu
0: eran wa ni
1: ka
0: oga ta ni je seyi
2: anti minister
0: anti e lo je seyi nbo la anti e
2: wa won ni ona atun
0: on be lo na atun oh my god
1: Jesu
0: ba o le ri ra kai
2: bi abi osu meji sa
0: osu meji oh my oh my god
1: ka peso yes lo
0: eye ya na wo soke
1: ka Yes.
0: Anything be my cup or my cry.
1: What God yes.
0: For sake, if be on the daughter.
1: Ah, niggas. Ah.
0: So like anti say you.
2: Benisa.
0: Like you say you.
2: Benisa.
0: O sure.
2: Benisa.
0: O like you.
2: Benisa.
0: Wa pe lani. Wa so fun pe.
2: Eh?
0: Se number re mo nlo.
2: Be no ma nlo sir.
0: Eh?
2: Benisa.
0: Wa pe.
2: Okay sir.
0: Tori Oluwa so fun mi pe. Ola so fun wa.
2: Okay sir.
0: Pe ko de ojumole.
2: Bene sir.
0: Ko to jade ku ole.
2: Okay sir.
0: Ko je ka go mewa aro lu.
2: Okay sir. Agbo mewa lo
0: so. Oh.
2: Okay sir.
0: O de le fe de woli iwo. E so fun ko ku ole la go mejo. Ti won ba fi phone e pe phone e.
1: Kai.
0: Wi pe accident kan sele latan.
1: Ayeraye o.
0: Tori mo ri pe won fe pe e fun accident kan.
1: Kapeso.
0: Won wa ni lori ise yi.
1: Jesu.
0: Awon okukun ti mark number tan fe pe.
1: Kai.
0: Mo ri phone number kan ninu emi.
1: Jesu.
0: Oga.
2: Jesu.
0: So ni number.
2: Beni sir.
0: Tan le pe e si.
2: Beni sir.
0: So mo sori.
2: Number beni sir.
0: So mo sori.
2: Beni sir.
0: Mo wo number ti mo ri ninu emi. Ti won fe pe yi.
2: Yes sir.
0: Awon okukun ti fi eje le lori. Wi pe won gbudo pe ni ago mokanla. Ago mokanla. Ni osan la mo kan ninu emi 08080239554 se number ni
2: yen sir ben sir
0: so fun mi number ri
2: sir
0: oga soro soke
2: sir mo fun wa sir
0: to ba po mi
2: sir o si wa sir
0: asiri re oni po mo dojo ale
2: ami obo yin sir dati
0: eh
2: obo yin sir e paro
0: enowo soke
1: wo je no we
0: eni to ni ka pi e ni ipi ofo
1: oruko de
0: ageli iku ojiji oya ko lo kamole
1: bigas
0: oda se atina
1: balio
0: ta lo ni ki won siku omo re lojiji
1: adari wayo
0: ara ina ko pa
1: bigas
0: on the 19th
1: banisa
0: ta lo mu ojo iku re
1: adari wayo
0: si on the 20th oru 19 mojumo 20 oru 20 mojumo 21
1: ayeraye olorun
0: ta lo mojo iku fun e
1: kapiesi o
0: emi woli olajide
1: why yes
0: oko to jesu wi pe eniyan oni ri ale oni
1: ha digas yes
0: aru gete binaja
1: yes
0: warana nga bodo eji nagu eji nagu
1: oh yes sir
0: eji mini mini wo
1: ow
0: ku Abura Goku Abuja.
1: Yes.
0: Abatera Jira Leja.
1: Wow.
0: Ejibura.
1: Adaluwayo.
0: Ajagorama.
1: Wow.
0: Erijibuta.
1: Yes, Lord.
0: Elimijati.
1: Yes, Lord.
0: Well, I'm a seer.
1: Why, yes, sir.
0: Hey. And the Tony Bilomalo, Nipogajayera.
1: What about Jesu?
0: And the Tony Koma for Julie Binibogaja.
1: What about Jesu?
0: And the Tony Kajuni Koma for Julie Nipogaja.
1: What about Jesu?
0: Be Moti Sifila Lori.
1: I don't know. I
0: get you a Kuro Lono.
1: Wow, Jesus. Yes.
0: No way.
1: What are you doing?
0: Hello, Darubia.
1: Yes, Lord.
0: Ilori Magbono.
1: Abalejo.
0: Ilori Balejo.
1: Abakumura.
0: On that Tuesday.
1: Tuesday.
0: Lori Papa Stadium.
1: Stadium Lamalo.
0: Agadia Barunata.
1: Yes, Lord.
0: Chiriputa Deleka.
1: Yes.
0: Modeti Natina.
1: Kapia Shalaru.
0: Modepe Luak Barunua.
1: Kapia Shalaru.
0: Money more better.
1: Oh, yes, Lord.
0: Beat it down.
1: Ow!
0: It did 90-30.
1: Yes, Lord.
0: I better buy me.
1: I don't know you.
0: Timothy, you are your brother.
1: Oh, yes, sir.
0: More better.
1: Capes you.
0: Lori, Papa.
1: Yes, sir.
0: Stadium.
1: Stadium, you.
0: Ilari.
1: Ilari.
0: Lago, make your kutu kutu.
1: Make your own you.
0: Ojo, bar, oh, bien, eh?
1: Bande, sir.
0: Wanna miss you.
1: Walk back, your Lord.
3: Mo dupe lowo Olorun baba mi okoto fun ore to se ninu aye mi ori radio ni mo ti gbo program daddy so what lati bi 14 years mi o bi omo oko meta ni mo ni oko akoko ti mo kokko fe mo lu odun meje ni odu e mi o bi mo
0: e tin wa omo lati bi 14 years
3: be ni sir oko akoko ti mo fe mo lo 7 years lodu e mi o bi mo so gba ti mi o bi mo ni won le mi jade ni ibe so oko elekeji ti mo fe mo lu odun merin ni odo titi e na iyen ti e fe o fun ore mi loyun o ko gbogbo eru e mo mi lara igba to wole diu ti mi ro wole sanmo lemi na ba ese mi loro so mo wa gbo oko elekeji te keta ti mo fe mo ti lo bi odun meta na ni odo titi e na so mo ti lo ko si kan ti mi ti fe nu mi je ko si ori oke ti mi o ti te so mo wa wa ni shop lojo kan ni mo wa gbo program daddy ni ori mo sha trace address igba yen ni won ti se program yen ni last year so mo gbianju ipe kin ri daddy ni gba yen mi o lafani ati ri won so ojo ti program yen wa pari so won wa nlo si di moto mo sha sare tele won leyin mi ti soro mo se sun mo di moto mo daddy I pray fun mi won ni adura re ti gba won mi ti so kankan gan fun won won ni adura re ti gba won ni o nwoju olodun fun omo ngbo lati eni lo adura re ti wa daddy wa yo kini gadu orun won mi ni ikun le meta
0: ti face woman
3: ben ye minister
0: mo fi oja yen kan yin ninu
3: kan mi nu le meta ben
0: ta lo lomo e bayi
3: omo na lele
0: eyin oh e pori wo go go
4: go go go go go go go go thank you Jesus thank you Lord
0: e wo go
4: ben hallelujah
0: 14 years láì lọ́mọ.
5: Oh yes.
0: 14 years. Ah, ẹgbà. 14 years.
5: Yes.
0: Yeah.
5: Kabisio.
0: Oh my God.
5: Yes.
0: Bàbá rẹ̀ kọ́.
3: Ó ti lọ síbi iṣẹ́.
0: Emmanuel Firiaka, èmi inú àwọn wòlíì.
5: Jésù.
0: Ayé òní pọ ọmọ ìmọ̀ lọ́wọ́.
5: Àmì Jésù.
0: Ayé òní pọ ọmọ ìmọ̀ lọ́wọ́.
3: Àmì Jésù Kristì.
0: Wọ́n ń dọdí ọmọ yìí o.
3: Àpárọ̀ sà.
0: Olúwa ń bá mi sọ kankan sí yìí o. Ẹni mi ò parọ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Kí ló dé?
3: Àti bí ọjọ́ mẹ́rin báyìí tó bá ti di 12 lóru, a kàn jìkàlẹ̀, a máa sunkún. Kò sí nǹkan tí mo bá fún lásìkò gbà yẹn kò ní gbà.
0: Mo ń gbọ́ òun Olúwa Jehovah. Olúwa wí pé kí n wò ìyá yìí. Ṣé tí n bá sọ̀rọ̀ sí òní bínú?
3: Rárá sà.
0: Ṣọ́ra fún ẹ̀gbọ́n rẹ̀. Mi ò fẹ́ là mọ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti wojú Ọlọ́run fọmọ fún 14 years.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ó jàjàre ẹyọkan ìbí ẹ̀gbọ́n rẹ̀ sì fẹ́ pamọ́ ẹ lọ́wọ́. Mo mọ̀ pé ò lè gbàgbọ́. Kò lè ever believe. Gbogbo ìyẹn náwó. Ẹni fẹ́ pa ọmọ mọ́ ẹ lọ́wọ́.
5: Orúkọ Jésù.
0: Ikú gbígbóná kó pa báyìí báyìí.
5: Àmì Jésù. Amen.
0: Ìyá.
3: Sáà dádì.
0: Mo mọ̀ pé ò ní sọ̀rọ̀ yìí. Olúwa ní ìmùlẹ̀ ti wà láàrin ẹ̀yin mẹ́ta kan. Ìwọ fún rẹ mọ̀ pé ẹ̀gbọ́n rẹ ló ń dọdẹ yẹn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ́.
3: Bẹ́ẹ̀ni mo mọ̀.
0: O kì í ṣe pé o mọ̀ o ti ṣàn tẹ́lẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n wá ti ní ọjọ́ tó o bá sọ síta ipò máa pò ẹ̀jẹ̀ wọ́n fún ẹ lómi kan mú.
3: Bẹ́ẹ̀ni ẹ parọ́ dáadáa.
0: Bí ìmùlẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Bí ìmùlẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
5: Yes.
0: Ẹni gbé ayé rẹ wọnú ìmùlẹ̀ lọ.
5: Orúkọ Jésù.
0: Ara kó pa ẹni yẹn báyìí báyìí.
5: Àmì Jésù.
0: Olúwa ṣé kí mi wàrà kó àdá.
5: Jésù.
0: Ìmùlẹ̀ tó ń mú yẹn le gan.
5: Abẹ́sọ.
0: Bí mo ti ń sọ̀rọ̀ àyà rẹ̀ ń jábí tó wà yẹn.
3: Ẹ parọ́ dájú ikán tó jẹ́ kí n mọ̀ pé òótọ́ lẹ̀ ń sọ. Bí February tí ọmọ yìí pé 41 days tí mo lọ sí ọ̀dọ̀ wọn pé kí n lọ gbé ọmọ kí wọn. So nínú yàrá wọn kejì mo wá wọbẹ̀ àbúrò mi tó tẹ̀lé mi lẹ́yìn mo wá bá fọ́tò ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mo bá ní inú gbá tí wọ́n kó sínú ẹ̀.
0: Àbúrò tó tẹ̀lé ẹ̀ yìí.
3: Èyí tó tẹ̀ mí ni mo tẹ̀lé àǹtí mi yẹn so èyí tó tẹ̀lé mi.
0: Ẹlé tó tẹ̀lé ẹ̀ yìí. Ẹ wá bá fọ́tò ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta.
3: Mo bá ní mo rí nínú gbá ní yàrá àǹtí mi yẹn. So mo wá bá wọn
0: pé kí ni
3: fọ́tò àwọn ọmọ ẹ̀ ń ṣe níbẹ̀. So ìgbà yẹn iná wá ní pé kí n múlẹ̀.
0: Ipe ẹ̀ ní sọ̀rọ̀ síta. Ó ti wá sọ́nsìn ṣó o kú.
3: Rárá sà.
0: Kò sí agbára kan tó ju agbára Jésù lọ.
5: Yes.
0: Bó o ti sọ yìí, tó o bá wá kú níwájú Jésù, a jẹ́ pọ́ lóun kọ́ ló ràn wá wábí.
5: Bẹ́ẹ̀ni.
0: Ènìyàn mọ̀ burú o. Yá kàdú àdìbọ́nì. Ó ti yé mi. Ó ti yé mi. Ó ti yé mi bọ̀.
5: Yes sir.
0: Àǹtí yín yẹn ò bímọ.
3: Wọ́n bímọ. Bẹ́ẹ̀ni.
0: Ó fẹ́ kí gbogbo yín jọ wà bákan náà.
3: Méjì ti ṣàìsínú ọmọ àbúrò mi yẹn, ó kẹyọ ọ̀kan
0: lọ́wọ́.
3: Méjì ti ṣàìsínú ọmọ
0: àbúrò mi yẹn, ó kẹyọ ọ̀kan nínú ọmọ àbúrò yẹn.
3: Bẹ́ẹ̀ni, ó kẹyọ ọ̀kan lọ́wọ́ ẹ̀.
0: Ó kẹyọ ọ̀kan lọ́wọ́ ẹ̀. Ṣé ìwọ wá yọ fọ́tò yẹn kúrò nínú ọgbà àbó òyọ?
3: Mi yọ kúrò.
0: Ha! Fọ́tò ẹlẹ́ẹ̀kẹta sì wà nbẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹyin ẹ̀yẹ jù ẹ náwó síbí.
5: Ó jẹ́ náwó ẹ̀.
0: Ta ló fi fọ́tò mi sínú igbá ayé?
5: Ta ló fi fọ́tò mi sínú igbá ayé?
0: Ta ń fi àwòrán mi sínú igbá ayé?
5: Ta ń fi àwòrán mi sínú igbá ayé?
0: Ta ń fi àwòrán ọmọ mi sínú igbá ayé?
5: Ta ń fi àwòrán ọmọ mi sínú igbá ayé?
0: Ẹ yá wèrè.
5: Ẹ yá wèrè.
0: Ìlú bo ni àǹtí rẹ ń gbé?
3: Wọ́n wà ní Kire.
0: Ìkí.
3: Ìkirè. Ìkirè.
0: Ìkirè.
3: Ọ̀sun State.
0: Ṣé n pray fún ẹ?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Kí n gbàdúrà fún ẹ?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣo fẹ́ dọ̀la ẹ̀mí ọmọ àbúrò rẹ yẹn?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹyọ kan tó kù o fẹ́ sèvò ẹ?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Bí n bá ní odé kirè kílẹ̀ tó sun ṣo òde bẹ́ẹ̀.
3: Màá lọ. Màá lọ sà.
0: Ẹjọ́ atọ́ wá sí mélòó?
3: A máa kọjá Ìbàdàn.
0: Ìkirè láftà Ìbàdàn.
3: Áftà Ìbàdàn.
0: Ọ̀dẹ kirè lálẹ́. Kó o mọ̀ lówó mọ́tò yìí ń fún ọ. O gbúdọ̀ dóòlà ẹ̀mí ẹni yẹn. Olúwa sọ bẹ́ẹ̀. Kí n sọ fún kó lọ mú àwòrán ọmọ eléto mọ̀ kó ṣẹ́kù yẹn tí ó ti kú yẹn lọ yọ àwòrán ẹ̀ kú òǹbẹ kò sí tí ó sì ọ ọlọ́run má fọ ẹ ní òróró èdìdí wà á fi pọwọ́ wà á fi porí wà á fi porí ọmọ ẹ tó o bá fẹ́ wọ yàrá yẹn mọ́ gbọmọ ìwọlé wá bí gbé ọmọ yìí sí ẹ gbọ́ yorùbá mi.
3: mo wà pẹ̀lú yín sà.
0: ọmọ ìyá mi ni kò sí mbẹ o. o lè ṣí ẹ o.
6: yes.
0: ìyá rẹ lè ta ọ.
6: bẹ́ẹ̀ni.
0: bàbá rẹ lè ta ọ.
6: bẹ́ẹ̀ni.
0: fọmọlẹ ẹ fọjú pieces káǹtì ẹ wọlé kó bọ ọjà gbà bẹ́ẹ̀ ó dá kó bọ ọjà ju kọ́ ọmọ kú mẹ́ lọ́wọ́ lọ tó o bá bá gbára rẹ jẹ ó lè fi àwòrán ọmọ tiẹ̀ náà síbẹ̀.
7: bẹ́ẹ̀ni.
0: ayé burú o.
7: ayé le.
0: ìlọrin máa gbóná o.
1: agbálejò.
0: ìlọrin gbálejò.
1: ẹ máa kó múra o.
0: ọjọ́ tuesday.
1: tuesday.
0: lórí pápá stadium.
1: stadium la máa lo.
0: agadiya baru nata.
1: yes lo.
0: tiriputade leke.
1: yes.
0: mo dé tinátiná.
1: kábíyèsí ọlọ́run o.
0: mo dé pẹ̀lú agbára olúwa.
1: kábíyèsí ọlọ́run o.
0: májẹ̀mú ni mo gbédè.
1: oh yes lo.
0: bíi tìgbà nù. èdìdì 1930.
1: yes lo.
0: agbára bàbá mi.
1: adariwayo.
0: tìmọ́tí olúwọlé ọ̀bẹ́dẹ.
1: oh yes sir.
0: mo gbédè o.
1: kábíyèsí o.
0: lórí pápá.
1: yes sir.
0: stadium.
1: stadium ni o.
0: ìlọrin.
1: ìlọrin.
0: lágo méje kùtùkùtù.
1: méje àárọ̀ ni o.
0: òjò bá rọ̀ bí iná.
1: bẹ́ẹ̀ ni sir.
0: wọ́n rán mi sí ọ.
1: wá pàdé ọlọ́run o. kábíyèsí o.
0: ìrì ò bá ṣẹ̀ bí ara.
1: oh yes sir.
0: máa sá tètè bọ̀.
1: má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀.
0: ọjọ́ òjò bá gbéra ní ọ̀run ní dáyé.
1: oh yes sir.
0: édìlì gédé rúbì.
1: jésù.
0: ẹni sọ pé òní bọ́lá nínú ogun.
1: orúkọ jésù.
0: sàmí o.
1: yes sir.
0: kò ní bọ́ nínú àṣẹ ikú
1: yìí. ní jésù.
0: olúwarẹ́ mi sí ọ.
8: ọ̀sẹ̀ mi tó yẹ.
9: ìwọ gángan lẹ̀ nígbà.
8: your next testify.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ojú àwọn ọmọ mi ò ní rí bí inú ẹsẹ bíbélì ni màá ti mú nǹkan mẹjọ tí mò ń kà màá ka tí ń tinú sí i gbogbo ẹyin tẹ wà ní ìlú canada abẹ lọmọ canada ẹ jẹ má nà ìtí wọn 77 mọ ń lọ fi ànọ́ìtì wọn bẹ màá mú omi 77 ẹyọ kan tí mi sì mọ omi mọ ń lọ fún wọn bẹ kápọ́ náà kì í sí fáwọn ọmọ mi ń bẹ gbogbo àwọn tẹ bá rán pàdé mi ọ̀nà ó sì fún wọn ẹ kọ nọmba ilẹ̀ ní ọjọ́ wednesday ní wema ti ní canada yayayayayaya a fẹ́ fi nǹkan mẹ́jọ a fẹ́ fi bú ni a fẹ́ gbàdúrà pẹ̀lú gbogbo ìtara a fẹ́ kígbe àdúrà ní ń gbàsà ẹ kọ nọmba ilẹ̀ 081 gbogbo ẹni tó bá fẹ́ gba ìwé ìléwọ́ ọ̀túnla ẹni wòlíì ọ̀dẹ́kùnlé ó wà sí canada lọ́túnla ẹnìkan níṣẹ́ ìlọrin èlọ lágbára ọlọ́ngbà tí ó bá fi dọ̀tún lẹ́ bá mi ń bẹ̀ máa lé tembo 081 6 7 34 43 ẹ jẹ́ n tún wílẹ̀ kan sí 081 6 7 34 43 má pè nọ́mbà yẹn jọ pé ọba pé máa blọ́ọ̀kì ẹ ẹnìkan ní kínìdí kàn fi sẹ́ndì sí mi pé ẹ fún mi ní flyer mo fẹ́ fún ọ̀rẹ́ mi ní canada mo fẹ́ fún àwọn ọmọ mi ọ̀wọ́n tí ẹ bá mi ṣe náà nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ ṣí à program yìí kàn wọ́n lára ẹ bá mi ṣí àrẹ̀ ní ìgbà márùn márùn ó bí àṣẹ ṣe ń jábọ́ lónìí mo sọ lẹ́ẹ̀kan náà ọta àwọn àgbà ọta tí wọ́n máa ń yìn máa yé èèyàn ọfà tí wọ́n máa ń ta á mọ̀yàn ọta ìbá yé tí máa ń ní ọta àgbà nínú kò ní bá ọ kò sì ní bá àwọn ọmọ rẹ ẹ wo bọ́ta ṣe bọmọ yìí ẹnjìníà ẹ pé bàbá yìí jáde ẹnìkan ní wòlíì ọta bàkẹ́ ń ṣe mí bíi kí n ka bíbélì ń ṣe mí bíi kí n gbàdúà áńgẹ́lì tó dúró tì mí wọn ò gbọ́ rèé gbé ní ọjọ́ wednesday kọlọ́mù kìlọ̀ fọmọ ẹ̀ ni nínú ìpàdé ní wema ìyìn nígbà ó ṣeé ṣe kí n jẹ́ ẹ mọ́tò wérí wá tẹ́ẹ̀ ni wé nǹkan kan wá tó o bá wá lọ́jọ́ ó fún dẹ́ndẹ́n ẹ pé bàbá yìí bó o lo ṣe jẹ bó o ní sún ṣe bẹ́ bó o lọ̀bẹ́ ṣe bẹ́ bàbá àfà ẹ wá sọ̀rọ̀.
1: Nǹkan ti orúkọ mi ni Akeem Adéwálé wọ́n láti Ìbàdàn.
0: Láti Ìbàdàn.
1: Pípẹ́lọ́wọ́ ọlọ́run ní òkè yìí torí pé ọpá ẹ̀mí pọ̀ ṣùgbọ́n tó mi níbí lónìí náà máa sọ ọjọ́ ìpè ní 2022 bàbá mi sì fún mi ní 1,000 ní ọdún náà.
0: Wọ́n láwọn dé chọ́ọ̀chì ní 2022.
1: Fún mi ní 1,000 ní ọdún náà.
0: Wọ́n lé mi fáwọn ní 10,000.
1: Ebi ló lè mi dé àsìkò dé àyè yìí.
0: Ebi ló lè yín wá bẹ́ẹ̀. Náwó ẹ̀ kí n pàṣẹ. Gbogbo ẹ̀yin tí ebi máa pa. Kò sí nǹkan tí ayé ọ̀ràn tí èèyàn sí o. Olùfẹ́ ayé tó o bá fọwọ́ kan náà ni àràn tí ẹ mọ̀. Náwó ẹ̀ gbogbo ẹ̀yin tí ebi ń pa tẹ́ fi débí. Agbára tí ń tún ayé ṣe kan sí àmì kọ́ wọnú ìpín ìràwọ̀ ẹ̀. Wọ́n ní àáfà Akeem Akeem ló kọ wọn àbá Akeem náà kọ́ lẹ́pẹ́ wọ́n ní ebi ló lé mi wá mo wá yọwọ́ lápò mo ní ẹgba 10,000 yẹs.
1: Àwọn olùkọ́lọ́wọ́ náà ló ní pé èmi náà jí bù ẹ̀ ní 20,000 naira.
0: Sọ́tán wọ́n láwọn náà ti ń tọwọ́ bàpò bóyàn ní 20 wọ́n lè dá 20,000 bóyàn ẹni tẹ́bi máa pa.
1: Mo gbọ́ ọ̀rọ̀ báyìí pé ká wá kámúṣẹ́ kankú kan torí wọ́n lè mọ̀ tá tẹ́lẹ̀ wọ́n lọ gba ìṣòro méjì ọ̀kadà ṣùgbọ́n mo sanwó yẹn tán ó ju ṣe nǹkan rẹ nípa rẹ̀.
0: Ẹ ṣe nǹkan rẹ nípa ọ̀kadà yìí.
1: Ṣé wàá gbẹ̀mí débí lónìí kẹfẹ́ni pé níjẹsàn ni wọ́n pè mí pé ọmọ mi ó ṣe gángàgà lẹ́kọ̀ọ́.
0: Nílùú Èkó.
1: Bẹ́ẹ̀ni pé láti bí ọjọ́ mẹ́rin inú òjì sùn wọ́n là ń gbé káàkiri
0: ẹni wọn máa gbé bọ ẹni kí wọn máa gbé bọ.
1: Bẹ́ẹ̀ni mo ní kíkọ́ máa gbé bọ wọ́n làwọn ò ní dágbé mu ní ẹ̀dì.
0: Ẹ̀dì
1: ẹ̀sà tó ọkọ̀ ẹ̀ ń pàdé yín wọ́n wá lọ pàdé wọn ní wòròdù mo rí tí wọ́n jálẹ̀ wọ́n dìlọ́wọ́ dì lẹ́sẹ̀ ó bú ẹkún láago méje alẹ́jọ́ sunday ó gbé ó di wẹ́mà mo ní àwọn òjò kí n wọlé kó yàtọ̀ ń bí wọ́n wá pásítọ̀ kan bẹ̀ nítorí ó kú ọ̀nà ojú mọ́mí sẹ́wọ̀n sẹ́wọ̀n ojú mọ́ dání wọ́n bá bọ́ ẹ̀kan ní ẹni ọ̀nà ní mọ̀ bá síbí wọ́n ní wọ́n níjẹ́ kí n wọlé ayájọ́ pray fún bẹ́ẹ̀ wọ́n ní sẹ́wọ́n nígbà mọ́ ní gbàgbọ́ wọ́n ní kí n lọ lo oògùn oró fún ìmọ̀ oògùn oró tí máa lò ọkàn mi ò balẹ̀ wọ́n á tún gbé ojú ọ̀sìpítù kí n kàn mú ojú ọ̀sìpítù wọ́n ní pé kì í sẹ́wọ́ káàdì fún ni pe a fe pe doctor pe ni ki lo mu 250 wa
0: 250,000
1: pe doctor do wa o ba ni pe mo ni 15 lo won bi bayi e ba gba lena to ba di ola Monday n sare ka akiri ara won o le gba onti to we ba pe ah o wo ke wa bere si so pe olowo o se nta mewa
0: aish e bere regun
1: olowo mo n sare ma jebun seun seun yo a jeri mo ba gbe kan mi ba gbe lo sile o wa dele wa bere si adura o wa mu omi seun seun
0: eh
1: wa ka so njo ni pe o n fi okuta meje mesan sinu omi meje mina ti dele mina ti lo fi okuta mesan sinu omi okuta mesan ti o fi sinu omi seun seun ti ka ba ji sa awon omo mi pa ni oya e lo lu olohun ti ese olohun ti akoso o se o ma tu niyen ba tu ni nibe lowo re ba o ma tu yen wa bere si praise you wa ju sinu omi e mo se gbede lori bayi
0: eh
1: mo jo sun lati jo karu bo se bo se sun
0: o sun lo fun re ah kin lo ko
1: ri lo wa la bi ka
0: e di de soki se e ti wa njeun
2: mo ti njeun
0: e ti njeun
2: be
0: ah e fo ke le meta na 1 2 3 oh e o le mi fi so pe wo ni woli ara re o o ni o afa ni won ti won gba Jesu patapata bi oluwa gege bi oluwa tolugbala mantu won ni o won ni la won re sinu omi 77 la won gbele lo batan ye saka 250,000 ti o si certainty po mo yin o tun gba wosan o re roda rili wa ijo leyin na gba Jesu daddy yin mo ti born again
2: na ti bo ti gba ti po adua yin na ma se lati le
0: eyin na mo gbadua tele
2: be ni ma wo ni online
0: okay
2: pelu mi ati yawo mi
0: to di so e ti marry
2: be be adan yo jina sada mi ni
0: ah o babuku ti nja bo ni boji bi mba po to si ami ko ni ka olojiji awon wo won lo wo ra wo e awon wo won wo won lo wo ra wo makunrin ni o won ni eta lo ba were eta lo ba modi ti ami edo bi oluwa se nbe ti emi ebe laye ofa yi oni jaru o eno wo yan mejeji ma woju en ti melegbe wa ke yi ofa ye e gba ro oluwa jade lara mi o ya gbe body e soro e soro e soro yes gosh yes yes what you are brother ogun to se laye re o te gberima ma sun ma jeun ogun to si jade ko ni wonu omo e jesu oluwa wa nice on ti jesu mo le da lara ni ofa modi omo jade ofa yin o si nbe tele o ja wa ni o se se nitori bo ya tori po gba jesu gbogbo eyin omo olohun te ngbo mi bi owo le dodo eni to fe so ara re ti won ni ko wa da laye to fe so di oran mo lowo mo pase ko fowo ara ise re bo ba jade loni wa mu nkan bo gbogbo eyin omo olohun mo fe ke fi iru boti bibeli ni awo fun awo ohun ti eniyan ba ni ni o fi ra emi e ah atomode atagba mu iru bo kan jade oni loju aje wa kigbe mo fore ma raje jeun le emi lagbaju omo lagbaja yo raje jeun account number church ni eje nfun yin 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the Comfort Life Mission International ni ni o tun gbe jade eyin te ni ida mewa se laaro ina o lori YouTube ibele ti ba mi pade Facebook ma tesi waju nun ta mu yi ni agbara Olorun ati lori TikTok nibo le tin gbo mi ese bibeli ta fe ka loni atomode atagba iwe Isike chapter 43 titi wo Isike chapter 48 Ezekiel 43 to Ezekiel 48. Abẹ dagbere fun iwe Ezekiel na. Eyin omo Olorun to je ko ni le mark birthday ateyin te mark wedding anniversary e ma bo. Eyin omo Olorun ti won bi loni. Iwaju ni ope bi ti mo re si. Eyin te mark wedding anniversary ile alayo ile tuntun ile orisi meji lo wa fun idile. Ile alayo teyan ko home ati ile te gbe mo ase ki ibukun ko yaju. Gbogbo eyin omo Olorun te mark birthday yin loni e lo gbe nkan re se. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Any kind of word you must verse testimony. 080-88-71-65-66.
3: You cannot control me. You cannot. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
4: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme.

àwọn ọmọ kékeré ìgbà kan ta ní kọ́mọ lọ ẹ lè gbọ́n tá ń sọ ẹ jáde lé àwọn ọmọ yẹn jáde wọn lè sínú kan tá ń sọ yìí wọ́n kéré àwọn ọmọ ọ̀hún nígbà yẹn sìn lónìí báyìí wọ́n ti dàgbàlagbà àwọn ọmọ yẹn gan sìn bọ́bá fẹ́ ni wọ́n fẹ́ fọ̀rọ̀ lọ àwa gan mọ́ wọ́n fẹ́ fọ̀rọ̀ lọ bàbá wọn gan mọ́ àwọn ọmọ tá lé ńgbà kan wọ́n ti dàgbà àwa tí àwọn bàbá kan náà mọ́ lé ńgbà kan ta ni èwo ni wọ́n kòmí ibi ìse padà àwọn ọmọdé ní ìsìn báyìí àwa gan la wá ń se meeting báyìí àwọn gan táìmù wọn ti lọ báyìí sàmì ìgbàlérí òní kọjá lórí ẹ. Ọmọbìnrin tán ni kó jáde nítorí àǹtí rì àgbà gboyún ẹ wá ń bú àǹtí pé bó lẹ ṣe ṣe bó ló ṣe gboyún yìí ẹ wá fẹ́ kọ́mọ kékeré yẹn gbọ́ ọmọ tẹ́ léngbà yẹn ó ti ń bímọ kẹta lọ́wọ́ báyìí sótọ́ ẹ má ṣe ọmọdé yín léṣe torí ọmọdé ò ní àgbà ọ̀la ni o ẹ wá wo ìjìnlẹ̀ kan oòrùn pẹ̀lú là oòrùn wọ̀ ó yára lọ síbi tó ti wá tẹ rí oòrùn tẹ́ rí ti ń yọ láràárọ̀ yẹn yóò padà wọ̀ tó bá dalẹ̀ kò sí tó lọ títí láyé everybody máa tẹnu ayé yìí yóò sì tún tẹ̀ jáde everybody máa gbéraga tó bá yá ara ìgbéraga rẹ̀ wà lẹ̀ tó bá ń gun anybody lọ́wọ́ tó bá yá kò sì ní gùn mọ́ tọmọdé bá wà kékeré a mọ̀ bẹ́ẹ̀ kiri jàújàújà tó bá yá ara jókòó jẹ́jẹ́ kí ló dé a ní mo mọ̀ ti jẹ́ǹtu ara mi nígbà jẹ́ pé ìgbà ti kọjá lára ẹ̀ sàmì dáadáa nígbà tí ó yẹ kó rẹ́ẹ̀nì nígbà tó yẹ kó máa trendy lọ́wọ́ tó yẹ ká gbórúkọ ẹ̀ níbi gíga wọn ní pa ọ́ lẹ́nu mọ́ o. Fẹ́fẹ́ máa ń fẹ́ lọ sí ìhà gúúsù ó yí padà sí ìhà àríwá ó lọ síhìn ó lọ sàn afẹ́fẹ́ tún padà gẹ́gẹ́ bí àyíká rẹ̀ afẹ́fẹ́ tó fẹ́ pàdé yín lójú ọ̀nà ibìkan ló ti fẹ́ wá bó dẹ̀ ṣe ń fẹ́ padà yẹn lọ yóò tún padà síbi tó ti wá afẹ́fẹ́ ń fẹ́ síhìn sàn àti níbikíbi ó túmọ̀ sí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ láì ní ìrèdí nínú odò gbogbo ló ń sàn sínú òkun ṣùgbọ́n òkun kò kún ẹ wọ ọdún tí àwọn odò ńlá ńlá ti ń forí sọ òkun òkun sọ pé muwa òkun fẹ́ gbomi sí i níbẹ̀ ó ní níbi tí àwọn odò ti sàn wá ibẹ̀ náà ni wọ́n ó tún sàn padà lọ ọ̀rọ̀ gbogbo kò tó ènìyàn kò lè sọ tán ìran kì í sún ojú bẹ́ẹ̀ ni ojú kì í bẹ́ẹ̀ ni etí kì í kún fún gbígbọ́ ohun tó ti wà òun náà ni yóò wà àti èyí tí ó ti ṣe èyí tá a ti ṣe náà la ó tún ṣe kò sí ohun tuntun lábẹ́ ọ̀run kò sí ohun tuntun lábẹ́ oòrùn yìí o ẹ tún wá gbọ́n bíbélì sọ ohun kan wà nípa èyí tí a wí pé wò ó tuntun lè yí o ó ti wà nígbà àtijọ́ ó ti wà ṣáájú wa ó ní anybody tó bá ń pariwo nu yín pé mi ò ríro eléèrí o nǹkan tuntun rèé o bíbélì sọ fún wa pé irọ́ ni o ti ṣẹlẹ̀ rí o ó ló tiẹ̀ ti ṣẹlẹ̀ gan ṣáájú wa ẹ lọ ra ilẹ̀ kan lẹ́niwẹ̀ tẹ bá ti ń ṣe foundation lọ́wọ́ ẹ̀yin tẹ bá ti kọ́ lé rí ẹ mọ rí pé tọ́ bá ti ń gbẹ́ ibẹ̀ ẹ máa rí àfọ́kù apẹ àwọn bàbá kan ti ṣayé wọn lórí ilẹ̀ yẹn rí náwó ẹ̀ sókè wá kọ́lọ́ ń yọ sàmì mẹ́ta péré bó o ti ń gbọ́ mi ní afẹ́fẹ́ yìí o gbogbo alágbára tó ní kó wọnú ayé kò dẹ̀ jáde lófo alágbára tó ní bó o ṣe wá lọ lọ ó lágbára ẹ̀jẹ̀ ló gbé wáyé ó lágbára ẹ̀jẹ̀ ló gbé lọ ó nígbà wọn bí ọ ó ní òṣogo ó nígbà tó bá kú náà ó lófo ló lọ tó bá ìfòsókè ẹni yẹn máa gba òfo rẹ ṣe amen. Fún mi ní fire mẹ́ta mẹ́ta. Tó bá rí bẹ́ẹ̀ báyé ìbáwá rí bá òun tó jẹ́ pé ìjìnlẹ̀ gan ni gbogbo ẹ̀ táyé yìí jẹ́ àdètù ẹni a rí làárọ̀ a lè mọ́ rí mọ́ lálẹ́ ẹni a sọ fún pé jó dalẹ́ ká wá sọ̀rọ̀ wa o tó gbọ́ wá dalẹ́ wá bá mi ká yanjú ọ̀rọ̀ wa ṣùgbọ́n nígbà tá a dúró dé lálẹ́ kí wá ló dé àmọ́ gbúrò lágbájá àwọn ni ẹ̀yọ́ gbọ́ ni ó ti kú lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ó kú bó èmi àti ẹ̀ ní àpọ̀ mẹ́ẹ̀ ni aago méje alẹ́ ó ti lọ bí èèyàn bá sì ti lulẹ̀ ó dàbí

0: bamilele. Is 0703 3 6 0 5 6 5 4.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

agbere daraya de moto yin ogbe yin te ti bere ogbe yin te nbere e po n to ba ti ni bere o di dodo ko lope a di afu idije ife ye agbaye odun 2020 o je ma ni gbagbe tori le de meto ojojo e won gba lejo re won gba akoko tori le de mexico canada de mo america o ti waye o ti bere o ti pari o bere la ti ojo kokola o su kefa o kede tanu bodo tanu bepo eyan lojo tana ojo kokodini ogun o su keje ta lanfani lati ma benu re yi ni ma fololo bohun eyi tete le lo le la dread mercy baba ti agbo elese roba e pele o e ku amumara ojo kede pe guyin lojo tana ode oda bo ti le je wi pe o le la dread mercy o lanfani lati ba won atakan bale pepepe ni bi asekagba idije bi ayagbaye to waye lojo tana amode bo sugbon aso pada bo mo yorile de argentina ni se ni won pada rin wowo woja ta ba nsoro ni pa itan ele ti lo le la dread mercy baba ti agbo lese floba o fi balẹ lọjọ tana lakọkọ na rawa gba bọọlu ẹni ọmọọdún mọkàndínlógójì náà 39 years of age o di agbá bọọlu àkọkọ nínú ìtàn ìdíje fẹyẹ àgbáyé tí yóò jẹ balógun èyí ń káùtì ikú agbá bọọlu orílẹèdè rẹ níbi àṣekágbá ìdíje fẹyẹ àgbáyé mẹta tẹlera wọn bákan náà ló tún di agbá bọọlu ẹlẹẹkejì ilé ìtọjú orí rẹ dàgbà jùlọ tí yóò gbà ìfẹsẹwọnsì àṣekágbá ìdíje fẹyẹ àgbáyé gẹgẹ bó ṣe jẹ wípé lọjọ tàná yẹn ó ló pé lọmọ ọdún mọkàndínlógójì 39 years àti ọjọ mẹẹẹdọgbọn ìyẹn 25 days 39 years and 25 days ó gángangan ní ló lẹ la dread mercy bàbá àti àgbẹ ẹlẹsẹ rọba tó pé lọjọ tàná àgbẹ bọọlù tó wá nírúfẹ àkọsílẹ ìtàn yẹn bẹẹ tẹlẹ rí ọmọ bíbí orílẹ̀-èdè italy ni dino sọnà aṣọ́létún ni ó jẹ́ ọmọ ogójì ọdún 40 years àti ọjọ́ mẹ́tàléláàádóje 133 days ọdún 1982 lòún láǹfààní láti nírúfẹ́ àkọsílẹ̀ bẹ́ẹ̀ bákan náà tàbá tún wọ́n ń sọ̀rọ̀ nípa ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè argentina wọ́n fìtà burú balẹ̀ lájọ́ tàná o wọ́n dínkù ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè àkọ́kọ́ nínú ìwé ìtàn ìdíje fẹ̀yẹ àgbáyé tí wọ́n gba abala àṣekágbá ìdíje fẹ̀yẹ àgbáyé wọ́n dídí 90 minutes tí wọ́n ò ní ṣọ̀tàn tajẹ̀ bákan náà wọ́n tún fìtàn balẹ̀ bí orílẹ̀-èdè àkọ́kọ́ ilé tó já wípé àṣekágbá mẹ́ta tí wọ́n gbà wọ́n gba rẹ́kàdì èèyàn nínú ìdíje fẹ̀yẹ àgbáyé náà nìyẹn o ó yá láti ibẹ̀ bákan náà ẹ jẹ́ makídi champion champion of the world àwọn ọmọ ológun 10 terabytes ilé tí wọ́n ń sọ gbòòrò ayé àwọn bíi lami yama mika merino rodri makukurela una simon aukubasi abibili àti bẹ́ẹ̀ lọ tí má tẹ̀yìn orílẹ̀-èdè spain wọ́n ṣe pẹ́pẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ tàná yẹn àmì ayò mẹ́wẹ́yọ kan dondo látọwọ́ àjọ̀nà agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona yẹn ó gángangan ó ní wọ́n fi láǹfààní o láti jáwé olúborí dàmí ṣùṣe aago orílẹ̀-èdè spain ó padà dé orílẹ̀-èdè argentina mọ́lẹ̀ pátápátá ni o ṣé omi tí ò bá tó nǹkan ó lákẹ̀dẹ̀ rọ́ lásì àmì ayò kan dondo yẹn ó ní wọ́n fi sọ́bà tẹ́ ìyàmọ́ wọn nídìí ká má parọ́ ká má ṣèké aṣọ́lé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè argentina tó jẹ́ aṣọ́lé ń gbà kànà ikọ̀ agbábọ́ọ̀lù dìgànà emiliano martinez ó gbìyànjú agbára rẹ̀ ṣùgbọ́n omi padà pọ̀jọ́ kà lọ́nìyẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè spain wọ́n ṣe láǹfààní láti dé adé fẹ̀yẹ àgbáyé ìyẹn lọ́jọ́ tàná ó túmọ̀ sí pé ó ti di ìgbà kejì o eléyìí torí
le de spe yo de abala se kagba idije woko se won si gba mejeje e odun 2010 lori le de south africa won se kini yen odun to odun 2026 ta tun lanfani lati ma benu re yin won tun lanfani lati bi chara rende ba kona ta ba tun won so nepa eto torilede wore orilede spe to fi bale kakaka eyan lojo tana won ti di orilede akoko lagbaye se won de ade fe ya agbaye ele to je tokunrin ati to bere niyan o ele to je wipe ade fe ya agbaye fifa woko en gbo ta wokunrin ati tawon obirin o be lowo owo lowo ta wa ipepepe ta ba ju won soro ba kona orilede spe wa tu di orilede akoko ti yo gba gbogbo ti yo gba gbogbo ifese wose eyan ninu idije fe ya agbaye bere lati bere titi di opin o da won ko si diju go eyo kan dondo ifese wose mejo oni won gba ninu idije fe ya agbaye odun 2026 won ko si diju go eyo kan dondo ni akona o ti to sibe orile de spain won tun fa koyo gege bo se je wipe won tun late ele torile de italy o ti ko le won le ba won tun blater yen ba won tun fi le loko ti won le gagaga niyan ele to tun mo si pe o ti di fese wose meji din ni ogoji 38 game ele torile de spain te won yo gba ti won ni fidi re mi o ti le wo kere omo lori orile de ati ninu idije ife eye agbaye odun 2026 o tanu bodo tanu bepo yi eja ma bi yen kira wa nipa ko oju mama laye kaye nebe kebe te ti lanfani lati ma ganu si lapa bi ati lapa to oju mo to mo loni oju mo owo oju mo mo oju mo iku ti je bale oro oni o ma je fani kokan wa la se ledua eni tun lojo aje a ma raje jo a ma laje lowo a ni ba wa ni lorun simply because eno baba wa laje lorun o ton ti je gbese de yan o gbese temi ati yin o ni le san tabi ti wa ni pe ka wa femi wa di eledua ya gudabo mata lari re sakata wa e me somebody be busy o ye leti pe rade ti pe acheche yo ro tujoju belewu belewu o ma wa tara abi ko ni tara awon ma se ni won bi mi be oya mo ni kofi yen le eyan ma me maruku ju elewe nje wa fi pe pasoro eyan ma me maje ejo tujo ka bara bo chekere o le lanfani ati dato fe elejo royo simply because chekere teri yen o se fo palu jago jago o se fo bamu oya loko gbogbo awon ma jo mi awon sabe mi dajo ma metoto ni wa o ma fi dun ti gbogbo ma fi kan si e west for mr lagasi kale o ti n be leyin amazi ayodeja yola loko mi o de pe papa warakasi ni mama fulani dagbana eyan funfun lele ni mama oko sora bawa mo te ma barbecue eyan lawon ma agboro je ofere gege eja ti ari gbogbo lewa nigeria eja ti beko eyan larojo ni lagborin ti bolo awon obere niyan o enu iko egbe bolo edokun o nbe gagaga ni o ti lanfani lati ko bicho bicho kini yen bole gege bi won se n gbese mi loti emi adegbuyi o je rawa gbabolu nenu iko gbabolu roboku eyan ni ipile eko o ti wa darapo mo iko gbabolu edoku esi lowo ta wa yo gege bi iroyin se je ko ti mimo rawa gbabolu nenu iko gbabolu flamingo agbabolu lapa waju ni o lanfani lati se gudu.

gba bọọlu 2025-2026 na NDJ NWFL o ti gbera pẹpẹpẹ o ti dara pọ mọ ikọ gba bọọlu edokun ese lọwọ ti awa yi o je je niyan bo je to mi lọwọ o je yin temi beta o gba be o di lu abuja ro yin je ko di mimo Eto ìdánilẹ́kọ̀ọ́kan ó kéde wáyé ẹ̀yìn ọlọ́jọ́ mẹ́ta ni lọ́wọ́ kan làdà síkálẹ̀ àwọn tí ń bẹ lọ́gbọ́nrin bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà tó jẹ́ tàwọn obìnrin gangan nìyẹn o wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ọgbà bẹ́ẹ̀ ó lẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà yányán fún àjọ tí ń bójú tó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ẹ̀yìn ní ilẹ̀ wà nàìjíríà ló ń sọ nípa dókítà mohammed sanusi moa ó ti gbóríyìn fún gbogbo àwọn tí wọ́n láǹfààní láti lọ kópa bẹ́ẹ̀ ilé tó jẹ́ tàwọn obìnrin nìyẹn ó lẹ́kú ọmọ akin ṣe ó lẹ́mọdé bọ̀ ṣùgbọ́n ṣe rétò ìdánilẹ́kọ̀ọ́ ilé tí àjọ nfl pẹ̀lú àjọ fifa tí wọ́n ṣe fún yìí wọ́n lé dẹ́kun dábọ̀ ṣe ẹ bá ti délé nínú ìdíje ilé tó jẹ́ tàwọn obìnrin ẹ rí dájú wípé ẹ lọ lò lọ́wọ́ kan làgà síkálẹ̀ gẹ́gẹ́ bí sanusi tó jẹ́ akọ̀wé àgbà ẹ̀yẹn fún àjọ nfl ó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ẹ̀yẹn níbi ìpàdé yẹn àbí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ilé tó ṣe bẹ́ẹ̀ tó tẹnubodò tẹnubodò lọ́jọ́ ọ̀tàna ó lè mí gbẹ̀yìn tèmi débẹ̀ bákan náà àwọn ikọ̀ bí ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kwara united queen ẹni tó jẹ́ team manager wọn ó náà lọ láǹfààní láti lọ kópa ńbẹ̀ o ẹni tó jẹ́ team manager èkìtì queen fc ó náà lọ láǹfààní láti kópa ńbẹ̀ ilé tó túmọ̀ sí pé ó gbọ́ àwọn team manager àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó jẹ́ tobìnrin lórílẹ̀dẹ̀ wa nàìjíríà ni wọ́n ti lọ kópa níbi ìdíje yẹn ó jẹ jẹ́ nìyẹn ìyá mọ́fì yẹn lè wo gédégbé ló súnwó bí ọmọ ìyá mi má gọṣẹ́ mọ̀ ṣẹ́dá rárá bí aṣọ ẹjẹ́ ń fi yẹn balẹ̀ pẹpẹpẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù kwara united ọdọ́lùkọ́ni achifa suleiman tọpẹ yan mọ sí coach brazil aláyé ti ní pé ká lọ fọkàn balẹ̀ ó nítorí pé ọmọ tí ò bá rà yóò san ẹ̀yẹ ní sàgbábọ́ọ̀lù 2026-2027 ẹ torí pé ikọ̀ agbábọ́ọ̀lù

ọ̀jẹ̀ ṣe tó mi lọ́wọ́ àjá àbalẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ lè mí láǹfààní láti gbé súnmẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi ọgbà bẹ́ẹ̀ mo tún kàwé sápá iwájú nìkan kan ìjẹ̀jì ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù wòrè ìdíje npfl nítorí pé ìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ lọ́wọ́ tá a wà yìí èèyàn gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ wọ́n ní ikọ̀ gbogbo tí ó bá lo dọ́là nínú ìdíje líìgì àgbọ̀kúta lórílẹ̀‐èdè wa nàìjíríà èèyàn nísàn ìgbábọ́ọ̀lù ti ń bọ̀ yìí wọ́n gbọ́dọ̀ rí dájú pé kiri wọ́n wá kópa níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan ilé tí wọ́n ṣe fún ikọ̀ ikọ̀ kọ̀mẹ́ṣíà máketì tí mọ́ ohun oníròyìn ìyẹn media department wọ́n ní

Argentina si lule. O da papa lori irawo agbabolu te fe lo gbe lati nu ipa agbabolu ore lati nu ipa agbabolu Aston Villa o so nipa Morgan Roger eja leyin mo wi pe owo te fe ko lori alaye yi o je million lona meta din ni 100 pawo eyan 170 million pa oro ti wo o to di po se ipari omo ya ma towo bo ade o koda ade won lodun mefa gege bi e se fun won o ni irawo agbabolu eni omo odun meta le logun na yo lanfani lati towo bo Gba won ni ko si Adolf bo ti le wo kere omo o ye je kuku na gege oro pa wa ta si yin leti pe ni sa igba bolu to koja Morgan Roger o gba ifese won se meta 15 games o lo lanfani lati gba fun ipa gba bolu Aston Villa o lanfani lati gba bolu merin wonu awon merin la oje merin la lo gba wonu awon o si lami oniran lowo mokala lowo ta wa waye ta ba wa nsoro nipa agbábọ́ọ̀lù tó wọ́ jùlọ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ra lẹ́yìn Moses Casedo àti Enzo Fernandez Morgan Roger yóò gborí wọlé báyìí òní agbábọ́ọ̀lù tó wọ́ jùlọ èèyàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹ̀yìn ti Chelsea ẹ pẹ̀lẹ́ o mo ní ń gbé yín débẹ̀ ni ó dẹ́jẹ́ tó padà sínú ìdíje ibẹ̀ yí àgbáyé tó tẹnubodò tẹnubepo lánàá sẹ́ńblé bì kọ́ àwọn kan láǹfààní láti gbà mí ẹyẹ ọlọ́dọ ni individual award lọ́jọ́ tànà lákọ̀ọ́kọ́ ìrọ̀wọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè faransé yẹn ti ń lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àwọn ọmọ galatiko mo ń sọ nípa kílíàn lọtìní bápì ó lọ láǹfààní láti gba bàtà wúrà lọ́jọ́ tànà nítorí pé ó lọ láǹfààní láti gbá bọ́ọ̀lù mẹ́wàá wọnú àwọn ilé tó jẹ agbábọ́ọ̀lù àkọ́kọ́ ilé tí yóò gba àmì ẹ̀yẹ àtàwúrà back to back nínú ìdíje bẹ́ẹ̀ yà àgbáyé ọdún 2022 lórílẹ̀‐èdè qatar àmì ayò mẹ́jọ ló gbá wọnú àwọn ó gba gódìbò tó ń gbà náà ọdún 2026 ó tún gbá àmì ayò mẹ́wàá wọnú àwọn ó gba gódìbò ẹni ọmọ ọdún 37 náà ó ti di agbábọ́ọ̀lù àkọ́kọ́ elé tó jẹ́ wípé yóò gbá bọ́ọ̀lù tó pọ̀ jùlọ wọnú àwọn nínú ìtàn ìdíje ìfẹ̀yẹ àgbáyé nítorí pé tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ báyìí ẹ̀yìn agbó tó ti gbá wọnú àwọn nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ó ti di 22 goal ó yẹ kí Kylian Mbappe máa di ọlọ́kò sáwẹ̀ fún ẹ lápá abẹ yẹn ó dẹ pápá ó dìbò ta ló gbà ẹ̀rọ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọgbọ̀n ọdún ó jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ọba lógun ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain mo ń sọ nípa Rodri tó ti gba bàlódì ọ̀hún gbà kan rí adarí gbogbo mọ́ ó lọ́ láǹfààní láti gba gódìbò lọ́jọ́ tànà.

bọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona. Ọ bá ṣà mo ń sọ nípa Pau Kubasi ẹni ọmọ ọdún mọ́kàndínlógún ó jẹ́ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn olúgbàmí ẹ̀yẹ best young player of the tournament ìyẹn lọ́jọ́ tàná yẹn gangan bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ó yá ṣe kí n tún gbé yín débẹ̀ kí n ná gẹ̀gẹ̀ ọ̀rọ̀ yẹn sí yín létí ẹ̀dá ti yín mọ̀ kó má bàá dàbá mọ̀ ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Atlético de Madrid wọ́n tún fìtàn balẹ̀ lọ́jọ́ tàná wọ́n di ikọ̀ agbábọ́ọ̀lù àkọ́kọ́ lágbàáyé èló tó jẹ́ wípé agbábọ́ọ̀lù wọn tó tó mẹ́wàá ó ní yóò máa bẹ níbi àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé ẹ mọ̀ pé láti bí ọdún mẹ́ta láti bí ìdíje ìfẹ̀yẹ mẹ́ta òun ni wọ́n ti ń ṣe kinní bọ̀ nítorí pé lọ́dún 2018 àwọn agbábọ́ọ̀lù wọn mẹ́rin olókópa níbi àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé nígbà tó dọdún 2022 agbábọ́ọ̀lù wọn mẹ́rin olókópa láṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé lánàá wọn tún fọbalẹ̀ mẹ́wàá òun làwọn agbábọ́ọ̀lù wọn eléyìí tó kópa ní àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé ẹ gbé fún ikọ̀ agbábọ́ọ̀lù lo Atlético de Madrid ó jẹ jẹ́ nìyẹn kò bẹ̀jọ́ dé ó yẹ mo gbé bọ́ọ̀dì ẹyin tí màá ṣe sákóbá kóbá lẹ́lẹ̀ ó kẹ̀dẹ̀ tí balẹ̀ sọ́dọ̀ yín pẹ̀pẹ̀pẹ̀ lọ́wọ́ tá a wà yìí ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé Rashidi ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ Marcus Rashford yóò padà ní kò pẹ́ o ìyẹn sí ibùdó ìgbáradì ikọ̀ agbábọ́ọ̀lù ti mu Manchester United nìyẹn ó yẹ gbọ́mi dáadáa bàmí ó yẹ dépò ní gbogbo Kwara Polytechnic àwọn tí kọ̀mpútà sáyẹ̀nsì nìyẹn ọwọ́ méjì lókè fẹ́yàn kan gbẹgbẹgbẹ bàbá abẹ ó yá mi ìgbọ́kọ̀ ẹ̀ ọ̀tún balẹ̀ ka àjàdì wàsíìrì gbogbo òṣèré ti ilé toko owó baba abdulami lórí ẹ lápá ọbẹ̀ yẹn mi ìgbọ́kọ̀ ẹ̀ àwọn ti manchester united rẹ́fẹ́ dr ọlọ́ládé láti inú ìjọ fọ́gbà tí ìṣọ̀sùrù lérè ńlẹ̀ ìlọrin láti ẹ kójú mọ́ ẹ kójú mọ́ ọmọ orí yín bẹ̀ mú kẹ̀dẹ̀ kí yín ó ṣe yín pẹ̀lẹ́ dádì ó yẹ dike adéníyì láti inú ìjọ àlàáfíà olúwa bá tíṣọ ní gbogbo òṣèré dádì múrẹ́yìn náà lápá ọbẹ̀ yẹn ó dá pàápàá pé kí n rin wàsá kúrò lápá ọbẹ̀ yẹn nítorí ìjọba àkókò kí n máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England nítorí pé ọ̀rọ̀ kan ń bẹ lápá ọbẹ̀ yẹn lọ́dọ̀ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England ẹ̀yìn England nìyẹn mo ń sọ nípa ẹ̀rí kọ́zà ẹ̀sì kọ́zà ó ti jẹ́ kó di mímọ̀ ó ní ṣe bá àbájọba àṣà àlejẹ̀bà ó ní ẹ̀gbọ́ gbogbo ẹ̀wẹ́ eléyìí yorùbá máa pa wípé tẹnu mádìlẹ̀ ní ti gúgúrú ó lẹ kúrò ń dìdò eré ọmọdé lásán ni ó nítorí pé àmì ẹ̀yẹ eléyìí tó jẹ́ bros tá a padà gbà yẹn ó ló ṣe àyájú pé àwa àdẹ̀mú gangan padà ó ní mọ́ adúpẹ́ àgbà aṣá àgbà gẹ́gẹ́ bí ẹrikọ́zà tó jẹ́ aṣọ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn nínú ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè gẹ̀ẹ́sì ó jẹ́ sọ̀rọ̀ ẹ̀yẹn ṣàlàyé olóní fẹ́rẹ́ ń jógí ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta ọgbà bẹ́ẹ̀ ṣé yóò bá bọ̀ wọ́n lé ní àná lára ń ta michael olise ó

0: ìfìyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan tìgbọ́n ti jù á mì tìtìtì àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀jọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yoruku lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bọ́bá wa di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: ijade wa loni a lo re abo re laso lohun oba opolopo awon weroyin lo ba wa de loni lodo temi bi awon weroyin tin se semenkwe punch nbembe daily trust nbembe the nation nbembe daily post nigeria tribune abibili ati bebe lo
1: oya je ndekun awi tun wi bo ti ko lemi na ti ko lapa bi
0: okay all right e ja gbera ni leyo shoka laite wararo ati laite ti ijoba apapo won jawe ikilo seji awon mo nigeria wi pe e so se be e ma gbo o gbogbo ayedero owo a fi o ko le to je owo ajemonu to ti ye egberun lona adota naira won is scam o ni o is a scam ijoba apapo gba ti ileise ijoba apapo ile wa gba ti ileise ijoba ele ti boju to oro igbe aye omo eniyan te mo amimu adikuba ise owo osi oni won ti se be te won fi patalari oro kan ele ti lo kaakiri wi pe awon ti bere ise kan ele ti o ni se pelu ifokole ele ti yo je owo ajemonu iranlowo fun awon mo ile to je egberun lona adota naira 50,000 naira ile iṣẹ ọba náà gba ti ọrọ ti wọn kò soju opo ayélujára x tamo si twitter tẹlẹtẹlẹ ri lana ọjọ aiku n bẹ gangan ni wọn ti júwe gbogbo ọrọ náà wípé àwọn ò mọ kankan nípa rẹ o eléyìí tí wọn sì jẹ kó di mímọ wípé ó jẹ ayédèrú gbà wọn wá rọ àwọn aráàlú wọn lẹ dé fìlà máwòbẹ láwọn bíi ṣẹgun omidọbẹyìn wọn ní ẹ má gbọ o nítorí pé àwọn ò lè ṣe bẹẹ máa gbé nǹkan bá àwọn soju opo ayelujara wa ni ti o ba ni gbogbo kan ele ti won se be ti won je ki o di mimo o yo gba ti ilana ele ti o to o gba ti odo ijoba ni sansan won ni gbogbo flyers ti lo kaakire bo ba ti lo rogu oro lugu de punch olu punch iroyan
1: omo baba ti sha
0: okunrin lo
1: keji ipakeji ara ilewa osi nle o so fun segun ipese ti ma ti ririn ajo
0: ije
1: ibo ni ipakeji ara orilede nigeria re gege bi won ti je ko di mimo won ni ipakeji ara ilewa kashim shetima o ti wa ni ile sara lonu baye lati lo kopa nibi ipade awon olori ile apa iwo orun ile adulawo eyin eko wa summit ele kokodi ni adarin iru re 9th ECOWAS Summit. Eleyi ton lo lowo eyan ni Julius Maada Bio International Conference ni Lungi gege bi Chetima o ti se lo sojo fun are Bola Mi Tinubu nibi ipade ohun nibi ti are ile Sierra Leone to tu wa je alaga egbe ECOWAS Julius Maada Bio to je olugbalejo fun ipade ohun lara awon olori orilede ti won tun be nibi ipade apa iwo orin ile adulawo won lati ri ara ile benin ara ile gambia ara ile ghana ara ile guinea bissau cote d'ivoire liberia senegal togo ati bebe lo oju opo channel c ni mo ti ri royin ohun o ni se ti mo si le o oraju
0: omidọ bo se ba se ti marajo e je nko ja lo sinu iwe royin daily trust laro toni a wa ni isokan koda ko si gbomi si omi oto laarin emi ati eni tin se gomina ipinle mi o emi ko mo so be abenugan ilegbimo asoju sofi ile wa oni sele alaye oro be o abenugan ilegbimo asoju sofi ile wa olola abbas tajudin oni o ti fi patalari ogbo awon iroyin ti lo kaakiri wi pe tirela o ti gba ti are ohun ati gomina ipinle kaduna niyan obaso ni o tenumo wi pe gbagbagba bayi bi osusu owo o lawon mejeji si je owa o to si je pe igbe ibasepo ti nbe laarin ara won o je igbe ibasepo ele ti o se gbara le to si ti o si mu idagbasoke iyan ba ipinle ohun nigba ti nsoro nibi isiso loju eto kan ele ti won fi pin ajile ele ti o je apo bi egberun lona ogota o fun awon agbe iyan ni ipinle ohun labe eto kan ta mo si ri ni o fertilizer distribution 2026 ilu sare ohun le to ohun ti waye o abasi ro awon ẹgbẹ́ òṣèlú APC o le wa ni isokan o ni esi ri daju pe e ko ti igboyin si gbogbo awon oloselu ele to ba fe di da are yin ru ninu egbe oselu na daily trash ologbe iroyan bode o
1: trash ni
0: eh trash
1: ngba te pe ma pe yin waju yin o ti yo katafuru e ma binu yin katafuru eje mu ninu iwe iroyin di punch to jade lojumo tani gege bi gomina ipinle osun ademola adeleke o ti pase o ni ki won tara sasa lo tun ori afara olaya iyun olaya bridge nilu osogbo ki won lo tun se saju ki awon o to si afara tutun eleyi ti won pe ni oke fear flying over nigba to lo si ayewo si ori afara yi loju aiko nibe ni gomina ti kesi ile se to wi soro ise ode ipe ipo ti ori afara olaya bridge wa yi o buru jai o ni fu idi eye ki ile se to wi si oro ise ode ki won bere ise ni wara ise sa lati se atunse ori afara ohun di punch lo so di mimo
0: mo
1: ko
0: ka
1: No.
0: Only order mu wa ni court.
1: Order from the governor.
0: Okay. Mo je bi ipo ti wa nwaju ile ejo ni.
1: Fly over.
0: Order mo koja lo sinu iwe royin the nation ga bi ikoni ba se kari leta kari oko. Wọ́n ní ohun tó bá ti yá kan kò tún gbọ́dọ̀ pẹ́ mọ́ ẹgbẹ́ òṣèlú apc wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́kọ àwọn olùdíje dupò gómìnà tí mọ́ àwọn ọmọ ilégbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ gbogbo sójú òpó ayélujára eléyìí tó jẹ́ ti àjọ inec àwọn gómìnà mẹ́rìndínlógún eléyìí ti ń bẹ lọ́bẹ̀ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc eti o je pe won wa ipo pada o le keji o ni o je pe won ti fu o iyen ni ma jo risho rele ti won si je pe won ti fo ko won iyen si oju opo ayelujara rele to je ti ajo eleto idibo apapo ile wa to da duro iyun inec ni o gba be won ni awon oludije dupo ile igbimo asofin lawon ipele gbogbo won ti fi o ko won na soju opo ayelujara ajo olominira eleto idibo apapo ile ẹwà náà o gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n ní lára àwọn gómìnà ọ̀hún o láti rí gómìnà ìpínlẹ̀ akwa ibom umo enu gómìnà ìpínlẹ̀ benue ict alia tí mọ ubà sanni ti ìpínlẹ̀ kaduna abba yusuf ti ìpínlẹ̀ kano àti àwọn gómìnà míì bíi gómìnà ìpínlẹ̀ katsina dikorada nasiru idris ti ìpínlẹ̀ kebbi umar bago ti ìpínlẹ̀ niger kele mutufuan láti ìpínlẹ̀ plateau tí mọ muhammed aliyu láti ìpínlẹ̀ sokoto agbukevas láti ìpínlẹ̀ taraba tí mọ dauda lawa láti ìpínlẹ̀ sanfara mo wá wò pé kí n tẹ ẹ̀rọ orúkọ omi jan àbí orúkọ ṣẹ́gun ìrí kankan bẹ́ẹ̀ alpha kí ló fà ìṣòlóṣèlú
1: ẹyin o mọ̀ pé mi ni party leader
0: o ṣe ń sọ́ra ìmọ̀ ṣe ń gbọ́ ni
1: ẹyin
0: ẹ kò sí wàhálà
1: tẹ̀mí nínú ìwé ìròyìn leadership tó jáde lójúmọ́ tòní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nlc wọ́n ti kéde yányáyányá lójúmọ́ túmọ́ lónìí pé àwọn yóò bẹ̀rẹ̀ ìlànà àgbékalẹ̀ owó orí tuntun new national minimum wage pàápàá jùlọ àwọn yóò tún bẹ̀rẹ̀ fún ìpè lórí owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì new national minimum pension gbẹ́gbẹ́ tí ó ń sọ̀rọ̀ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè kọmi jo ajayero o kéde ọ̀rọ̀ yìí nílùú àbújá lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ lójú gbọ̀ngàn kan eléyìí tí wọ́n pè ní comrade godwin abumisi pensioner legacy house and multipurpose hall
0: ọ̀gá
1: rẹ̀ tó ń tẹ̀ wájú mo lọ ṣùkúrú kéèké ló pé kéèké ramọ́ ni
0: ọmọ tí sàmú pé
1: wọ́n o jẹ́ kó di mímọ̀ ó ní bí àwọn òṣìṣẹ́ tí wọ́n sì ń bẹ lẹ́nu iṣẹ́ bí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé ìrọ̀rùn bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ti fẹ̀yìntì náà ń lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé ìrọ̀rùn ó ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà yóò tẹ̀síwájú láti máa jà fitafita fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ àti gbígba owó eléyìí tí yóò ṣe rẹ́gi pẹ̀lú ojúṣe wọn lẹ́nu iṣẹ́ àti fífi àti pípè fún àyíká tó dára fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà leadership ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní.
0: ó ṣe ìyá leadership ti ń léwájú ó sọ bẹ́ẹ̀ pé ó fẹ́ di gómìnà ogun.
1: Mo lè jẹ ti Kwara náà ti pẹ́ lu yìí.
0: O ti pẹ́ ó pàtẹ fún ọfà.
1: Ajọ̀pá
0: fúnra wa. Agboolé mọ́gà jíwò
1: ló ti wá. Ajọ̀pá fúnra wa ìwọ́n máa ń wọ́n fi yún lẹ̀.
0: Ó dà fi yún lẹ̀. oji emi fa eja koja lo sinu iwe royin daily post ko to di pe a lo seka polowo oja

0: strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Feedsin Healthcare PLC.
2: Domire dododo.
3: Asupele iroyin.
2: Wọ́n ní ibi abaroko ti sí.
3: Ibẹ̀ náà làá fàbọ̀ sí.
2: Ó dájẹ́ ń gbé látinú ìwé ìròyìn Daily Post gẹ́bí Bádéjọ Òkúsọ̀yà bó ṣe yọ gọmboro di ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ wa Nàìjíríà. Ẹni tí ń ṣe agbẹjọ́rò àgbà nílẹ̀ wa Nàìjíríà, Senior Advocate of Nigeria SAN. Oyinkosola Bádéjọ Òkúsọ̀yà ni wọ́n ti dìbò yọ gẹ́gẹ́ bí ààrẹ ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n tó jẹ́ ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ wa Nàìjíríà. Bádéjọ Òkúsọ̀yà ni wọ́n ní ó rí àpapọ̀ ìbò tó tó 12,317 eléyìí tí ó jẹ́ wípé ó jẹ́ ìdá 57.1% nínú àpapọ̀ ètò ìdìbò eléyìí tí ó wáyé tó jẹ́ ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò náà lápapọ̀ nílẹ̀ wa Nàìjíríà lọ́jọ́ Àbámẹ́ta. Wọ́n ní ó fi ẹ̀yìn ẹni tí ó tún súnmọ́ pẹ́kì èyí ó Latif Akànbí tí ń ṣe SAN ó fẹ̀yìn rẹ̀ jọ́lẹ̀ o tóun ṣe bẹ́ẹ̀ tí ó ní àpapọ̀ ìbò tó tó 7,834 èyí 7,934 ní bákan náà ni Olúmúyíwá Akínbọ̀rọ̀ tí ó náà jẹ́ SAN ó náà ní àpapọ̀ ìbò tí ó tó 7,185 èyí 5,855 o Daily Post olópòsì ìròyìn láàárọ̀ tó ní.
3: Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀rí nípínlẹ̀ Anambra tó tún wá jẹ́ olùdíje lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi. Ó ti ṣe bẹ́ẹ̀ ṣe àgbékalẹ̀ òbítíbitì owó ó ní 1,000,000 naira fún ilé ìwòsàn tí wọ́n pè ní St. Raphael Hospital tó ń bẹ ní Umueri ní apá ìlà oòrùn ìjọba ìbílẹ̀ Anambra. Nígbà tó ń tẹ̀wájú níbi àtẹ̀jáde tó fi lóde lánàá tí ṣáájú Àìkú, Òbí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdásí ẹ̀mí. Bákan náà, òun ni ayẹyẹ ọjọ́ ìbí kì í ṣe ayẹyẹ téèyàn kan máa ṣowó lófò bí kò ṣe ayẹyẹ láti lè fi dúpẹ́ fún Ọlọ́run fún ìdásí ẹ̀mí. Ó wá jẹ́ kó di mímọ̀ pé tòun ti bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe wà báyìí, ó ṣe pàtàkì láti ri wípé gbogbo kọ́bọ̀ tọ́rọ̀ tábà ná àfiyèsí. Ó ní fún ìdí èyí ni ó mọ pàtì, ṣùgbọ́n òun ó ṣe bẹ́ẹ̀ ṣe àgbékalẹ̀ 1,000,000 naira fún ilé ìwòsàn ọ̀hún kí yìí máa jẹ́ owó ìrànwọ́ fún àwọn tí wọ́n bẹ nílé ìwòsàn náà. The Guardian ló sọ ọ́ di mímọ́.
2: Ṣọwọ́ ná o ni wọ́n ń pè yún
3: kẹyàn
2: ṣọwọ́ náà ni abẹ́yàn bá ti máa po rẹ̀ ẹ̀yọ́ ṣọwọ́ náà ni. Ó dẹ́ o jẹ́ ń kọjá lọ sínú ìwé ìròyìn Nigeria Tribune. Wọ́n pé ohun tó kọjú sẹ́nìkan.
3: Ẹ̀yìn lásìkò sọ́mọ ẹlòmíì.
2: Yóò dáa fún ọ. Àjọ Serap wọ́n ní Àpábíò Stọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ yọ gbogbo àbádòfin wípé ẹ fẹ́ ti ojú òpó ayélujára pa lórílẹ̀-èdè Nàìjíríà. Àìjẹ́ bẹ́ẹ̀ ẹ kojú ọ̀rọ̀ òfin o. Ẹgbẹ́ kan ti ń pè fún àkóyawọ̀ lórí ọ̀rọ̀ ètò ìṣúná tí a mọ̀ sí Serap. Ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi pẹ̀lẹ́dẹ̀ o ṣe ti ẹni tí ń ṣe ààrẹ ilégbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Godspeed Akpabio ti mọ abẹnugan ilégbìmọ̀ aṣojú ìṣòfin Tajudeen Abbas wípé ní kọ́mọ́nkọ́bọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń tọ́gọ ẹ̀sìn símbọ̀ ọ̀hún ẹ̀ yọ gbogbo ọ̀rọ̀ àbádòfin wípé ẹ fẹ́ ti àwọn ojú òpó ayélujára lélẹ̀ tí ó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà pa. Wọ́n ní kò jọ́lágé kò jọ́lógò nínú lẹ́tà kan eléyìí tí wọ́n kọ lọ́jọ́ 18 oṣù tá a láǹfààní láti máa bẹ́nu rẹ̀. Eléyìí tí wọ́n bọwọ́ lù látẹnuwọ́ ẹni tí ń ṣe igbákejì adarí ẹgbẹ́ àjọ Serap ọ̀hún Kọ́láwọlé Olúwádẹ́rì ó jẹ́ kí ó di mímọ̀ wípé àbádòfin ọ̀hún eléyìí tí Sẹ́nẹ̀tọ̀ Nẹ́dí Nwoko tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Delta tí ó ń ṣe agbẹ́tẹrù

0: àṣeyọrí àtẹ̀yìnwá nífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé àwòní tóun kájú ìfọkàntán òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara nínú ìṣèjọba gómìnà Abdulrahman Abraza tí wọ́n fi ń gbóṣù barabàǹdẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kọ́ńbọ̀ kìgúdùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹyírí ẹ̀wò níbi tí wọ́n ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ Kwara ẹyírí ẹ̀wò lẹ̀tọ̀ tí wọ́n ti máa pàbí ìyàbìdún kókókòkókó kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abraza ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀ abalẹ̀ lẹ́ẹ̀kejì ńlá balá ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kù ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abraza ti ṣe ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́wọ́ ètò yóò máa wáyé ní
1: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago mọ́kànlá sáago méjìlá wákàtí kan gbáko
0: níbi tí ó ti máa bá

bẹ́ẹ̀ni inú mi dùn ayọ̀ mi kó mo tún kí wàá pa àkàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kẹ́ náà ẹ̀yìn rí ẹ̀ wò lápè ètò yìí abala méjì ni gẹ́gẹ́ bẹ́ ẹ ti gbọ́ abala àkọ́kọ́ a mọ̀ yànnànà kí ni àwọn nǹkan mèremère kí ni àwọn nǹkan tó jẹ́ gbòógì àbí mọ̀ ìrírí tó ti wáyé nípasẹ̀ ìpàṣàkóso malam abdulrahman abdulrasaq gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ kwara abala ẹlẹ́ẹ̀kejì gbogbo tá a bá sọ lórí ètò yìí abala ẹlẹ́ẹ̀kejì láti béèrè pé ṣe rọ ni torí pé ọ̀rọ̀ tó bá lẹ́rìí yóò bá ní ọ̀rọ̀ tó bá jò tọ́ wọ́n ní ìkọsẹ̀ létí ẹni ṣé babu mo kí ọ púpọ̀ akú láéláé ọlọ́run bí lẹ́dùnmàrè òní ìyàwá abdullahi adisa akódúndú mr white bájá bá gbọ́ téèyàn èkì kan tí àgbò bá ń kàn tí wo rẹ̀ iṣẹ́ alhaji abdullahi adisa akódúndú gbogbo bí yòówù tá a bá ti jọ ń wà á mọ báyọnú ọlọ́run pàdé retirable not tired ni ọlọ́run ní gbóhùn lẹ́nu wa abdullahi adisa akódúndú ó darapọ̀ mọ́ mi lórí facebook ẹ ṣé o akú àdóòtí ara wa ó tọjọ́ mẹ́tẹ̀ ojọ́ ta ti ń bà á bọ̀ téèyàn bá tí ọba ti lonú méjì pẹ̀lú ara ẹni bíi ti rínu ṣé bọ́lùdé bàbá mọ́gàjì ń bẹ̀ ó kúkú wa adúpẹ́ fọlọ́run belédo wa. ẹ rí ọmọ nàìjíríà ọmọ ìpínlẹ̀ kwara ẹ jẹ́ nǹkan ṣe nǹkan kan láàárọ̀ yìí ọlọ́run kọ́ fààyè gbà mí títóbi ọlọ́run belédo mà rẹ̀ inú oṣù kẹfà láwa yìí 2026 ẹ wo bíi nígbà tá à ń bẹ̀rẹ̀ bíi 2025 bígbà 2026 yóò tiẹ̀ sí nínú kàlẹ́ndà toráriwo tọ́pọ̀lọpọ̀ táwọn kò ń pariwo ní 2027 ọlọ́run belédo wọládé di àsìkò àtẹ̀mí àtiwọ́ tó ń gbọ́ jẹ́ àmọ́ ẹ̀bẹ̀ láyé ká mọ́ ẹ̀bẹ̀ láàyè lálàáfíà ara dáadáa ká lẹ́mí àti gúngun kí ni tí ń ṣẹlẹ̀ tí ń bá wàá pò lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́ ọ̀rọ̀ òṣèlú ni bẹ́ẹ̀ bá débí ẹ gbọ́rọ̀ òṣèlú bẹ́ẹ̀ bá dọ̀hùn ẹ ọ̀rọ̀ òṣèlú lẹ́ẹ̀bà tó ń kálùkù ń pẹnu bà bẹ́ẹ̀yàn dórí social media lónìí bí wàá ṣe pé ìjákulẹ̀ tó bá mẹ́sì lánàá ni bóun ni ọba ti rí gbòòrò ayé lónìí ẹ̀yìn ẹnìkan pè sórí ètò kan ní láàárọ̀ àná ẹ̀yìn ẹjọ́ ẹ̀mọ́ dapati wárò àkọ́dà màlúù táwọn gbé kalọ̀ àtúkọ mẹ́sì sára rẹ̀ mo níbò lẹ́wọ̀ àṣẹ ṣẹ́ padà wàá kọ yàmá àtúbá ẹ̀rí ìkágun tọ́ba kágun sọ́nká lòkù ni mo kí gbogbo olóṣèlú nàìjíríà ó lójú ètò lójú oorun lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí làálàá kòókòó bíi ti rínu o ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ kó yé wáyé ké dáadáa òṣèlú àwarawa ni wọ́n ń pè é ìjọba àwarawa là ń pè ní democracy ká mú dẹ̀kun ìrọ̀rùn ìgbésí ayé tó rọrùn kán mú bẹ́mi àti wọ òun ni tá à ń pè ní ìjọba àwarawa títóbi ọlọ́run belédo ẹ jẹ́ àjọ wòówò ọ̀pọ̀lọpọ̀ baálé baálẹ̀ tán bẹ lẹ́ẹ̀dẹ̀ lónìí oníkálukú ń ṣèjọba yàrá ara rẹ̀ ẹlòmíà ṣe bó ti wù ú ṣe bẹ́ẹ̀ ń gbọ́ àwọn ètò kan láwọn ìkànnì àwọn rédíò kọ̀ọ̀kan káàkiri ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ti ń ṣẹlẹ̀ tó ń kálukú ọmọ á wò pé sósì yẹ sósì rí bẹ́ẹ̀ ṣé lóòótọ́ sí ni ọ̀pọ̀lọpọ̀ baálé ẹlẹ́mìí a ṣèjọba rẹ̀ bó ti fẹ́ bó ti wù ú láì ná ní ẹnikẹ́ni bọ́dì baálé ẹlẹ́mìí ń bẹ tí bá ń ṣèjọba nu yàrá ara rẹ̀ báyìí ẹ sì káwọ́ lérí ẹ mọ̀ wò pé ọlọ́run ló sì délé ẹsẹ̀ àwọ̀ ẹranko ní àwọ̀ èèyàn ní bẹ lára ilé ìṣùgbọ́n ṣì ẹranko ní bẹ lára ẹ̀ ìjọba àkànnù o irúfẹ́ wọn tán bá wá rí ìjọba tí ń ṣèjọba yálà tìjọba ìbílẹ̀ ni ìpínlẹ̀ ni àbí torílẹ̀-èdè àwọn lẹ́rìí tí wọ́n kọ́ tutókè tí wọ́n fojú gbà wọn níjọba yìí ọ̀dà ẹ já pera wa ṣàkíyèsí ọmọ bàbá títà mọ́fẹ́ yàn kankan lórí ètò lónìí pàápàá jùlọ gẹ́gẹ́ bí àṣọ ilé òyìnbó a fi ṣe case study ìpínlẹ̀ kwara àtàwa olùdìbò àtàwọn tá a fẹ́ dìbò fún mo fẹ́ ka yára wa ní làákàyè láàárọ̀ ẹ jájọ wo ìpínlẹ̀ kwara yìí níbo là ń ti ń bá a bọ̀ gangan níbo làwa bá a dé k
kini awon sele to nsele nbe tori pe elomi oweyin wo ko wa na oni lelomi tin sele lowo lowo ko si ronu nti o sele lola ta na o ba sun bo lo ni o ba ti ri bodu ni o ba da eja mo oju wo oju sun ko wo nti o sele lola oro selu okonja nta fi sawe wa

ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀ wò. Èyí tọ́pọ̀lọpọ̀ èèyàn ń lórí rédíò. Èyí tọ́pọ̀lọpọ̀ mi ń lọ sórí sósíà mídíà tí ń sọ tó wù ú tí ń fẹnu wíwó tó wò tó ta ló ń tàn tí ọ̀dàn wò láyé ológun. Ìjọba ológun la pè é apàṣẹ wà á. Kélé ti gbó ń tàn ká tó ṣẹ́jú pẹ́. Gbàgbàládàn bàbá mo kí yín púpọ̀ ẹ̀kọ́ àtẹ̀lé gbogbo gbà. Adébáyọ̀ Hajj Ibrahim mo kí àwọn náà ń kálù àwọn náà darapọ̀ mọ́ lórí Facebook ẹ ṣe. Bó ti lè wù kíjọba gbógun ọ́ dáa tó. Bó ti lè wù kọ́ rọrùn tó ń lápá ibòmíì kò lè dàbí ìjọba warawa. Ibi táàyè ti gba ìmí àtiwọ́ tó ń kálùkù ń ṣe tó wù Ọlọ́run kò forí ji General Muhammadu Buhari. Àti General Idi Agbọ́n. Mo kí gbogbo aláyé 60 ṣe ìrántí ìjọba tí ń sọ yìí. Ta ló mọ ìrántí tá à ń pè ní why war against indiscipline. Ẹ̀rù ń kálùkù ó sì mọ bara rẹ̀ nù yàrá ara rẹ̀ gangan. Ẹlòmíì ọkàn gbé kokoko lẹ́nu lẹ̀kùn yóò sì tún máa túnlẹ̀kùn tí àbí kọ́ sáré lọ tọ́lẹ̀tì kọ́ lọ tọ̀nà torí kò mọ ẹni tí ń bọ̀. Wọ́n ní war against indiscipline. Ẹ̀wáì ẹlòmíì ń bẹ lónìí kọ́dà. Ẹ̀rí fúnra ara rẹ̀ ni ó sì dúó níbi gbagbagbè gbogbo ibi táyé ń lọ yóò sì gbé ilẹ̀ yóò sì dá sínú gọ́tà lójú panatan. Bọ́ ọ bá jí ìdà lọ́gànjọ́ òru nígbà ayé àwọn tá à ń sọ yìí fúnra ẹ̀gbọ́n tó wọ̀ tó ń wò sí wò pé ta ń bú ń tọ̀hún. Ẹ wo ibi tíjọba ara fàyè ìjà wá ṣùgbọ́n tá à ń sì í lò. Ìpínlẹ̀ Kwara AY mo fẹ́ gbé wa rìnrìn àjò kan láàárọ̀ yìí ó ní tí mo fẹ́ fàyọ bóyá tá a bá débẹ̀ alukurani ń sọ̀rọ̀ ló làákà ẹ̀ ló ń bá wí. Àwọn ọ̀jọ̀gbọ́n onílàkàyọ̀ tẹ̀lé mi láàárọ̀ bí wọ́n ti gbé e wá nù. Ìpínlẹ̀ Kwara tá a mọ̀ sí Kwara State lónìí tá a mi àtiwọ́ tá a jọ mọ̀ pé Kwara lónìí àtàwọn tá a dìbò yàn àwọn táwọn tá a fẹ́ dìbò kọ́dẹ̀ lómi ń bẹ tí ó gbọ́ láàárọ̀ yìí bóyá ni ó padà wá sí ní làákà yìí pé àsọ̀nà tá a ń gbé gbà ẹ̀kọ́ lọ yẹ ká gbé gbà. Torí tá a bá ní àwò sẹ́yìn ẹwà ìbá mú kàkúlétọ̀. Ó níbi tí làákà ìgbìmọ̀ díẹ̀ ọdún 1967 sí 2026 ọdún mélòó nù ná sáré bá ń kàkúlétì ẹ̀ àtẹ̀yìn tẹ̀ ń bẹ́ ń lé náà. 1967 sí 2026 how many years ni ká pè ọdún mélòó nù ó ní tí mo fẹ́ fàyọ. Bọ́lájú bèlè ẹnìkan yẹn kí wọ́n ní fi èjì ẹ̀ kàkúlétì ẹ̀ mo ní fi yíhùn lẹ̀. Calculator ń gbé wá èló ló pé how many years 59 years àánà mọ̀ ti dàgbà tó jọ mẹ́ta 59 plus ọ̀fẹ́ mọ èjì mi àbí. ọmọ ìpínlẹ̀ Kwara ti pé 59 years tí wọ́n dá ìpínlẹ̀ Kwara tá à ń jẹ́ ìpínlẹ̀ Kwara ní Kwara State ni o tẹ̀yìn ọ̀bá gbàgbé ẹjẹ́ ń lọ nù tán kẹ́ ẹ lè mọ̀. Ọ̀gá ológun Yakubu Gowon nígbà tí wọ́n wá ń gbin ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tán pín wá sí 12 states nípínlẹ̀ Kwara náà ó hù jáde lábẹ́ ọ̀gágun Yakubu Gowon. Arábì mo ti fẹ́ gbé ọ̀rọ̀ láàárọ̀ yìí fẹ́yìn tọ́lọ̀ ń bá fún ní ìsí títẹ́ ẹ gbọ́. General Yakubu Gowon ń bẹ láyé ń bẹ láàyè bí mo ti ń sọ̀rọ̀ yìí. Ọmọ ọdún mélòó ni General Yakubu Gowon di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Mo fẹ́ kẹ́ ẹ máa di nǹkankan pẹ̀lú ọ̀tún mi láàárọ̀ yìí. General Yakubu Gowon tó pín orílẹ̀-èdè Nàìjíríà tó pín wá sí 12 states la ní ló pín sí ngbà náà. Ṣé ẹ mọ èèjì General Yakubu Gowon nígbà tó fi di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Ìwọ ọ̀dọ́ tí mò ń pè ọ ṣàkíyèsí yálà olóṣèlú ni wọ yálà ìwọ náà ara àwọn tí wọ́n ń gbọ́sẹ̀lú ni ọ́ ni fẹ́ kó di kankan mú làárọ̀ yìí. Ìtàn tí General Yakubu Gowon kọ́ lẹ̀ ẹ rí 59 years ago òun là ń mẹ́nuba lónìí. Àkọọ́lẹ̀ ni o àṣẹlẹ̀ làṣẹ wá bà n tó ń kálukú bá ṣe ìtàn ọmọ tẹ̀lé lọ. Wọ́n pín ìpínlẹ̀ Kwara ọ wà lára wọn nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ bá gbàgbé west central state ni wọ́n ń pè ìlọrin àti kaba province àwọn ìyẹn àwọn méjèèjì yẹn ìlọrin àti kaba
ojogbon nla ka

0: ẹ̀kẹ́ lọ.
1: Ọmọ bàbá tíjọ ṣeun tó pè mí sáàkè mọ́ wà kárídè ọjọ́ ti lọ. Nọ́mbà tí tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ ọmọ páwọn kò ti mọ gbìyànjú àti pé 09136556952 ni nọ́mbà tẹ́ fi ọjọ́ lọmọ lọ́wọ́ ni o. Nọ́mbà tẹ́ fi dá sí inú ẹyí rẹ̀ wí lápètò.
2: Hello,
1: the first caller.
3: Hello, Amaba.
1: Ojo ni ti.
3: Warafat makana aliya.
1: Ami, ami.
3: Aina juda na lali buliga libuna.
1: Amina.
3: Ah, ekwe walo bito dara boy.
1: Abi si olong.
3: Inu mi ti do. Wallahi tallahi subhanallahi la filawa. Ite gele ni. Boda ku ti tendi to le gbe. O le gbe o. Amo ko to.
1: Kabi si.
3: Ori e gbe we ti waju. Ede ngbe jade be. E fun mi na ti ojo. Nípa tí bàbá wa gọ́ọ̀tò kìí ti jẹ́ president yìí ti ń jẹ́ àdúgbò gọ́ọ̀tò wa Ibrahim Taiwo bàbá ní ọdún rẹ̀ báyìí wà láwọn mìíràn bọ́ lójú wa gbogbo títà wà lẹ́kọ̀ọ́. Ìdájí ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀
1: bẹ́ẹ̀ni
3: ní nǹkan bí aago méje àbọ̀ sí mẹ́jọ.
1: Ẹ parọ́
3: Àrẹ
1: orílẹ̀-èdè yìí ń lọ kí Jimo ń jọ́ náà ni bá àti ìgbà
3: dúdú.
1: Ọ̀sẹ̀
3: mo dúpẹ́ gbà.
1: Ọ̀sẹ̀ mo dúpẹ́ gbà. Ẹ̀ṣẹ̀ o gan.
3: Balógun Adídè láti ìlú Àtìrán.
1: Ojú òní tìyín bàbá.
3: Kọ́dà wá tàbí méjì ò kò tó.
1: Amina ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. Ọmọ bàbá tíjà ta fẹ́ lò nú ẹ̀ ni ẹ jẹ́ àdìmú. Ètò òṣèlú èyí ṣe ń tọ́ ṣe pé àfi ìsàwẹ̀wà ìtàn ni oníkàlùkọ́ ń kọ́ kalẹ̀ ni torí òní kọ́ torí ọ̀la ni nífòyí ni gbogbo àwọn tán bá wọn yìí ṣàkóso gbogbo wọn ń bẹ àwọn kan ń bẹ láyé wọn èkó mo ti ẹ̀yàn ti kinní kan ni pé ẹyọkan tá a wà níbì wọn make reference pé ọmọ lágbájá ọmọ pé ń gbà tí ń bẹ ń bẹ ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ń kí mú ìdí ọmọ ọ̀nà gun. Mú ìdí ọmọ ọ̀nà gan òun náà ó kò palẹ̀ mọ ayẹyẹ tí ó sì láìpẹ́ all white kọ́hún tí ó sì tún fáwọn kan ní ẹ̀bùn pẹ̀lú àṣẹ ìdìmọ̀ defence center ti ń bẹ ní ọlọ́jẹ́ àwọn àríkẹ́ àwọn tí wọn kà sí àwọn ọmọ sí làálàá kókó báyìí ẹ máa ń kíra sí ìyẹ̀ kínní pé bó o wá ni àmọ̀ sí ọlọ́run mọ̀ jẹ́ àṣẹ dáadáa. Mú ìdí ọmọ ọ̀nà gan mo kí ọ púpọ̀ àájọ pé ṣùṣe ni pẹ̀lú àṣẹ ìdìmọ̀ rẹ̀. Mi máa ń retí ìpè tí ó wọlé Bọ́lájí BJ Bọ́lájí BJ Alátẹ ọlọ́ọ̀bẹ lẹ́lùmọ̀ọ́ kọ́ wa la déédé àsìkò yìí omi ara kò ní fi dè ọmọlẹ̀ ẹjẹ́ ara kò ní fi dè ọmọlẹ̀ o èmi a máa ní olú ọmọ fún gbogbo abáyàwó BJ inú ọlọ́ọ̀bẹ lẹ́lùmọ̀ọ́ rí yóò fún alálàáfíà tó péye ọlọ́ọ̀bẹ lẹ́lùmọ̀ọ́ ní fi àárẹ̀ dè wá mọ́lẹ̀ ẹ bá ń kí Ibrahim Aláṣẹ mọ́gàdí Aláṣẹ nu ẹ bá ń kí Seriki kàkà kí ẹ mọ́ gbàgbé òkè ní Seriki fádà ní kí wọn o bó wá ni kóga abdulai kóga ọba rí oògùn abẹnú gọ̀ǹgọ̀ sọ fún ọmọ kí Bọ́lájí Aláàtẹ BJ olúọmọ fún gbogbo abáyàwó ọlọ́run bẹ̀rẹ̀ dùnmọ̀ ní fàárẹ̀ sí ọ ta ní bẹ lójú òpó ẹ jẹ́ ń wò báyìí. Hello.
4: Bẹ́ẹ̀
1: kó ojúmọ́ o kí ló kọ ìmọ̀lẹ̀ tí ń pè wá.
4: Bàbá onígbò kò rẹ láti gbọdọ̀ fún ni o.
1: Bàbá ẹ jẹ́ ń kọ ẹ jẹ́ ń jowú kinní kan.
4: Ok.
1: Ẹ mọ àwọn tẹ́ ń kó kòkó orin fún nǹkan nù àwọn ọmọ mi rédíò kan tí ìní dákọ. Mo gbọ́ lánàá àbíjẹ ta tí wọ́n á tún kí yín dáadáa. Mo wá ní èmi náà ṣàlẹ́yìn bàbá inú orin tó jọ bá pè mí.
4: Ọ̀gá ọ̀gá ẹ̀rọ wọ̀rí ìfẹ́ gbọ́. Ọmọ yín dẹ̀ sọ yẹn màá gba nọ́mbà yín lọ́wọ́.
1: Ẹ̀rọ bá àláì fi.
4: Dàbídẹ́ bá pè jáde ní ìfún yẹn bí
1: ọlọ́run ní dọ
4: lórí gbogbo ọjà tí ẹgbẹ́ wá ní àárọ̀ yìí wà láyé akẹ́rẹ́rẹ́tì láti ìgbàgbé mi. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé wáyé àwọn arántí àwọn arántí. Tá a sì nígbàgbọ́ pé àwọn ìjọba míì ti ń tún bọ̀ náà lọ́wọ́ tún jẹun ó ṣe
1: bí àwọn ti sùn lọ. Ìtàn là ń sọ yìí bẹ́ẹ̀ ni.
4: Wàláì ẹ rí i pé nínú gbogbo ìdẹ́gbẹ́ nulẹ̀ yìí tó kọ́ ọ̀tọ̀ ń bẹ. Èyí tó kọ ìtàn eré kalẹ̀ yìí ń bẹ.
1: Bàbá.
4: Èyí tó kọ ìtàn kejì náà.
1: Ẹ kú làákàyè. Ẹ kú làákàyè.
4: Láì ṣe ni mo gbọ́ yín yé dáadáa ọlọ́run ní jẹ́ sọ́rọ̀ yín
1: ọ̀dà. Ẹ ṣe mo dúpẹ́.
4: Ọmọ yín jẹ́ irú rẹ̀ ní kó wá bá mi.
1: Ọ̀dà. Ojú òní ti ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣeun gan. Ọmọ ìpínlẹ̀ Kwara ẹ jẹ́ yára wa ní brain gangan gan o. Ètò òṣèlú ti ń bọ̀ yìí ìwọ náà tó ṣe pé ìdúró tí wọ́ dúró lórí social media ni pé ọmọ bàtí jẹ́ lómi ẹ̀rùn apá mi kọ̀mọ́pọ̀ òfin di òun wọ́n ń pè nǹkan ní sitting governor elomi a si dori radio abori tele abori social media asoro gba o e ri pe mo sa why ngba na ah general di agbon ta re tin be loju opo tin ba gba pe okan ka fi kase re hello
0: hello e ka e ka
1: e so n kilo ko yin bole tin pe
0: one love lo ko temi lati pade alapata
1: oju oni ti ni
0: ita ka ni se ni la gbara lo
1: ami ate na
0: baba ti won se fun yin ala won ju ta
1: ami ami baba
0: da ma se ni baje
1: ase o ase
0: ni o ni ba ma pe o won ditan baba ni ka du ko so ni re ana tu ti doku o mo de so bi bo se to to nu aye ko ne ma ko ne na ma ri ti ko nu pada di tan nu pada di ti wo logo
1: kabiyesi olorun
0: gomina ni patara lu patara tan ti to wa tan gbe to e ji ka wa na che ke ara wa wa ti en ti pa won to ti lu awon tawa ta wa pa wa nu pada de ni ti o ni si ma
1: baba dada
0: ti ta lu ku sa tun se ara re baba ni gbe baba sa wa nda olorun ni ju ba je fun eni kokan wa o seun gan
1: se mo
0: lo ti ta le ala pa
1: o seun oju oni ti ah o baba tija ojo lo o je nlati olorin o nlu kan ah baba tija atentin gbo me ba ntu oni din din din din din din eh na egbo oh no eta wa na nse agbara ta ninu itan bembe won mo make reference lojo waju pe bolo olodoku si so pe e wo yanju to nkaluku o nkaluku nko tan ni o tori oni ko tori ola ni e je ajoku o e je digest e je wo daada o e to ba tin lanfani nbe mu e te ba opoku die ka to e ma ko mi oro enu mi ni eko ti dojo mejo ti lanfani atu ti pada wa sori eto ola ko mo nda gbe lori to futo ni bayi wi pe

Ilé-iṣẹ́ GTEC Solar ti dé pẹ̀lú àwọn ẹ̀rọ solar lóríṣiríṣi tó jẹ́ tìgbàlódé. Láwọn ojúlówó ohun èlò solar bíi solar freezer, solar generator, solar eye, different solar fan from 15,000 naira upward, solar panel, battery tó ní warranty ọdún méjì gbáko, solar security camera, solar security light fún community, ṣọ́ọ̀bù àti ilé gbogbo. Gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ GTEC Solar. A bá yín kó wá sẹ́nu ọ̀nà yín. A tún bá yín install ẹ̀. Bákan náà lè ra èyíkéyìí ẹ̀yà ara solar. Tẹ́sí máa sanwó díẹ̀ díẹ̀. Ilé-iṣẹ́ GTEC Solar lágbádé fún gbogbo kan tọ̀rọ̀ solar. Wọ́n bá ní ṣe installation solar sínú ilé, ṣọ́ọ̀bù àti ibikíbi tẹ́ bá fẹ́ lówó tí ògún pa. Kódà ẹ tún lè máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. Special discount wà báyìí fún gbogbo ẹ̀yìn engineer àti installer pátápátá. Ó yẹ máa dàgìrì lọ sí ilé-iṣẹ́ GTEC Solar lónìí. Lẹ́gbẹ̀ẹ́ Echo Bar, àdójúkọ Wonny Boys, lẹ́gbẹ̀ẹ́ ọjà Aya Junction, Taiwo Kini Lorin. Fún àlàyé kíkún, ẹ pè wọ́n sórí ago 0703769777. Ilé-iṣẹ́ G Technology Solar, maximum respect ni fún ilé-iṣẹ́ wọn. Ẹ gbà bẹ́ẹ̀.

0: 97.7 FM.
1: Radio made for you.
2: Ó jalè jago tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
4: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú.

àwọn aláàtì póríṣìíríṣìí aláàtì tó bá jẹ́ àwọn mẹ́sẹ́ẹ̀jì àwọn network provider ẹ kàn rí yóò kàn dún bàlàbàlà kan báyìí ni àmọ́ bá jẹ́ aláàtì owó ẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ ọ̀nà tí ó fi gbàdún ìwọ́ tó ní fóònù gan ó sì mọ̀ gbọ̀n lórí ibi tó bá wà ẹ̀ tí ìrí ibi tá láti owó ti jí yín lójú orin rí ẹ̀ sá láti owó ti jí ẹ̀yìn lójú orin rí owó tí a tó ọba ń retí owó pé o ṣiṣẹ́ kan ó retí owó yẹn bí fóònù rẹ bá dún báyìí ẹ̀mí ìwà náà sáré máa gbé yẹn o àwọn àsìkò àsìkò tó le jù ní try period gidi ni torí àwọn mẹ́sẹ̀jì tí ọmọ àwọlé ńgbà tó bá ń retí yóò wá jẹ́ mẹ́sẹ̀jì àwọn network provider bí ká máa sọ fún gbígbọ́ bára 1 gig àwọn ò fún ọ ní 500 MBC lọ́fẹ̀ẹ́ tí wọ́n sì ń retí kọ́ńyà láti ọwọ́ ilé kò rí gbẹ̀mú owó tó retí wọ́n kọ́ rí aláàtì bá yọkọ̀ pọ̀ sí ni pé lórí búlà nẹ́tíwọ́ọ̀kì ẹ̀wọ̀n gbèrè gbèrè nínú gbèrè.

0: yẹ. Lórúkọ àwọn tá a jọ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Mo fi ń kí yín káàbọ̀ sórí ètò. Diamond náà ń pe mí bóyá ò tí ì gbọ́. Ó ṣe ń gbọ́ mi lórí rédíò yẹn. Ó lé gbogbo idán yẹn bó ṣe ń lọ ní pàpàpà súpé. Lọ tẹ Facebook rẹ. Tẹ̀sọ́lá ṣe rí kí sórí ẹ̀ wàá máa wò mí live and direct. Bí kò mú mi jáde. Lórí péjì Ṣọlá Ṣeríkí lọ tẹ̀ síbẹ̀. A máa wò bí kò mú mi jáde ní báyìí. Ẹ̀yin ṣúgà já ọ̀dọ̀ bẹ̀ nù.
1: Hello everybody.
0: Ó ṣe ọmọ ìyá mi. Ìgbọ́kú ẹ̀. Ìwà ìnú ìgbọ́kú ẹ̀. Ó ṣe gan mo dúpẹ́. Ọmọ pàá tísà. Lórúkọ iléeṣẹ́ Femtech mo fi ń kí káàbọ̀. Lórúkọ iléeṣẹ́ uniform. Iléeṣẹ́ ńlá tó ń ṣe tìmùtìmù gbàlódé uniform. United Foam Products Nigeria Limited. Mo fi ń kí káàbọ̀. Yes. Junior Lorry Bread lórúkọ wọn mo fi ń kí káàbọ̀.
1: Listen to my lyrics. Listen to my music, listen to my lyrics.
0: Ṣé o ti ń dún tún tí ń bẹ̀ ẹ́?
1: Pàṣúmọ́ ló ń pè.
0: Ó ṣe nọ́mà.
1: Tó bá jẹ́ ti Fuji, ọ̀gá ṣa ni màá ta.
0: Wọ́n jẹ́ ń gbọ́ ńgbà tí.

ẹ̀tẹ́ sísí ìkéde yìí arábìnrin kan wọ kẹ̀kẹ́ napebo láti agbègbè tipa garage lọ sí ọfà garage nílùú ìlọrin ní nǹkan bíi aago mẹ́sàn-án òwúrọ̀ ni àmọ́ ó gbàgbé àwọn ẹrù kan nu ọ̀rá dúdú sínú kẹ̀kẹ́ napebo tó wọ̀ nǹkan tó wà nínú ọ̀rá dúdú yìí ó ní àwọn aṣọ perfume àti charger tẹ bá rí ẹrù yìí ẹ bá wa pe nọ́mbà yìí 08134041972 08134041972 àbíkẹ́gbẹ́ wá sí kan diamond tó wà nínú ìlọrin ní ìpínlẹ̀ kwara ẹrù yìí kò ní sọnù àmì.

0: ṣe ti gbọ.
1: Hello, ẹgbọ́ mi, ẹgbọ́ mi. Ṣé bẹ ti pe wa last week?
2: Bẹ́ẹ̀ ni.
1: Mo ma jise yin fawọn eyan bi ta ba de lọse yi. Ṣe ti gbọ. Mo si ni gbagbọ pe Ọlọrun o dide ran lọwọ fun yin. Mo mọ pe case yin case to lagbara die ni. Ṣe ti gbọ. A me fọ kan yin balẹ. E mo kọkan soke o.
0: E fọ kan yin balẹ. 0913655692 number tawun yan fin lanfani ati pe wa 0913655692 number ti awun yan fin lanfani lati pe wa
1: hello hello ni nto e ka san soro soke
3: e pe to sir
1: hello ni nto e ka san
3: e jo mo ni jina lowo awon mo nigeria
1: ki lo ko yin
3: bi odun oruko mi lati oyin ti pagara
1: mo ngbo
3: ejo mo fe se container so wa na ni pupe mo ti pe ni la ye tele so no ba mi wole bole ni mo ti edu o wole leyi so container ye so mo ni 90,000 so eni yo so pe 250 lo ma ta ja leta so mo ka ni di ran lowo awon mo ni
1: oba to wa de 90,000 fun yin te fi ni lowo yo wa yoku si lagbara olohun ṣe ti gbọ́ ẹ fi gbàgbọ́ yín sọ́dọ̀ ọlọ́run ẹ fi gbàgbọ́ yín sọ́dọ̀ ọlọ́run nǹkan kì í bẹ̀ ẹ jẹ́ ń gba kọ́ọ̀lù méjì tó kù ẹ lọ ẹ káàsán ẹ ti wọlé ẹ káàsán o
4: ẹ káàsán sá
1: yes ma
4: èmi ni mo pè yín ní last week
1: bọ́ọ̀ mo ṣe fẹ́ mọ̀ ìpẹ́yìn bọ́ọ̀ mo ṣe fẹ́ mọ̀ ìpẹ́yìn ni.
4: Ahmed Zainab.
1: Látàdúgbò wo kí lẹ bá wa sọ.
4: Láti gan mọ̀ mo ní mo ní ìdílé rẹ̀ ṣe ṣe àti ẹ̀sùn tí mo ṣe oríṣẹ́ tẹ́lẹ̀ mi
1: kọ́. Àbí àti a ní details yìí tẹni but freezer yẹn lẹ ni ó jẹ yín lógún àbí.
4: Bẹ́ẹ̀
1: ni. Freezer ìbẹ̀lẹ̀ fẹ́ tún ṣe ni àbí.
4: Stabu tí mo ń lò ti ló bàjẹ́.
1: Stabu.
4: Ilẹ̀ yìí
1: ló ti àti ìgbọ́ kèsì ti yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ farabalẹ̀ sọ nǹkan yín báyìí.
4: Ok sir, mo sọ ní.
1: Ẹ farabalẹ̀ sọ nǹkan yín báyìí àti ìgbọ́ kèsì yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti gbọ́ àlàgbọ̀. Ṣé bá orí ọ̀fẹ́ lẹ ti ní ìyọ́yẹ farabalẹ̀ kẹ́ ẹ sọ? Kí ló ṣẹlẹ̀?
4: Tí o mọ̀ ń lọ ẹ̀rọ ọmọdé ta ẹja ní tata. Àmọ́ ẹ̀rọ mi ní ẹ̀rọ ní pọ́ọ̀tù díẹ̀ tí mo fẹ́ ṣe. Fíjà mi náà ṣáàbù rẹ̀ ti bàjẹ́.
1: Àǹtí ẹ̀yin tọ́wọ́ yẹ pé láti ganmọ lẹ ti pè wá ṣe bí ganmọ ni.
4: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ ẹja lẹ bá wa sọ nìjẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
4: Bẹ́ẹ̀ni.
1: Ó ṣe tún wá di ọ̀rọ̀ ẹ̀rọ lónìí. Tó tún wáyé padà tó ìyá yìí amọ̀ntàǹṣe ẹjá fojú òpó lẹ̀fẹ́ lómi.
0: amọ̀ntàǹṣe. Ǹjọ́ ra ti bẹ̀rẹ̀ ètò yìí ẹnìkankan ò tí bá mi sọ̀rọ̀ nípa àwọn fẹ́ ra stabu. Ṣé rí wọ́n fẹ́ kẹ́ gbọ́n kankan yé. Ṣé rí n ta fi ń ṣe abala yìí lórí ètò yìí ǹjọ́ tó yí iléeṣẹ́ yìí ti wà. Láti ń ṣe ètò tá à ń ṣe láago méjì sáago mẹ́ta yìí. Ṣùgbọ́n ìgbà tá a rí pé ìṣòro yẹn pọ̀ díẹ̀ tó pé àwọn èèyàn torí owó tí ò tó nǹkan ẹlòmíín bẹ̀rẹ̀ sí ní pokùnso àwọn èèyàn lọ ń kó sódò láfíà wò pé ẹlòmíín ò ní di 30,000 yóò wá ló dì tìjú fún un ṣe ẹ̀pọ̀ lọ́n dá tìjú mẹ́lòmíín yóò wá fi èyí ń ṣe rẹ̀ ìjàmbá láfíà wò pé táwọn èèyàn kan bá lè mọ gbọ́ tí wọ́n lé ní ọ̀dà àbòyàn káàdì 20,000 àbòyàn káàdì 30,000 ẹjẹ́ a máa forí ọ̀fẹ́ yẹn lẹ̀ lórí prógrámù yìí ká máa sọ ẹlòmíín kan dráìvù lọ kọ́dàkọ̀ gbọ́ṣọ lásìríkiri yóò kàn gbọ́ ètò yìí yóò rẹ̀ lágbájá yẹn àánú rẹ̀ dẹ̀ ṣe mí o ọlọ́run ti wá lo ètò yìí bẹ́ẹ̀ foríṣiríṣi nǹkan ẹ má jà àbíùzẹ̀ ẹnìkan kan ò kówó fún wa tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àní olóṣèlú kan tí ń ba ń kúrò lò tè yìí ni wọ́n ti máa ń fáwó kí tóhun bí wọ́n ti ń bọ àwọn èèyàn mílíọ̀n kí tóhun àti ní olóṣèlú kan tó lè sọ pé òun bankrol ètò yìí kò tí ì sí awon ta ni lori eto yi indede tan fi ra won yan lowo ije eyan ara won ni won fi nse ije eyan ara won ni won fi nse yo ya yin lenu pelu language ti mo lo ije eyan ara won ni won fi nse tori a fe faye le lati gbe oro oselu wonu eto yi bo ti wa niyan
1: hello
5: hello sir
1: yes
5: eh
1: ka so
5: o kan ni Samuel Precious
1: lati bo
5: lati alagbado
1: omodun melo ni
5: omodun 15
1: en kilo wa fi phone se lori eto yi
5: mo fe nkoro free machine ni na lowo nkun to I machine
1: mami re tan ni phone nko
5: won wa
1: nbi bayi e gbe fun won
6: enu se ko so so
1: en te se lo so ye ma se ma ko da se ti gbo
6: Ema se ma ko da.
1: A fayele fun bara lori eto. A ti fayele ogo omo yen o koja gbogbo te fin seun. Se ti gbo?
0: E se gan. Ati ku labala yen no ti pe marun. E kokan o toro omo jade. Ta ba nti omode lati seru nkan bayi at that tender age ko ba ojumu awon eyan ti pe wa lori eto yi ti won ni ah omo mi fe se freedom wa magbara mi oka eh eh koni diku wo so fo mo re pe wo ni o se tori ko le ni sympathy won a ko machine si bi awon tan ta machine ni gambari mu ti pe wa ri pe a fe donate machine sori eto yi ejo se ziri abala yen olohun gbo a ni council e afijo tolohun ba ni so lasiri ki mo se mo loku tori ati ni awon eri kan to ni agbara lori eto yi iyen ni mo je ko dun mo wa nu gan eni ti mo fe soro re gan nisin e je ri so okunrin ti ese ndun yen ni je ejo ta to pe wole ta soro re eni to ba ri ese arakunrin yi yo mo yi pe ah awon yan need iranlowo gan omokunrin yi gbianju olo ndi olo hnd pelu ireti pe biyan ba kawe iya oni je o tun wa pari hnd tan enikan wa ni ko lo se conversion ko se degree top up o se tan ni ese yen ni problem lare yen de to ti wo pe oro hun tin da yo bo o ti wa gbianju won ti la ese alakoko ti ese akoko ti lalafa sugbon elekeji yen ko ni alaafia rara o wu gan won wa ti o ti wa lo general hospital won wa ni ko to di pa won operate ose meji na kokoko lo ra ogun kan 85,000 ogun yen to ba lo laarin ose meji togun yen ba sise a je pe awon ni operate ese yen mo but togun yen ba sise awon ma ni lati operate iru ogun yen 85,000 a ti wa ri ijejo boya jo keji jo ta pari program abi jo keta iya kan wa pe wa igba ti ya he pe wa agbalagba ni mama yin won la la won wa sibi ta won wa fun wa ni 1000 won la won send 6000 naira kasa account mi ipe okunrin ti o lohun fe se kini e ba fun 2 eh enikan to lopolo e ba fun 1 enikan to ni kini won sa ka wa 1000 to ri 5000 won ni 1000 to ku o lotu eyin na fi mu multi mu ni ah awe mu nkan ba won inta ma se ni pe owo yen awon ite da kokun ati yanju case awon yun tele so 6000 yen anile eni kan na send 2000 naira kan siwa oje 8000 naira asin lo 85000 naira ejo a lo 85 a fe ko mo okunrin yi ri ogun yen ra kala fi ati e de ta ba ti kokoko se igbesi akoko hun teyun ku nbe se pe okan wo bale pe eh we've tried our best as in igbagbo tori ati ra ogun ri fun yan lori eto yi ese tan ni won operate ta de ra ogun yen for 1 year 3 months o de sise e de ze na ro pada o de ri bi rin so na lo ja ni igbagbo pe ta ba rele ina ra fe niyan o sisi kan mo operate re mo kolowo ba mi alanu ko ran gbogbo yin lowo account te so yen si yin pe fun ya mo je nde ka tin polowo oja na eku kale
7: Diamond 88.7 FM fun awon eto agbon imo ati oye to ye koro Harvest Feed don't come again, no. Them don't come again, no. Introducing Maverick, the powerful agrochemical with the pepper weeds. If you dey farm cassava, yam or maize, you better run now. Go grab your own Maverick herbicide, oh. You fit apply Maverick herbicide just 2 days after planting. And just like that, it go stop all weeds. It no go even allow them to germinate itself. Therefore, your crop go grow fast, fast, fast. Maverick na quality medicine where they affordable and available and easy to even apply. Waka go any agro medicine shop way near you. Ask them for Maverick. Go and apply and rest easy. No kind, no any gbasgbos. Maverick herbicide. Na harvest field they make them.
8: Kike ologuro ko jota yekeye. Diamond 88.7 FM. Okile falafala.

was only 0816 111 700. And Fanny Tabwale, Lati Leche Gadget Shop, Lajo Shop, Pelu Credit Direct. Ìgbìyànjú àwọn ẹlẹ́kọ́ ni láti sọ àbàtà tó sọ dídùn fún ọmọ dìbúdò ńlá ó tó lè ṣàǹfààní fúnra tó ń bọ̀. Ìròyìn ayọ̀ rèé láti ilé ẹ̀kọ́ ọmọ Iya Diploma Center. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjà lọ́ntẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga University of Ilorin. Ó ti wá rọrùn parí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko. Gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí lẹ́ka ẹ̀kọ́ ìmẹ̀sì Islam àti tèdè Lárúbáwá. Islamic Studies and Arabic Language. Èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́. Láti rí ìgbaniwọlé ìwé ẹ̀rí wa EC, NECO, NAPTEP tàbí MBIS náà lo nílò. Àwọn olùkọ́ tó yanrantí ń bẹ láàyè tó ṣe wẹ̀kú ètò ẹ̀kọ́. Ilégbé hostel accommodation ò gbẹ́yìn. Ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn. Nítorí àti jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ nímọ̀ tó yanjú. Fẹ̀kọ́ lapa láwùjọ nídi kéwulè róngbò olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà. Ustaz Khalilu Lai Sorotu. Ẹ má gbàgbé pé ètò ìdánwò wa EC, NECO, MBIS. Ibtidai ìdádí tó fi mára ọ̀dọ̀ ń lọ ní rẹpẹtẹ. Tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní number 75 ìsàlẹ̀ kókò jàgbọ́rọ̀ nílùú Ìlọrin. Telephone 07067 716929 tàbí 0031 96 3252.

wọ́n wà ní Taiwo ládojúkọ junction ta Amadu ibẹ̀ ní gadget shop wà ẹ̀yin tẹ́ fẹ́ ra laptop tẹ́ fẹ́ ra àwọn ẹ̀rọ ayára bí àṣà ẹ̀ fẹ́ ra phone iphone ní àwọn android ní samsung ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ fẹ́ ra cctv camera platform kan bẹ lọ́dọ̀ wọn tẹ́ lè fi ra tẹ́ fẹ́ nìsín sí tẹ́ mọ̀ gbé lọ no matter o bẹ́ẹ̀ bá ṣe lówó lọ́wọ́ tó òun ni wọ́n ń pè ní credit direct bẹ́ẹ̀ bá ti débẹ̀ ojú ẹsẹ̀ ẹ̀ ra tẹ́ fẹ́ mọ̀ gbé lọ èèyàn máa wá sanwó díẹ̀díẹ̀ fún dídí oṣù mẹ́fà gbáko ó ti wà nù gadget shop ṣe eléyìí ó dàgbà àwọn èèyàn ń jẹ̀gbádùn ẹ̀ gan wọ́n ń gbádùn ẹ̀ gidigidi mo fẹ́ san school fees ọmọ mo ní project nílé tá ń ṣe ọmọ dẹ̀ tún ní ìdí laptop ọmọ dẹ̀ ní ìdí fóònù ẹ̀ dẹ̀ ní ìdí cctv camera ọmọ dẹ̀ bẹ́ẹ̀ ní ìdí solar sílé ẹ̀ máa lọ rẹ̀ wọ́n wà ládojúkọ junction ta àmọ́dù gangan gaba yìí ibẹ̀ ni wọ́n wà ní Taiwo ẹ̀ wá pé 081-61-111-700 081-61-111-700 081-61-111-700

ẹkọ ọjọrọ ìròyìn ní sókè láti Canada Monday 2.7 FM nílò ti lọrin mẹrin lò sisi ọlọpàá tán ti fi sáhàmọ ò ní olùlé ọlọpàá tó wà lólùlú ilẹ̀ wa fún ẹ̀sùn ìlọ́nilọ́gba owó tí rẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún mẹ́tàléníàádọ́ta náírà lọ́wọ́ alága àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àtàwọn àmíín tó farapẹ́ ICPC Dr. Musa Aliu SAN ìyẹn lásìkò tí wọ́n ń ṣe àìdánidúró yẹni wò tí ò bófin mu kan nílùú Abuja kọmíṣánà ọlọ́pàá olúlu ilé wa ahmed sanusi ló sọ lójú ọ̀rọ̀ lónìí ọjọ́ ajé nígbà tó ń kó tó rò fáwọn onígègéra nílùú Abuja ó ṣàkàwé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún bíi alọ́nilọ́gbowó àti alọkólóhunkígbe tí wọn kò sì nílò láti mọ wo aṣọ ọlọ́pàá gẹ́gẹ́ bí ètò ìdìbò ti gómìnà tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ṣe ń súnmọ́lé kalẹ̀kùn gbagbangbọ̀n àjọ olómìnira tó ń ṣe ètò ìdìbò nílẹ̀ wa inec ni wọ́n ti bẹ̀rẹ̀ à ń pin àwọn káàdì ìdìbò alálòpẹ́ pvc èyí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́rùú jákèjádò ìpínlẹ̀ ọ̀hún àpilẹ̀ ẹ̀kọ́ tán fi léde látọ̀dọ̀ kọmíṣánná fọ́rọ̀ ètò ìdìbò nípínlẹ̀ náà ìyẹn abilékọ olúwa tóyìn babalọ́la ó ní ètò náà ni yóò wà fáwọn tó ti forúkọ sílẹ̀ àwọn tí wọ́n ń pè fún kí wọ́n gbé àwọn kúrò ní ojúkò táwọn ti ṣáájú forúkọ lẹ̀ àti àwọn tí wọ́n fẹ́ pààrọ̀ káàdì ìdìbò alálòpẹ́ wọn látàrí bóyá ó sọnù àbóbàjẹ́ tó fi mọ àwọn tán fẹ́ fi ọ̀rọ̀ míì léde lórí àkọọ́lẹ̀ tí wọ́n ṣáájú ṣe níbi ìforúkọsílẹ̀ káàdì ìdìbò alálòpẹ́ èyí tètò ẹ̀ wáyé láìpẹ́ yìí àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa nance ẹkùn ti ìwọ̀run gúúsù ìyẹn sundi ni wọn mọ ti kéde èròǹgbà wọn láti dojú ọjọ ètò ẹkọ bolẹ lọnà találàáfíà de jákèjádò àwọn ilé ẹkọ gíga tó wà nípínlẹ ọsùn lórí bí wọn ṣe ṣàlàyé pé làásìgbò ó ń kọminú tó sì ń peléke sí i ṣáájú ètò ìdìbò gómìnà tó ń bọ lọnà nípínlẹ ọhún ẹgbẹ náà sọ lójú ọrọ lónìí ọjọ ajé nínú àpilẹkọ alájùmọbuwọlù látọdọ ẹni tí ń ṣe adarí wọn adéyẹmọ josiah akọ̀wé àpapọ̀ wọn ọ̀jẹ̀tọ́lá babátúndé àti alūkkóró wọn tọ́pẹ́ olúgbèmí. nínú ìròyìn míẹ̀wẹ̀ ṣe ni àwọn ọmọ ogun ni wọ́n mọ̀ ti kọ́dé àwọn ìgbèrò kan o látọ̀dọ̀ àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ ṣe àkọlù sí ojúkò fob tó wà ní mayanche níjọba àbílẹ̀ maru yẹn nípínlẹ̀ samfara èyí tó mú kí àwọn tí wọ́n kọ́dé àkọlù náà kí wọ́n tún kọ́dé à ń ṣe ìdíwọ́ o lórí òpópónà ńlá márosẹ̀ ti sokoto lọ sí gusa o ìgbésẹ̀ yìí ni wọ́n sọ lójú rẹ̀ nínú ìròyìn kan eléyìí tó léde látọ̀dọ̀ sanganzola makama èyí tó máa ń dojú orúkọ àwọn ọ̀daràn àtẹni tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́rọ̀ ètò ààbò èyí tó wà lágbègbè lake chad èyí lọ́pọ̀ ìròyìn ní súnkì ẹ̀ṣìn ṣe fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ

ọgbọ̀n yìmínú fìmílẹ̀. Ẹ já mọ tẹ́tí gbọ́n táwọn ọmọ bá fẹ́ sọ náà lásìkò yìí. Ọmọ mi ní information tó fẹ́ fóbìrì àmọ́ kílódé kí ló ń pè mí fún kẹ́ àwọn ọba tó kó láyà jẹ́. Ẹ já mọ fẹ́ dẹtílẹ̀ fáwọn ọmọ márùn-ún mọ́ mọ́. Wọ́n bá sì ń dáná lásìkò ìwo bí mọ́ ranjú mọ́ TikTok jù mọ́ ohun tó gbé kaná ọmọ mi yóò rọrìn ibu yóò dídí iyọ̀ sasẹ̀tì kan lọ́mọ mi yóò rọ̀ sọ́bẹ̀ orí iná yóò pèsè bí mọ́mí máa ń fi yọ̀ sí yóò kàwá bẹ́ẹ̀ ń bí tọ́ tí ń wo TikTok mọ́mí mo ti lọ báyìí fi yọ̀ sórí iná wọ́n rí yéé láìsí ìnáwó ìgbéyàwó yóò dídí bí 75kg ni ọ́dà sí. Àwọn kan wà ń sin wọ́n ti ń wá ìwọ̀ kiri odò ẹja làwọn fẹ́ máa dẹ́ kiri gbogbo nẹ́ẹ̀tì yàrá rẹ̀ ní ọ̀ya yóò ní mo fẹ́ lọ rìn fi àwọn mẹ́ja lódò káwọn ọmọ yín ẹ bá wọn sọ̀rọ̀ odò ti kún lásìkò ká dákun ká má lodò ọmọ pa àwọn fẹ́ pẹ jáńgbọ̀ ọ̀sí ńlé o. Àìsìkò tá a sì wà ní ìsọwọ́jẹun ọmọ mi ó

adájọ dá sí lónìí. Báwọn ọmọ ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n múra láti gbọ́lúdé àbí táwọn míì ti ń gbọ́lúdé fúnra wọn àbí tí wọ́n ti ń gbọ́lúdé ń bò mí. Mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ìjẹ́ ìwọ́n lè farapa sóò lè gbà tó ṣẹlẹ̀ yìí. Ó ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ wa kan ni àti ìyàwó rẹ. Mo rò pé ẹni tí ọkọ rẹ̀ tó ti fẹ́ rí ẹ̀sì rẹ̀ mọ̀ ni ló bá ní kó wá máa ṣe lẹ́sìn tí ìsà fún ọmọ nínú ilé. Ó ìyàwó sì ti mọ̀ sí ilé ìtẹ̀yàwó ni kò sí tó jọ kí ó wá wà nu pé kí ẹ̀sì rẹ̀ wá máa ṣe lẹ́sìn tí ìsọ̀ ọmọ rẹ̀ nínú ilé. Wọ́n ní kẹ́ ń gbọ́ sí tó burú wà ń bẹ́ kí ẹ̀sì rẹ̀ àbí ẹ̀sì ọkọ rẹ̀ kó wá máa ṣe lẹ́sìn tí ìsọ̀ ọmọ rẹ̀ nínú ilé. Lásìkò ọlúdé ṣé nǹkan tó burú wà nù ẹ ni ok now 0913655652 0913655652 àti pé ṣé ẹ̀sì ọkọ ni àbí ẹ̀sì ìyàwó ewó ní gan ni ò lẹ́tọ̀ọ́ láti wá máa kọ́ ọmọ nínú ilé lásìkò pé kó ṣe lẹ́sìn ti sọ ọmọ ń gbó sì jẹ́ pé ọmọ mojú rẹ̀ òun náà ló lè kọ́ ọmọ dáadáa.

0: kò sí rán bẹ́ ẹ ló kọ́ ibi la ti ń pẹ́ o ẹ kúrọ̀ lẹ́rú
1: ẹ má fà wá sínú ìdánwò
0: mo ti gbà yín lọ́wọ́ bìlísì ẹ sá lọ ni torí ẹ ló sì dùn mí ẹ tó mú wọn ni má fà wá sínú ìdánwò ó bẹ́ tà lọ́wọ́ gbà wá lọ́wọ́ bìlísì torí bẹ́ẹ̀ bá ti dé inú ìdánwò ẹni bá ti nígbà ọlọ́wọ́ bìlísì olúwa rẹ ti wà nù bìlísì nù ọlọ́wọ́ sí àánú ẹ jẹ́ wọn ẹni wà mẹ́ẹ̀ná ẹ jẹ́ ń gbórin díẹ̀.

0: Ire ń tèmi. Ẹ ló ẹ kúrọ̀ ló kọyín o.
1: Ẹ̀lọ́ ọ̀gbẹ́ ìjì.
0: Ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ kú ètò.
0: Àdúgbò kọ́ ibi lẹ ti ń pè àṣà.
1: Náà ní jẹ́ bàjẹ́.
0: Àmì ọ̀bọ̀ jẹ́ tì.
1: Àwọn olólùfẹ́ rẹ ní láti mọ̀ létí.
0: Ẹ kì ó kọyín sà láti mọ̀ létí o.
1: Fatia Alubarika.
0: Ó Alubarika kò ní jìnà sọ́rọ̀ ìmí àti. Ok, ẹyin náà dáa tó wà lẹ́yìn ẹ̀ dáa sí ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Ọ̀rọ̀ kalẹ̀ bá lé lé. Ọ̀rọ̀ kalẹ̀ kan bá lé. Ẹ fọ́lọ̀ wa láti ilẹ̀ ni ẹ máa fọkàn bá a bọ̀. Inú mi sì dùn bẹ́ẹ̀ sí pé wọn. Ẹ máa yí kún bẹ́ẹ̀ máa gbọ́ nsọ. Ẹ máa gbọ́ nsọ kẹ́ ẹ wá pè padà.
2: Adúpẹ́ fún yín. Lórí ètò náà láwọn àtàpẹ̀ ní àdélébá rí àrìn ìrànkúrí àkùyà ibi ní Diamond 88.7 FM nílùú ti ìlọrin ibẹ̀ náà láwọn
0: àtẹ̀tí ń bọ̀. Ọ̀pá Èmìtì tí mo ń wọ ẹja jọ wo ó kọ yín ẹkúrọ̀ lẹ́ o. Ẹkúrọ̀ lẹ́ o.
3: Ẹkú ètò.
0: Adúpẹ́ sá o.
3: Evangelist ni.
0: Evangelist kọ́ lákọ́ yìí.
3: Látòdù ta.
0: Aha, ohun yẹn nìyẹn. Àbí ọlọ́run ó yà evangelism bóyá tẹ̀tí fi ọ̀rọ̀ ọlọ́run dá ilé ìbáyìí ẹ̀yin náà dásin tó wà ńlẹ̀ yìí o. Àti ẹ̀sìn ọkọ àti ẹ̀sìn ìyàwó. Kẹ́ wọ́n mọ ọkọ́ mọ wọlé kò sí àbúrò ebí kọ́kàn wá kọ́ lẹ́sìn kọ́ludú fi lọ ni.
3: Ilé
0: ó dàrúgbó.

0: kúrò lé ọkọ yín bọ́lẹ̀ tí ń pè á o.
1: Ẹ̀lú látọ̀fàní.
0: Láti ìlú ọ̀fà ó kọ yín o.
1: Mọ́mí kọ́lá ni láti gbòòrò.
0: Okay, ó yà. Okay. Lẹ́yìn palace bàbá wa ọ̀rẹ́ à ń gbọ́ yín mà. Bẹ́ẹ̀ ni mà.
1: Mọ́mí kọ́lá lẹ́yìn palace ní gbòòrò.
0: Ọ̀yà ẹ dá sí tó wà lẹ́yìn mà.
1: Ohun tí ò dá ò dá kò ló kọ méjì kù. Ẹyin bò lè gbà.
0: Ẹyin ò lè gbà rú ẹ̀.
1: Bẹ́ẹ̀
0: ni ẹgbẹ́ mi ò lè gbà rú ẹ̀. Ẹyin kò
1: Kọ́ ẹ̀ lé gbọ́ ọkùnrin fún ni ni ẹ̀yìn ọkùnrin. Apani ní gan sẹ́yìn fẹ́ kó mú dà kọjá níwájú yín.
0: Àwọn ọkùnrin náà oríkì ọkùnrin náà nu.
1: Oríkì yín nù apani yín
0: ní
1: ẹgbẹ́ ẹ̀fẹ́ kó mú dà kọjá níwájú yín.
0: Ẹ̀rọ àmì sábẹ̀ náà sì ó kí wọn nu àwọn ẹnjìnà Victor.
1: Oríkì ọkùnrin
0: adúpẹ́ ẹ̀rọ akáwọ̀ ìyẹn wà ń bẹ̀.
2: Bella la fiara Ajada do ku
0: ma won se wa o ke okun si agun to hun
2: Kuma la kolu a ma pada leyin o
3: Aroyin mi mo ba de ne
0: Hello e kuro le o
1: E kuro le o
0: E se o
1: o ga o
0: Adupe o
1: Moda moda
0: Eh iwo na ti ja moda moda
1: Ko di ba kan fi da gori hun ni
0: Ah
1: Impossibility can never be possible láìláì.
0: Ta ní bá mi ń sọ̀rọ̀ lówó kọ́ yíwìlẹ̀ tí ń pè mí.
1: Látàlóore.
0: Látàlóore, ó yá ẹ̀yìn ọ̀yá ẹ̀ wá dá sí báyìí.
1: Sórí tó ṣẹlẹ̀.
0: Ìbà.
1: Kò lè bọ́ síbù láìláì.
0: Ẹ̀yìn ò lè gbà.
1: Ẹ̀lẹ̀ faramọ́ ẹ̀yìn ọkùnrin gbarú
0: ẹ̀. Ẹ mọ́ ni ò lè possible ẹ̀yìn ò lè gbarú ẹ̀ ẹ̀yìn ò lè gbarú ẹ̀.
1: Èmi ò lè gbà o. Ẹni tí kàn hapun tí máa ní mo jáde pẹ́rẹ́ sí kò sí nǹkan tí ò lè jẹlẹ̀ náà.
0: Eré ẹ̀sìn la pè é kí ayé ẹ̀sìn ni.
1: Gbàgbé ẹ̀. Ọdún ní ọmọ
0: ọ̀dùn náà.
4: Ẹ̀ẹ́ bàrìbà.

0: wo adupe fọlọrun gbe yin te pe wa aje se bayi aje wo enikan so se ka ma fi se lo last caller o ko yin bule tin pe wa hello oruko yin bule tin pe a
1: abdul lati sabula
0: aya so buru abi o buru kilo buru mesa
1: ko se to buru mi ti
0: wọ́n ni kò sí tó burú nù méjèèjì ọkọ lè ẹ̀ẹ́sì rẹ̀ lè kọ́mọ ẹ̀ẹ́sì ìyàwó lè kọ́mọ kò burú ok ẹ́yìn
1: kò sí tó burú mẹ́
0: tọ́ adúpẹ́ adúpẹ́. Ẹjẹ́ máa ń lọ fún tòní díẹ̀ díẹ̀ lórí ètò tá a pè ní Àdílé Bárẹ́ánà kórí akóyá ibi ní kàn ìdámọ́dé 10.7 FM nínú ti lọ́rí ẹ ti mọ̀. Bí n bá dé lórí ètò mi àti yín náà ni mo fẹ́ kẹ́ gbádùn orin ìyẹn. Ẹjẹ́ máa ń lọ títí ìgbà míì tá a máa pàdé. Ọlọ́tí rẹwájú ògùn ní ọ̀pẹ́ bìtìlẹ̀ méjì alákàfẹ́ eré ìjálùgbò international presenter Ọmọláti Fabọ́lámù kọ́yẹ́gán. Ó kó papapà fi rẹ̀ nàkànàkà ẹlò ìṣẹlẹ ìdọrọ lókè káṣùbọ lédè tí gbèsè gbàmúlẹ lédè ti gàlà ọlẹ gbogbo alédè dọmà tó dé báyìí lédè ramdẹta àfinijá lédè tàn fúlàní sẹjú àlédè tàn sọ tó dé báyìí lédè dẹta ẹngúgbà lédè ti léèbó ọfù àlédè faransé ọdábọ lédè tíantíà ẹ máa ṣe kíni ẹ máa gbádùn ẹyìn sọ.

0: a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

fan syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ẹ káàbọ̀ padà ìròyìn ń rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu ọ̀la àríwájú ogun nìyí. Igbákejì ààrẹ ilẹ̀wà ọ̀gbẹ́ni Kazeem Shettima ti bẹnu àtẹ́ lu àwọn àkọlù tó wáyé sáwọn tí kì í ṣọmọ ìlú ẹni ìyẹn nílẹ̀ South Africa. Gẹ́bí ó sì ṣàlàyé pé ṣe ni wọ́n yọ nínú àwọn àjẹmánú owó ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn ọmọ Nàìjíríà eléyìí tí wọ́n lò láti fi gba orílẹ̀-èdè wọn lẹ̀ nígbà tí wọ́n wà lábẹ́ ìsìnrú nígbà náà. Níṣẹ́ ni Shettima sọ lójú ọ̀rọ̀ náà lónìí nínú ìjókòó ẹlẹ́kọ̀kọ̀dínní àádọ́rin ti àjọ ECOWAS tó wáyé ní ilẹ̀ Sierra Leone fáwọn olórí orílẹ̀-èdè. Níbẹ̀ ló ti bẹnu àtẹ́ lu àkọlù àìpẹ́ yìí tí wọ́n ṣe sí àwọn tí kì í ṣe ọmọ ìlú ẹni nílẹ̀ South Africa. Gẹ́bí igbákejì ààrẹ tún ṣe rọ àwọn adarí nínú àjọ ti ECOWAS ọ̀hún láti lọ rí tẹ́pẹpẹ ọ̀rọ̀ ilẹ̀ South Africa náà síwájú àpérò àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ AU. Gẹ́bí Shettima ṣe sọ ó ní ìfohùnṣọ̀kan lórí ọ̀rọ̀ náà ni yóò jẹ́ kí ó yé wọn pé ó jẹ́ ohun táwọn kò faramọ́ níbikíbi nílẹ̀ àgbáyé. Aya ààrẹ ilẹ̀ wa Sẹ́nétọ̀ Olúrẹ̀mí Tinubu ni yóò lọ sí àbẹ̀wò ìyẹn sí ìpínlẹ̀ Abia lọ́la òde yìí ti sí ọjọ́ kọkànlélógún oṣù yìí láti lọ rìn yìí dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú ojúkòó ìsí aṣọ jáde nì tó ti pẹ́ kánikíṣe tó jẹ́ gbajúgbajà gẹ́bí àpilẹ̀kọ tó wọ́n buwọ́ lò látọ̀dọ̀ kọmíṣánná fọ́rọ̀ tó ń lọ ìyẹn ọmọọba òkè kánú. Ó ní aya rẹ̀ náà ni gómìnà Alex Otti àti aya rẹ̀ Priscilla ni wọn yóò mọ gbà lálejò mọ kíní máa wulẹ̀ máa rọra. Kánú ló sọ lójú ọ̀rọ̀ nígbà tó ń ṣàlàyé èrèdí àbẹ̀wò náà tí aya rẹ̀ fẹ́ ṣe ní eléyìí tó ní yóò wáyé ní ojúkòó bí aṣọ èyí tó gbajúgbajà ní Akwete tó wà ní ìlú Akwete níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ukua ní ìpínlẹ̀ ọ̀hún. Lásìkò àbẹ̀wò náà Sẹ́nétọ̀ Tinubu ni yóò ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn tí wọn aṣọ náà àti àwọn tí wọ́n wà níbẹ̀ ní ojúkòó bí aṣọ tó jẹ́ gbajúgbajà lágbàáyé ọ̀hún ní Akwete. Kánú ṣe àfikún rẹ̀ wípé ṣe ni ìjọba ìpínlẹ̀ náà ni ó ti ránṣẹ́ pé àwọn tó jẹ́ aráàlú ní ìpínlẹ̀ Abia pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ìlà oòrùn Ukua níjọba ìbílẹ̀ ọ̀hún àti àwọn ìlú tó rún àgbàyíká láti tuyẹya tuyàyà jáde fi wá máa ṣe aya rẹ̀ ní ẹ máa wulẹ̀ ẹ máa rọra ń bẹ̀ hun. Ilé aṣojú sófin ni wọ́n ti bẹ̀rẹ̀ yíyere àgbékalẹ̀ àbádòfin kan tó níṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tààrẹ Tinubu tó tẹ́ pẹpẹrẹ. Eléyìí tí ó ń ṣàfihàn pé wọ́n ní ìgbáradì láti fọwọ́ sí ẹ̀ka náà gẹ́bí ilé aṣòfin àgbà báwọn ti ṣe yiri àbádòfin náà wò ìyẹn tí wọ́n sì ṣe àwọn àyípadà kéékèèké kan sí bí wọ́n sì tẹ́ pẹpẹ rẹ̀lẹ̀ nínú àgbéjáde ọ̀rọ̀ wọn. Wọ́n ní ṣe ni àwọn ikọ̀ tó wà fọ́rọ̀ àtúntò òfin ilé wa léyìí tó ń lọ lọ́wọ́ ni wọ́n wà láti ṣe àtúnyíriwò náà kí a bá lè ní àwọn elétò ààbò tó pọ̀ dáadáa nílẹ̀ wa tí wọ́n yanjú ìṣòro ètò ààbò bíi àwọn ìpèníjà ètò ààbò ti àwọn ikọ̀ báńdíìtì tàwọn ọ̀daràn àwọn ajínigbé àti làásìgbò ìjà ìlú sílùú gbódùn rú sọ nígbà tó ń sọ̀rọ̀ lónìí níbi ìjókòó ìpàdé náà ìyẹn nílé ìgbìmọ̀ aṣojú sòfin tí wọ́n wà sí ọ̀rọ̀ àtúngbéyẹ̀wò òfin. Igbákejì agbẹnusọ ilé aṣojú sòfin títún sí alága ìgbìmọ̀ olùyíriwo òfin ilé wa ọ̀gbẹ́ni Benjamin Kanu ló ṣàlàyé pé àwọn ọmọ ẹgbẹ́ òun nínú ìgbìmọ̀ náà ni àwọn yóò rí pé àwọn yíri ẹ̀wò ní sísẹ̀ntẹ̀lé lẹ́lẹ́yọ̀ẹ́yọ̀ láti lè rí wípé àwọn bójú tó kìíní ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ó ní èyí táwọn ilé aṣòfin àgbà buwọ́lu ọ̀hún èyí tí òun náà ni àwọn ìgbìmọ̀ náà yóò ṣiṣẹ́ lé lórí lọ́dọ̀ tàwọn náà. Ó ṣàlàyé wípé sẹ́rí ilé aṣòfin náà ni kò í ṣe pé ó ṣeṣe káwọn pa ohunkóhun rẹ nínú èyí táwọn ilé aṣòfin àgbà tí wọ́n gbé kalẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn yóò lò ó láti lè fojú wo bó bá ní àwọn àtúnyíriwò àti àwọn àtúnṣe kọ̀ọ̀kan èyí táwọn yóò ṣe nínú rẹ̀. Wọ́n ní ṣe bí ilé aṣòfin àgbà ni wọ́n ní ọ̀nà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe àtúntò sí lélẹ́yìí tí wọ́n gbé kalẹ̀ látọ̀dọ̀ ààrẹ sí ilé aṣòfin náà. Wọ́n ní ṣùgbọ́n àwọn náà yóò farabalẹ̀ wo àwọn àtúnṣe ọ̀hún àtàwọn ọ̀rọ̀ míì tó wà ńbẹ̀ ní sísẹ̀ntẹ̀lé láti lè wò bóyá àwọn àtúnṣe wà táwọn yóò ṣe. Ọ̀gọ̀rọ̀ ni àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ tájọ́mọ Nàìjíríà tí wọ́n ti jàǹfààní o nibi eto ironi lagbara kan eyi ti o mu atun se de iba igbe aye ni ti won gbe kale latodo Abubakar Asidik Philanthropist Home ASPH eleyi ti won fi wo gbo bukata eto ironi lagbara na lati nu ajo King Salman Humanitarian Aid and Relief Center KS Relief kani eto na lo waye ni banquet hall to wa ni kwile kwara ni dojuko ile ijoba nilu ilorin nibi ti won ni won ti pin awon keke alupupu iyen okada awon keke lese meta ati awon keke lese meta to gun fun awon to ku die ka to fun lawujo nigba to nso nibi eto na Abubakar Asidik Philanthropic Home ni are egbe na iyen Malam Abdulrasaq Salman so lagbero o so laye pe eto na lawon gbe kale latari ifarajin ti egbe na ni lati wa ojutu patapata si awon to ku die ka to fun omo Nigeria lawujo nipase awon eto ro ni lagbara na o dupe o lowo ajo KS Relief fun atileyin ti won se o tun kan sara si ijoba apele kora atawon mi ti won jo so wapo lati pe won forikori fekun loko fun asiyori isamulo eto ohun igba keje gomina ipele yi ogbeni Kayode Alabi ti o soju fun gomina Abdulrahman Abdulrasaq o kan sara o si ajo KS Relief ati egbe ASPH ohun fun agbekale eto na o sakawe eto na bi eto ti o mu aye pada ire de ba igbesi aye awon to janfani re ni eye toto kun akitiyan ijoba lowo lati madiko de ba ise ati iya ohun o si lawujo kawon eyan ko ba tun le lanfani lati le daduro fun rara won nigba to nsoro ninu oro ti re commissioner to wa fun idagba soke ohun tun lo nilu iyan Aisha Miriam Una Fatima o salaye pe eto na lo je ipeleji ipele eyi to sin soju igbagbarowo awon to ku de ka to fun omo Nigeria nipase anfani yipada otun ti o ba igbesi aye won ati eleyi to kayo fun gbendeke asiko die are apapo fun egbe awon omo bibi ilu Ilorin Emirate IEDPU Alhaji Abdul Mumin Ayo Abdul Malik won ti ki osise feyinti tin se igbakeji oga agbo lopa lewa iyen baba adisa bolanta ku ayeye ti adorin odun ojo ibi won lokepe ninu ise ikini na ti won buwolo latodo akowe oro to nlo apapo won fun egbe na Malam Sulaiman Sahibu dagbo Alhaji Abdul Malik sakawe baba bolanta bi eni to fakoyo ninu nini imo nipa oro eto abo to si tun je adari nilu to je olooto eyi to ti ko ipa mo le gbagbe fun idagba soke awujo to nti igbe aye igbe pada ajogbepo alalafia fun Emirate ipele yi ati orilede yi lapapo Alhaji Abdul Malik ni eni to se pe ohun sise feyinti ni tie bi igba keji oga agba patapata ninu ajo immigration eyi to woye pe seri gege bi alaga to wa fun igbimo olugbanimoran lori oro eto abo fun Ilorin Emirate ti won gbe kale latodo ajo na lati le kun akitiyan ijoba lowo lori oro eto abo baba bolanta ati kore lo ni won ti se to santoro lati sin ilu ati lati lo ipa ati agbara pupo ti won ni fi sin ilu je bi are apapo fun egbe IDP ohun bo si wa be Olorun Ala lati fun baba bolanta ni opolopo alafia ati ilera to peye si ko si fun ni emi gigun ati anfani lati tun le tunbo sin Olorun Ala atomo niyan iroyin jake jadu agbaye lo nde si ti gboyin lati ikani Diamond 88.7 FM ni Ilorin a o lo fun idanduro pe ta ba padade e ma gboroyin lati le okere ati lati ka ti ere idaraya e ma yi kuro nibe
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 88.7 FM Diamond FM shining supreme.

0: mọ̀ pé wọ́n ti kúrò nílé sẹ́tò sí ID card.
1: Rubber stamp
0: àti company sim nìkan.
2: Ẹ ẹ́ lóòótọ́.
0: Bẹ́ẹ̀ni, Ogundobi Tech Ọ̀pútí ń ṣe àwọn mèremère nílé iṣẹ́ wọn. Bí web development, software development, graphic design, cyber security. Tó fi mọ́ kí kọ́ni nípa ìtàkùn ayélujára. Ìyẹn digital literacy. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìtàkùn ayélujára ló ń bẹ nílé iṣẹ́ wọn. Ohun ìwúrí ibẹ̀ tún ni ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fáwọn èèyàn. Àti ìrànlọ́wọ́ fáwọn tó bá kẹ́kọ̀ọ́ yege. Wọ́n tún láàyè tó gba àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn lẹ́ẹ̀kan ṣoṣo. Àyíká tó gún régé ni wọ́n kalẹ̀ sí. Bí iṣẹ́ gbogbo tó ń jáde nílé iṣẹ́ wọn ṣe dára tó. Owó wọn ò gún párá o.
2: Èyí máa dára o. O sì júwe ilé iṣẹ́ wọn fún mi.
0: Ó wà ní number 24. Ogundobi Legacy House. Lẹ́dojúkọ Ogunni Boys. Òpópónà Ọjàyá. Off Taiwo Road. Beside the Nick Hospital. Ìlọrin ìpínlẹ̀ Kwara. Tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 0803 397 0546. Tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára.

0: rántí mi létí ó ń gbọ̀n rìnrìn ìdọ́kan ìkànnì diamond 88.7 FM.
1: Ó ṣe ń dún bẹ́mu bẹ́mu tó tún ṣẹlẹ̀ kẹjọ diamond FM lẹ́ ń gbọ́ ó tó ń dún yugba yugba.
2: O fẹ́ràn oúnjẹ àmọ́ o kórìíra ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dá owó rẹ̀ ò gúnpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà iléeṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
3: Chai, my head oh, Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again oh. Ah, this one with your body hot so, you don't do test?
4: Yes, see result oh.
3: Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
4: Thank you, Oga Luta. I don't dey can't pay.
5: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator, eh?
1: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Dúró náà kò tóra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérè

0: ẹkú àkókò yìí ó orúkọ mi ní Reverend P.R. Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Lánkẹ́ òkè odò Ìlọrin. Àkókò Bible 2 lọ́wọ́ dùn láti máa tẹ́tí sí ìwásù yìí. Olúwa yóò ràn yín lọ́wọ́, ẹ sì ní ìbùkún níbẹ̀. Olúwa yóò wà pẹ̀lú yín, ojú sì bùkún fún yín. Àmì.
1: Akíwa, àkú àṣálẹ́ ní orúkọ Jésù Kristì Olúwa. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí, a fẹ́ ká jùmọ̀jọ kà láti inú ìwé Kọ́rintì 2 orí kẹfà ẹsẹ̀ 2, nítorí wípé èmi ti gbóhùn rẹ lé àkókò ìtẹ́wọ́gbà àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà, kíyèsí nísinsìnyí ni ọjọ́ ìgbàlà. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ fún àkókò mìíràn èyí tí ẹ yọ̀ǹda fún wa, pàápàá jùlọ ní àṣálẹ́ yìí. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá èyí tí a rí gbà pé ẹ dá ẹ̀mí wa sí. Olúwa, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ ní àṣálẹ́ yìí. Ẹ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó sọkàn wá lóore, kí ó sì ní ìtumọ̀ ní ayé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀yin olùgbọ́ wa níbi gbogbo, mo kí ní orúkọ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì. Àdúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò ìwásù yìí. Kókó ìwásù wa lónìí, òun ni ewu tó wà nínú ìdádúró láti gba ìgbàlà. The danger of delaying salvation. Gẹ́gẹ́ bí a ti kà fún wa nínú ìwé Kọ́rintì 2 orí kẹfà ẹsẹ̀ 2, a ṣàkíyèsí pé ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ pé mi ò tíì ṣetán, ní ọjọ́ kan ni màá gba Kristì. Jẹ́ kí n kọ́kọ́ gbádùn ayé, jẹ́ kí n dàgbà sí, jẹ́ kí n kọ́kọ́ rí owó. Nígbà tí mo bá fẹ́ ìyàwó tàbí fẹ́ ọkọ ni màá ronú pìwàdà. Ṣùgbọ́n Ọlọ́run kò ṣe ìlérí ọ̀la fún ẹnikẹ́ni. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ní báyìí ni ọjọ́ ìgbàlà, ní báyìí ni ọjọ́ ìgbàlà, kìí ṣe lọ́la, kìí ṣe ọ̀sẹ̀ tó ń bọ̀, ṣùgbọ́n ní báyìí, ní báyìí. Gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ ìwásù yẹn èyí tí à ń bá wa sọ, ewu tí ó wà nínú ìdádúró láti gba ìgbàlà, the danger of delaying salvation. Mo fẹ́ kí a ṣe àkíyèsí àwọn orí kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yìí ní àṣálẹ́ yìí, kí a lè mọ kí ni tó kàn àti kí ló yẹ ká ṣe nírú àkókò ìbí eléyìí. Ìkíní tí mo fẹ́ ká mọ̀ ni wípé ìdádúró láti gba ìgbàlà ó lè fa ìparun nítorí pé ọ̀la kò dájú. Delayed salvation is dangerous because tomorrow is not promised. Èyí lè a rí nínú bíbélì wa, pàápàá jùlọ nínú ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ kẹtàlá àti ìkẹrìnlá rẹ̀. Ẹ wà nísinsìnyí, ẹ̀yin tí ń wípé lónìí tàbí lọ́la, àwa ò lọ sí ìlú báyìí, a ó sì ṣe ọdún kan níbẹ̀, a ó sì ṣòwò, a ó sì jèrè. Ẹsẹ̀ kẹrìnlá, nígbà tí ẹ̀yin kò mọ ohun tí yóò wù lọ́la, kí ni ẹ̀mí yín? Ìkúkúrú sáà ni yín tí ó hàn nígbà díẹ̀, lẹ́yìn náà a sì túká lọ, lẹ́yìn náà a sì túká lọ. So ohun tí ìwé mímọ́ ń bá wa sọ gẹgẹ bi a se tun ri ninu iwe owe ori iketa din ni ogbon ese kini oni ma se ileri ara re ni ti ohun ti ojo kan yo hu jade ma se ileri ara re ohun ti ola yo hu jade so aye eniyan ki pe a ko mo ti o sele ni iseju yi ti o nbo wa opo eniyan lo jade ni ile won loni ti won pada mo iku ki fi leta ranse si eniyan bi enikeni ba so pe ma gba kristi lola ta lo fun wa ni idaniloju pe yo ri ola na e je ka ranse okunrin oloro ile to wa ninu iwe ire ti luku ori kejila ese ikerin dini ogun si ese kọkanlelogun ile ti o seto fun odun siwaju sugbon olorun so fun wipe iwa siwere ni ale yi ni a o bere emi re lowo re eko wa ni pe ma se fi igbala si ola o ta n so nbi loni ni wipe ma se fi igbala re da ola ola le peju fun o. So the less salvation is dangerous because tomorrow is not promised. Tomorrow may be too late. So ola le peju tori pe a o se leri ola fun o pe ola ni ma to gba o to la ni ma to gba o lewu fun wa o ikeji ta ve sa ki esi re o ni daduro pe o ma mu okan lile wa the less salvation harden the heart. Ti eniyan ba da igbala re duro o le mu ki okan eniyan ko ma le si gege bi iwe beru ori iketa ese iwe beru ori iketa ese keje ati ikejo be si papa a o se akiyesi ese ikedogun re nibi ti a ti n so fun wa wipe ka mo se si okan wa le nigba ti a ba gbo ohun re loni ni gbogbo gba ti eniyan ba ko ipe olorun okan re ma n tun le si ni emi mo n ba wa soro loni sugbon bi a ba n ko ikilo re sile ife wa lati ronu piwada a si ma diku te ba sakiyesi farao oba ti ile ejibiti nigba ni o mu okan re le titi idajo olorun si fi deba so ma se je ki okan re le si pe olorun bi olorun se n pe o loni tori pe to ba ko to mu igbala re lokunkundun loni tabi to n tun fi igbala re dola o le mu ki okan re o bere si ni le emi mimo n bo soro o si n kilo fun o loni a si so fun wa pe bi a ba ti gbo oro re loni ma se si okan re le so ewu wa ninu ki eniyan fi igbala re dola tabi ki o da igbala re duro lati gba ni isinsin yi o iketa ti o se pataki ta o tun gbe yewo lori oro yi o ni idaduro fun esu o ma n fun esu laaye lati tan eje. Delaying salvation gives Satan more opportunity. So o ma mu ki esu ki o tubo tan eje si mo fe ki a wo lati inu iwe ire ti Juanu ori ikewa ese ikewa re o le ki wa bi ko se lati jale ati lati pa ati lati parun emi wa ki won le ni iye ani ki won le ni lopolopo ani ki won le ni lopolopo ni asale yi bi ati ngumi o ta so fun wa ni pe idaduro igbala o ma mu aye wa fun esu lati tan wa je esu ko ni so fun o pe ma se gba kristi rara sugbon ma so fun o pe o si je omode, you are too young. Tabi esu olu ma so fun pe gbadun aye die si, gbadun aye die si. Tabi ko so fun pe akoko si po, o si ni akoko si. Tabi ko so fun pe lola ni yo dara, ye ni pe lola ni yo dara fun lati gba igbala. O ti esu ma so fun ni, ko ni so fun pe ma gba Jesu. So pe niyan lo ni ero pe awon ronuku wada sugbon ku le iku de ki won to le a ki won to le se be opo eniyan be na opo eniyan lo ni iru ironu bi eleyi sugbon won o ni anfani lati se be ti ku fi wole de ba won. So nitori na fifi igbalawa dola tabi dida igbalawa duro di igba kan o lewu to be ge o le mu ki satani o tan wa je o le fi aye kale fun esu lati tan wa je. O ikerin ta lati sakiyesi o ni wi pe lai si igbala ko si alaafia gidi, lai si igbala ko le si alaafia gidi. Delayed salvation means living without God's peace. Delayed salvation means living without God's peace. So lai si igbala ko si alaafia, a o si le ni alaafia Olorun abi alaafia gidi. Iwe wole Isaiah ori keta dini ogota, Isaiah 57 ese ogun ati ese kokanlelogun re, oni sugbon awon eniyan buburu dabi okun riru nigba ti ko le sinmi, eyi ti omi re nso ere ati eri soke. Ese kokanlelogun o ni alaafia ko si fun awon eniyan buburu ni Olorun mi wi, ni Olorun mi wi. Iwe iwe ti akosi awon ara Rome ori ikarun ese ikini re oni je bi a si tin da wa lare nipa gbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Christi. So owo ko le mu ese kuro, eko giga ko le gba okan la, education cannot save our life. Ijo tabi esin, the church or the religion ko le fun eniyan ni igbala tabi ko le gba eniyan la. Jesu Christi nikan lo le dari ese ji. Nigba ti o ba gba Christi, iwo yo ni alaafia pelu Olorun. So gba ta ba gba Christi ni Oluwa ti olugbala wa, awa yo ni alaafia pelu Olorun. So lai si igbala ko si alaafia gidi, lai si igbala iyin tumo si wipe delayed salvation means living without God peace. So o dabi igba ti eniyan gbe lai si alaafia Olorun, o ni igba ti eyan ba fi igbala re da ola. O ikarun labe oro to nto wa ni asale yi, o ni dida igbala wa duro o le fa iparun aye raye. Delayed salvation risk eternal separation from God. Gege bi iwe beru ori kesan ese ketadilogbon so fun pe oni ati fi lele fun eniyan lati kule kan soso, oni leyin eyi idajo. So leyin iku ko si anfani keji miran mo, leyin ti eniyan ba ti ku tan ko le ni anfani miran mo, tori pe ko si ironu pe wada ni sa oku. Ta ba sa kiesi okunrin Oloro to wa ni orun apadi, o n fi anfani keji tabi ka fun ni anfani miran si lati wa si ronuku wada sugbon ti pe ju. Ma se duro titi yo fi pe, o le ko to di pe o pe ju fun wo na loni se ironupe wada. Je ki igbala re ko je loni, gba igbala yen loni loni yo si dara fun okan re. So ohun ta n so fun wa na ni wipe ti eniyan ba fi igbala re dola, tabi to fi igbala re sola, tabi to n da igbala re duro di igba kan, o le mu ki eniyan so ayeraye nu yen ni wipe o le sokunfa ki eniyan ma ni anfani lati a debi lati ri lorun o le mu ki ani yapa ayeraye pelu olorun so idi ni ti a fi so fun wa ti iwe mimo fi so fun wa pe a ti fi lele fun gbogbo eniyan lati kule kan susu leyin yi idajo lo kan yen ni pe leyin ku ti ara yi on to kan ni idajo so ko le si anfani fun wa mo lati ronu pe wada tabi ka fi anfani kale fun wa lekeji lati satunse eleyi oni simo so nitori na idi ni ti a fi so fun oloni wi pe loni loni oni ojo igbala re gba Kristi Oluwa gbo loni a o si gba ola ohun ikefa ta sakiyesi re ohun ni wipe olorun si n pe o loni God's invitation is still open so ipe olorun o si tun si sile fun oloni ipe olorun o si tun si sile fun loni iwe wole Isaya ori ikarundini ogota ese ikefa ti keje eleyi lo so fun wa pe e wa oluwa nigba ti e le ri e pe nigba ti o wa ni tosi je ke eniyan buburu ko ona re sile ki e lese si ko ironu re sile si je ki o yi pada si oluwa ohun si saanu fun ati si olorun wa yo si fi ji li opolopo a olorun o si tun pe wa loni ipe re o si tun si sile so God's invitation is still open today Jesus so pe eni ti o ba to mi wa emi ki yo tanu labi akoso bo ti wu kori iwe ireti Johanu ori kefa ese iketadilogoji so bi ese re ba tobi to Kristi le dari jin o bo ti o ki ese re tobi to Kristi le dari jin o o n pe oloni ma se dahun pe lola ori lo n pe o sugbon iwo ma se da lohun pe lola dahun pe oluwa mo ti de dipo ko so wipe lola tabi ni igba miran sugbon so fun olorun loni pe mo ti de gege bi o ti nawo ipe re sita loni gege bi o si n pe o si ironu ku wada loni gege bi o si n pe o fun igbala loni idahun ti mo n reti pe ki olukuluku o dahun loni ni wipe oluwa mo ti de oluwa mo ti de ara ninu oluwa la ti n gbo mi nibi gbogbo ti a wa ni asale yi nje bawo ni a se le ni igbala awa gbogbo bi ti a wa ti a o ti ni Kristi gege bi oluwa to olugbala wa tabi ta ti ni igbala o ye ka bere lowo ara wa pe bawo ni mo se le di eni igbala bawo ni mo se le ni igbala ohun ikini lara awon igbese ta ni lati gbe tabi ohun ti a ni lati se ohun naa ni pe ikini jewo pe elese ni iwo iwe Romu ori iketa ese iketalelogun wipe gbogbo wa lati se ti a si ti kuna ogun Olorun gbogbo wa se ta ti kuna ogun Olorun so ikini ni ekeji oni wipe gbagbo pe Jesu ku fun ese re o si jidide iwe Romu ori karun ese ikejo sugbon Olorun fi ife ohun papa si wa han ni eyi pe nigba ti awa je lese Kristi ku fun wa Kristi ku fun wa then we Romu kan na ori kewa ese kesan ati ati kewa re eleyin so fun wa wipe o ni enu eyan fi n jewo si igbala ẹnu ẹnu lẹyìn fi ń jẹ́wọ́ sí ìgbàlá ọkàn ni a sì fi ń gbàgbọ́ sí ìgbàlá so nítorí náà gbàgbọ́ pé Jésù kú fún ẹ̀sẹ̀ rẹ ó sì jí dìde ìgbésẹ̀ kẹta tó ní láti gbé onípe ronúpìwàdà fi ese sile runuku wada fi ese sile iwe isi awon aposteli ori keta ese mokandilogun nibi ti peteru ti nso fun awon eniyan ti o si wi pe nitori na eronupi wada ti esi tun yi pada ki a le pa ese eyin re ki akoko itura bale ti iwaju oluwa wa ki akoko itura bale ti iwaju oluwa wa so iketa tani lati se ona leleyi ikerin ninu re ni pe gba Jesu Kristi gege bi oluwa ati olugbala re gba Jesu Kristi gege bi oluwa ati olugbala re iwe ire ti Johanu ori kini ese ikejila ele nso fun wa wi pe o ni sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo ani awon na ti o gba oruko re gbo so igbala je ebun ori ofe Olorun ki se nipa ise rere wa iwe Efesu ori keji ese kejo ati ikesan re olugbo mi kini da oduro lati wa sodo Jesu loni se gberaga ni se ife aye ni se eru ohun ti eniyan yo so ni se ife owo ni ko si nkan ninu iwon yi to le gba okan re la Jesu n pe o loni ma se so pe lola oro Olorun so pe ni bayi ni ojo igbala ni bayi ni ojo igbala so nitori na bi o se n pe o loni ma se so pe lola ma se so pe lola nbi ti olukuluku wa wa ni asale ta ti n gbo mi gege bi okan ti Olorun ti fowo to ti o si n fe igbala Kristi loni o le gbadura yi pelu mi ki o si ma wi pe Oluwa Jesu mo jẹwọ pe elese ni mi mo gbagbọ pe o ku lori igi agbelebu nitori ese mi o si jidide ni ojo keta mo ronupu wada loni mo si gba o gege bi Oluwa ati olugbala mi dari gbogbo ese mi ji mi we mi ninu eje re ki o si ran mi lowo lati ma tele o titi de opin aye mi mo dupe yo ti gba mi la ni oruko Jesu Kristi ni mo gbadura amen ne pari eyin olugbo e ma se fi igbala si ojo miran oro Olorun ko so pe lola lojo igbala yin sugbon so pe ni bayi ni akoko itewogba ni bayi ni ojo igbala bi Olorun ba o soro bi Olorun se ba o soro loni ma se mu okan re le gba Jesu Kristi gege bi Oluwa ati olugbala re ki o si bere sine ka bibeli re lojojumo ki o bere sine gbadura ni gbogbo igba ki o si darapo mo ijo ti o nko oro Olorun ni titọ ki Oluwa bu kun okan yin ki o pa yin mo ki ore ofe re si ma ba yin lo adupe fífi ẹ pé ẹ fi etí sí ìwàásù wa lónìí Olorun abùkún fún yín àmì gẹ́gẹ́ bí ẹni tí ó ti bá wa sọ̀rọ̀ òun náà ni olùṣọ́àgùtàn JJ Malik láti inú ìjọ Fonte Independent Baptist Church ní Ṣàwó ní òkè Sinega ìsàlẹ̀ ní ojú ọ̀nà ìdíkò tó lọ sí express bẹ́ẹ̀ náà ni ìjọwa ó wà ní ìlú Ìlọrin ní Tankido ní opposite Educational Resources Center nílùú Ìlọrin fún ìmọ̀ràn ìbéèrè tàbí àdúrà a lè pè sórí ago yìí 08069452428 lẹ́ẹ̀kan sí 08069452428 0905-242428. Tàbí ká pè sórí ago yìí 0901653-5627. Lẹ́ẹ̀kan sí 0901653-5627. Ẹ ṣe pé ẹ̀ ń gbọ́ tiwa, ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀jẹ̀ ká gbàdúrà. Olúwa Ọlọ́run, àdúpẹ́ fún gbogbo ọkàn tí o ti tún gbọ́ ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí. A gbàdúrà pé kí ẹ̀yin Ọlọ́run kí ẹ tún gbogbo àwọn ọkàn wọ̀nyí ṣe, gbogbo àwọn tó ti pinnu láti gbà yín gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, ní ojú oorun àti lójú àlá Olúwa ẹ̀kọ́ sí wọn. Bó ti ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí, ẹ yọra sí wọn, táyé wọn pàdé, kẹ̀sí sọkàn ẹnìkọ̀ọ̀kan wa, kẹ̀ṣe lóore. Ní ìgbà gbogbo tá a tún mọ gbọ́ ọ̀rọ̀ yín, Olúwa ẹ múra ọkàn wa sílẹ̀ kó sì dára fún wa. Ní orúkọ Jésù Kristì, Olúwa.

0: Olúròyìn òtílé babalọ́lá ọlọ́run 1930 bóyá wọ́n ti ṣàgbára bíi ti 1930 nínú ayé mi ọjọ́ lọ wọ́n tẹ sọ̀rọ̀ ayé mi ọ́ èyí ni bí gbogbo ìyà àti èdè ni wọ́n ti mú kó lájọ pọ̀ kí pàtàkì wáyá ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ kẹ́jìkẹ́jì lọ́sọ̀ọ̀sù every second saturday of the month ló mọ wáyé láàrin aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nínú pàdé alágbára láyé náà ni the god of intervention olúwa ọlọ́run ìdásí jésù kristo lóore ó yẹ wá dá sọ̀rọ̀ ayé mi ó ti sún mi ìwọ nìkan ló lè bá mi jọ́ ayé wù mí mọ́ lára wọ́n retí ọtí màmú bọ̀ lọ́dọ̀ rẹ tètè wá ṣe lójú ọjọ́ níbi tí gbogbo ẹ̀yà àti èdè ti mọ́ kó rájọ pọ̀ kí pàdánù wáyé tó kálukú sì mọ́ níbùkún mú lọlé lọ́kọ̀ọ̀kan ìwọ ni kò mọ́ gbẹ̀yìn ibi pàdé tó sùn yìí lábẹ́ olùdásílẹ̀ ìjọ òní ajílẹ̀ ayọ̀ daniel tí wọ́n jẹ́ alákòóso babalọ́lá memorial international camp ìkejì alákejì ọwọ́ àwọn ọlọ́run gbé dá ìjọyẹ sílẹ̀ evangelist timothy adéyẹmí àwọn ọlọ́run máa máa lò láti máa léwájú àwọn ọ̀ṣẹ́ ọlọ́run àtọ́lọ́rin ẹ̀mí ọwọ́ dínú ìjọ christ apostolic church land of faith miracle center ajégúnlẹ̀ festiri gbàgede inú amọ́yọ̀ wara state hello 0905638 9443 lọ́sùn tó lánàá pàdé àwọn kan lẹ́rìí ìlú wà lẹ́rìí kan lórúkọ jésù.
1: Raise up your hands this way.
2: Mo fà yín kú lónìí.
1: I thank you out today.
2: Nínú yàrá òkùnkùn tán jù ẹ̀ sí tán jù mí sí.
1: From darkness where you and I kept.
2: Wọ́n ní òkùnkùn lórí orí ìmọ́lẹ̀.
1: The one in darkness
2: said. Daniel! Out! Gbé ẹsẹ̀.
1: Please stand.
2: Tọ́gbé.
1: Please stand your feet.
2: Náwó.
1: Raise up your hands.
2: Anything you are lying,
1: the one who is troubling your.

0: ti.
1: Oya, wọ́n ti ta jẹ́ mi. Ọjọ́ lọ, wọ́n ti sọ̀rọ̀ ayé mi o. Èyí ni bí gbogbo ẹ̀yà àti èdè. Ni wọ́n ti mú kó lájọ pọ̀. Kẹ́pàgbọ́jọ́ sátì. Lọ́sọ̀ọ̀sù. Every second Saturday of the month. Ló mọ wáyé. Láàrin ago méje sí ago mẹ́sàn-án òwúrọ̀. Nínú ìpàdé alágbára láyé náà ni. The God of Intervention. Olúwa Ọlọ́run ìdásí. Jésù Kristo lóore. Oya wa da sọ̀rọ̀ ayé mi. Ohun gbogbo ti sún mi. Ìwọ ni bèbá mi jẹ́. Ayé wo mi mọ́ lára. Mo gbọ́dọ̀ ìwà ṣe lójú gbogbo ẹ̀yà àti èdè tí mo kó lájọ pọ̀. Kẹ́pàdá ni wáyé. Tó kálukú sì mọ́ níbùkún mú lọlé lọ́kàn. Ọbẹ̀ yìí bí lọ́bẹ̀. Òní àjí rẹ̀rẹ̀. Ayọ̀ Daniel. Tí wọ́n bá bá lọ bí tàlọ́sọ lọ́kàn. Ìkejì alákejì. Ọwọ́ àwọn ọlọ́run gbé ta ìgbẹ́ sílẹ̀. Evangelist Timothy. Adéyẹmí. Àwọn ọlọ́run máa máa lò. Láti máa léwájú àwọn ìrìnsẹ̀ ọ̀la tó lọ. Ọwọ́ àdínà support. Land of faith. Miracle sílẹ̀ phase 3. Gbàgede inú. Àmọ́yọ̀. Oro State. Hello 09056389443. Lọ́sù tó lọ́nù pàdé àwọn kan lárí. Lọ́sù yìí wà lẹ́rí kan lórúkọ Jésù.
2: Ìrẹ́ nínú ìgbìmọ̀ mi.
3: Spiritual realm.
2: Wọ́n kì í rojú ẹ̀.
3: And they don't cry before him. What have happened to anyone before? What is it?
2: I beg,
3: don't you

ọkùnrin tí ò lè ṣiṣẹ́ akọni kó tẹ̀ẹ́dọ̀ lọ́dọ̀ olólùfẹ́. Kí ló ń jẹ́ bàràdì romi ẹ̀yìn romi lójú tẹ̀ẹ́dọ̀ bitters. Gbogbo àrùn tí a lè kó níbi ìbálòpọ̀ ni tẹ̀ẹ́dọ̀ bitters máa ṣe mọ́ṣẹ́. Àwọn ọkùnrin ọgbà yagiyagi obìnrin ṣàlejò rẹ̀ ń rọrùn tẹ̀ẹ́dọ̀ bitters kì í gba àrùn.

0: lọ́dún tá a wà yìí. Ìgbà tí mo wá sí bí ewúrẹ́ rédíò mo ti bọ́ announcement bàbá, ìgbà tí mo wá sí bí mi ò rí nǹkan kan, mi ò rí nǹkan kan. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí mo ti ń wá, tá ti fún mi nìkan.
1: Ẹ fudu rí kankan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ ni.
1: Àmì náà bẹ̀ mọ̀ pé ń gbà yẹn ẹ̀rí bà tẹ́lẹ̀.
0: Mi ò rí kankan. Ṣé ìgbà tí mo wá lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn, ẹ̀yìn tí mo ti dé yẹn, mo wá bẹ̀ sí ní rí kankan tó yẹ pé tí ń bá ń bọ̀ nínú mọ́tò mi. Mo wá rí mọ́tò tó ń kọjá lẹ́bàá mi.
1: Èyí tó ń bọ̀, èyí tó ń bá tẹ́lẹ̀.
0: Mi ò rí kankan. Akan gbé wá sí bíbí ni mo bá jẹ débí. Ṣùgbọ́n
1: bàbá láàrin ẹ káyọ̀ lè kú lè mọ̀ pé tẹ́ ń sọ yìí mo ti rí kẹlẹ́nu. Kẹlẹ́ lè wá fi sẹ̀rí sáàrin yẹn pé mo ti rí nù.
0: Mo ti bẹ̀ sí rí nìyẹn.
1: Tẹ́lẹ̀ mi ò ní kílẹ̀ bá a sẹ̀rí láàrin yẹn. Àwọn mùsùlùmí ní ìsìn àmọ́ fọlọ́n sẹ̀rí. Àwọn kìrìsìtẹ́nì kílẹ̀ bá a sẹ̀rí.
0: Wọ́n ní bàbá àpamọ́ náà mo ń rí báyìí.
1: Ẹ̀rí mi kiri báyìí.
0: Mo rí
1: ẹ̀sìn rí mi tẹ́lẹ̀ rárá.
0: Mi rí mo tẹ́lẹ̀. Mo ti mo rí fígọ̀ ẹ̀ báyìí.
1: Ẹ̀rí mi dáadáa báyìí.
0: Mo rí wọn.
1: Kí lẹ wá fẹ́ sọ.
0: Ilé jẹ́ yìí òótọ́ ni kì í ṣe fẹ́ẹ̀kì. Torí tó bá jẹ́ pé fẹ́ẹ̀kì ni màá ti mọ̀. Torí eyín tí mi ò rí mo ti bẹ̀ sí ní rí báyìí. Báyìí dúpẹ́ lọ́wọ́
1: Ọlọ́run. Ilẹ̀
0: àwọn ènìyàn tó bá ní ìṣòro bíi tèmi yìí mo darí wọn síbi kan máa wá síbi iṣẹ wọn níbi kíbi tá a bá ti polówó kó wọn wà. ọ̀nà ẹ̀dẹ̀ máa rí ìgbàlà lórúkọ jésù.
1: sọ bàbá ẹ ti dàgbà ẹ tó mọ ọdún mẹlẹ
0: báyìí. àti àbá ní tarawajẹ mo ti súnmọ àádọrùn ọdún báyìí.
1: àádọrùn ọdún ẹ fi àgbàlagbà ẹnu yín yẹn ẹ fi ṣàdúrà fún iṣẹ wa pa gbọgbọ ọdún àti mẹjọ tá a ti ń dáwé tá a ti wà kò wà gbò àtọkùn ọdún àti mẹjọ tá a dáadé sẹ dọkítọ ọmọlẹ a fi àdúrà lẹnu yín bàbá.
0: lórúkọ jésù mo gbàdúrà fún iléeṣẹ yìí kẹ máa tẹsíwájú bẹ bá ti wí kó máa rí bẹẹ lórúkọ jésù.
1: ẹ ṣe bàbá. bàbá disa ti àwa rí ọgọ́st lẹ ti ń wá.
0: bẹẹni
1: disemba táwọn àwa rí báyìí kílẹ̀ wá sí disemba yìí.
0: mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí iwájú ilẹ̀ pàbìtì eré sí iwájú ilẹ̀ ó máa lọ o ẹ ò ní rẹ́yìn o nǹkan tá a bá ti wí a máa rí bẹ́ẹ̀ ni ọlọ́dúnmọ̀rẹ́.
1: ilé tọ́jọ́ pé ní ìsìn ìlú bìtìrì náà kedere.
0: adúpẹ́ lọ ọlọ́run.
1: ọlọ́run gbàdúrà wa. ẹlẹ́fẹ́ ṣàdúrà fún wa. ẹlẹ́tí wàá lẹ́sẹ̀ wa lódò tàbí gbàgbà.
2: mo ti bọ bá wa ń jọ náà ayin àtọgbẹ àti agbára ọkùnrin ọwọ́ oyin lọ́ọ́ máa rò kí lágbára àtọlọ ìtẹ́fẹ́ lágbára ọlọ́ ẹ máa rí ìṣe ìṣe àlà ìṣe ẹyin ọlọ́run jẹ́ òkèjì tó jù báyìí lọ ṣé mùsùlùmí yìí àbí mùsùlùmí lágbára àtọlọ ọlá kábàtà àlọ ọlá safai maruwa ọlá makama ibura ọlá taureta ọlá linjira ọlá sabura ọlá qur'ana àlàáfíà tẹ̀mí gúgùn ọlọ́run pèsè fún yìí ọlá haula ọlá buwata ìlà bìlẹ̀lẹ̀
1: fún
2: ìṣẹ́lẹ̀ ni ìṣẹ́lẹ̀ oyó
1: ẹ̀bà. bẹ̀lẹ̀ tí wọ́n á sí ìlọrin gbàtẹ́kọ̀ wa.
2: bẹ́ẹ̀ ni àmọ́ ìbẹ̀lẹ̀ àmọ́ wà dé ìlọrin.
1: ẹ̀tí wọ́n á kọ́ bẹ̀tẹ̀ tó fún wa sí ìdìbò lórí
2: báyìí.
1: bẹ́ẹ̀ ni
3: Alhamdulillah. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti wọ̀lú ìlọrin sọpọ́n lọ sódò ta bọ́ọ̀lẹ̀ nílé epo 80 grace filling station ẹ̀ tó wà lọ́dọ̀ yẹn asi shopping complex tó fẹ́ gbẹ ti ilé epo 80 grace filling station yẹn gorí òkè asi shopping complex yẹn tó bá ti gorí òkè tó bá ti gorí step yẹn tó báyìí wọ́n wò ṣe ọ́fíìsì àkọ́tọ́ àpò ṣe àwàláwà ń bẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-322-65-265 lábẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ìlera tá a ti ń pariwo pé yóò bẹ̀rẹ̀ lù lọrin 20 july ni yóò bẹ̀rẹ̀ o lèmi àríyá gbọmọlá máa wọ̀ lù lọrin o pàdé mi níbẹ̀ fún ọtọ́ ń wá láti ibi ọdún díẹ̀ tó láǹfààní àti bá mi tọ́gbà ọmọọṣẹ́ mi lọ ń bá tó láti wà lù lọrin almost 30 years ni because títí ń kọjá ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n so títí ń kọjá 26 years so àti wà lọrin almost 30 years ni ìbànújẹ́ òní kángun ayé ẹnì kọ̀ọ̀kan wa o ọ̀làlá ìlànà wọ́tọ̀ ọ̀làwọn ojú ọ̀làrà ya ọ̀làrà làpàlàpà ọ̀làrà mùjẹmùjẹ àbọ̀ ọ̀làrà látanlátan àbọ̀ ọ̀làrà gínísà inú ẹ̀ ń gbóná olórunú kọlukọlu ẹ̀ tó bá ti kọlu ọ o ti fún ọ lẹ́dàá oró ẹ̀dà àbú àbẹ́dẹ́ orosùn níjẹ́ ọwọ́ ti wọlé ọkọ ọgbọ́ pa ọgbọ́ po bóyá o ti wà primary infertility àbọ̀ wà zero infertility òbí kan àbí kejì onídàádúró ọlọ́run ọba àlá àlùbátan sọmọ o ṣùgbọ́n ọ̀hún ti wá ní mi àríyá gbọ́mọ́lá ilẹ̀ yorùbá fún ọ ọba àṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láti ìlú èwe àti gbogi fún ọ káfí gbòtí àṣẹ̀mbáwá alágbára rẹ̀ kò sì dúpẹ́ fọlọ́run ọba.

olólùfẹ́. Bí mo ṣe ń mì sọ́tún tí mo ń mì sósì. Ìfẹ́ tí mo ní sí ọ ló ń pa mí bí ọtí. N ò kúkú mutí, bẹ́ẹ̀ ni n ò mú ògùrọ̀. Ìfẹ́ àtọkànwá, ìfẹ́ àìṣẹ̀tàn, tí mo ní sí ọ ló ń pa mí bí ọtí. Olólùfẹ́. Ìfẹ́ tí mo ní sí ọ, ìfẹ́ ẹlẹ́yẹlé ni o, kì í ṣèfẹ́ aládàbà. Bí ẹyẹlé bá bá onílé jẹ, tí òun àtonílé jọ mu, ohun yòówù kó dé bá onílé. Ẹyẹlé ò mà ní fonílé lẹ̀, torí pé ẹyẹlé ò ní gbàgbé ọlọ́ka rẹ̀. Ìrun àwọn àdàbà ní báni ṣọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn. N ò sì jẹ́ bá ọ ṣerú ẹ̀ láyé láyé olólùfẹ́. Bíre bá ti wọlé, ayọ̀ á kárí. Èdùmàrè kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà, ẹ̀ka lẹ́ gbogbo ọmọ Nàìjíríà níbi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Ọkọ̀ yín ń kọ́ o, àyà yín ń kọ́. Ṣé dáàdi títí bí iṣẹ́ dé? Ṣé mọ́mí ti dáná? Ǹjẹ́ ẹ ti bomi sára? Ẹ̀jẹ̀ àjọ máa ta mi oge bọ̀ lórí ètò. Yorùbá bọ̀, wọ́n ní. Ṣé ọjọ́ Jímọ̀ tó máa dùn tó máa dára? Àti Àlàmísì láti mọ̀. Ẹ dákun. Kí ni àpẹẹrẹ tẹ́ ẹ rí tẹ́ ẹ fi mọ̀ pé ẹni tẹ́ ẹ fẹ́ sílé yìí gangan àbí ẹni tó fẹ́ yín yìí ní Èdùmàrè yàn? Àpẹẹrẹ wo lẹ rí? Ẹ ṣáà ti mọ̀ pé nínú ibú ẹ jálè pé ẹgbàá gbèje kó tó di wípé wọ́n fi àkáwọ̀n jọba gbogbo ẹja. Nínú ìrìn àjò láyé ẹ ti pàdé ọkùnrin tó ẹgbẹgbẹ̀rún, ẹ ti rí obìnrin tó ẹgbẹgbẹ̀fà. Kí ló dé tó fi jẹ́ èyí lẹ́yàn mú? Àpẹẹrẹ wo lẹ rí gan? Ọ̀rọ̀ yìí kì í ṣe fún àwọn ọmọjẹ̀sín, kì í ṣe fún àwọn ọ̀dọ́ ìwòyí tí ọ̀rọ̀ òye o, àwọn tí ọ̀rọ̀ yé gidi gan, tí wọ́n mọ tí à ń pè ní ìrìn àjò ìfẹ́ ni o. Kì í ṣe àyà rẹ̀ tó ṣe mọ gidi o, kì í ṣe ó ti yé yín. Àmúyẹ pàtàkì tí ẹ fi mọ̀ pé aya rere nìyí. Àmúyẹ pàtàkì tí ẹ fi mọ̀ pé eléyìí yóò jẹ́ ọkọ rere. Ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí ní tí ń tòótọ́ olóyèdè ṣe ìjìkọ́. Àkọ́bí, mọ̀lẹ́bí, gbogbo yín lẹ panupọ̀ pè mí ní balógun ìfẹ́ lálaalẹ́ ọjọ́ Monday. Ó dá ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹ jẹ́ ń pè kan nú àwọn olórin ìfẹ́ wà wọlé kó kàn lò sí wàǹbàdì. Ẹ jẹ́ àfàdúà bẹ̀rẹ̀ o.

0: bẹ́ẹ̀ni o, ká ṣàmà ṣọ́ra ṣe. Ọkọ ìyàwó ṣe jẹ́jẹ́ o. Ìwọ ìyàwó ṣe jẹ́jẹ́ o. Ká ṣàmà ṣọ́ra ṣe. 0913655 6952. Kí ni àpẹẹrẹ tẹ́ ẹ rí gan tẹ́ ẹ fi mọ̀ pé èyí ni Èdùmàrè yàn? 0913655 6952. Abala àkọ́kọ́ nìyẹn sà, ìyẹn abala ìrìn àjò ìfẹ́. Báwo lẹ ṣe rìn tẹ́ ẹ fi débí? Èbúté ire lọkọ̀ yẹn gúnlẹ̀ sí o. Adúpẹ́ alhamdulilayi. Hello, ẹ̀kalẹ́ o. Ó dáa, ẹ yẹ̀bá kẹ jẹ́ lòmíràn ó wọlé o. Ẹ̀kalẹ́ 0913655 6952. Hello, ẹ̀kalẹ́.
1: Ẹ̀kalẹ́
0: o. Ẹ ṣeun.
1: À ń pè yín láti ìlú Òkèlá.
0: Ìlú Òkèlá.
1: Bẹ́ẹ̀ni, à ń gbádùn yín pẹ̀lú prógáàmù tẹ̀ ń ṣe.
0: Adúpẹ́ o.
1: Mo ṣẹlẹ̀ pé ó kọ́ àwọn èèyàn ní gbogbo àwọn oríṣiríṣi ìyẹ́ ayé fún àwọn tó bá fẹ́ gbọ́n. Orí fúnfún ni mo gbádùn prógáàmù yẹn dáadáa.
0: Adúpẹ́.
1: Tó bá jẹ́ ilé tí ìfẹ́ wà, ó yẹ kí ọkọ àti ìyàwó tí ìfẹ́ tó jinlẹ̀ dáadáa ó wà láàrin wọn. Torí fúnfún ni a sì mọ nǹkan tí dáàdì wa fẹ́, àmọ́ nǹkan tí dáàdì wa ò fẹ́.
0: Ẹ ṣeun. Ẹ wá farabalẹ̀ gbọ́ mi báyìí. Ṣé ń gbọ́ mi? Ìbéèrè mi rèé lábala àkọ́kọ́ lórí ètò yìí pé kí ni àpẹẹrẹ tẹ́ ẹ rí tẹ́ ẹ fi mọ̀ pé dádì wa yìí ni ọkùnrin náà tí ó tọ́ láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi ń kànlẹ̀kùn nígbà yẹn? Kí ló dé tó jẹ́ pé àwọn lẹ ṣí fún?
1: Torí fúnfín ni mo wò ó, mo sọ́dún wọn dáadáa, mo rẹ̀ yí pé àwọn ló kájú ẹ̀.
0: Wọ́n kájú ẹ̀? Ṣé ní ti ìrísí ni àbí ti wà àbí ti àpò?
1: In any way
0: wọ́n kájú ẹ̀. Ẹ ṣeun gan ni, ilé yín ò ní dàrú o. Ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ yé yín nìyẹn. Ẹ káàbọ̀ sórí ètò.

0: kéékèé.
1: Ok.
0: Mo sá rí ọmọ méjì ni wọ́n jọ rìn. Wọ́n á rí pé àwọn ọmọ tí mo wò yìí, mo wò ó títí náà, wọ́n máa rí farabalẹ̀. Mo ń gbé kàdúná gbà yẹn ni. Mo dé báyìí, mo sá rí pé wọ́n máa rí farabalẹ̀. Ó ti tọ́jú rẹ̀ tutù. Mo bá kọnu ìfẹ́ sí i. Lẹ́yìn ọgbà ìgbàlẹ̀, mo rí gbọ́dọ̀ lọ. Kò sí láti ìgbà yẹn, láti December.
1: Ẹ mọ jẹun dàyín láàmú déètì.
0: December 83.
1: 83.
0: 83 ni mo ti fi marí.
1: Ìgbà yẹn ìyẹlẹ́jà ń ṣọmọge lọ́wọ́ ní Chicago.
0: 83 ni mo ti marí. Lágbèrè àwọn ìyàwó.
1: Olúwa ṣeun.
0: Orúkọ tèmi ni Abániṣe ọmọ tápà ní tèmi lórí ọ̀fọ̀ garage.
1: Abániṣe ọmọ tápà Èdùmàrè a máa bá yín ṣe o. Ẹ̀mí gígùn àtàláfíà lẹ́jọ́ máa fi lò ó. Ẹ jèrè àwọn ọmọ t'Olúwa fún yín o. Inú mi dùn, ẹ bá mi kí mọ́mì náà o. Ẹ sọ pé ṣèyí ń kí wọn o.
0: Ọ̀gẹ̀ mọ́mì ọ̀gá ṣèyí ń kí yín o.
1: Ọ̀gá ò tí ì sí mẹ́. Ọ̀gá ò tí ì sínú ṣèyí. Ẹ pè ń ṣèyí sápá lábẹ́. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
1: Ẹ̀ka alẹ́ mà.
2: Ẹ kú ètò.
1: Àpẹẹrẹ wo lẹ rí tẹ fi mọ̀ pé èyí ni ẹni tí ọkàn mi yàn nígbà tẹ pàdé dáde.
2: Ìṣesí wọn nígbà yẹn. Ó jẹ́.
1: Ó yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin tẹ ti pàdé rí. Ẹ̀lẹ́ o.
2: Ìwà wọn. Ìrìn wọn. Kò ló jẹ́ kí mọ̀ pé eléyìí tọ́lọ́run yàn fún.
1: Pé èyí ni ẹni náà. Ìwọlẹ̀ ni tọkàn mi yàn. Ìwọlẹ̀ ni tó jókòó sórí ọkàn mi. Ìfẹ́ mi o. Ìfẹ́. Ẹ bá mi kí dádì.
2: Má kí wọn.
1: Èṣù ò ní yà yín o.
2: Àmì.
1: Ẹ máa bára yín dalẹ̀ o.
2: Àmì.
1: Ẹ ṣeun. Hello, Eka Leo.
3: Eka Leo.
1: Yes, sir. Ibole tin pe wa. Ibole wa te tin pe wa yi o.
3: Thank you, wa.
1: Ka Olorun ṣeun. E ti laya nle.
3: Be
1: do. Oda, nje apere wo le ri ti e fi mo pe are wa yi gangan. Ló máa jẹ́ aya.
3: Ẹ tọ́, mo rí àpẹẹrẹ púpọ̀. Ẹni tí ọkàn mi fẹ́ ni pé ẹni tí ó jẹ́ aya ìyá fún àwọn ọmọ mi. Inú mi sì dùn pé ayọ̀ náà lájọ.
1: Ṣé bẹ́ẹ̀ kan ṣe rí ilẹ̀kùn bẹ̀rẹ̀ sí gbọ́ pé eléyìí ni yóò jẹ aya mi? Àbí ó ní àwọn nǹkan kan tẹ́ kan wò wọ́n lá pé bóyá ìlú ẹ ni mo ti wò pé àwọn ìlú ìlú tó súnmọ́ ìlú wa ẹlòmíín máa ní ọmọ tóró jọmọ ìlú mi nú gbogbo ọmọbìnrin tí máa ti kọ́kọ́ pàdé.
3: Ṣájọ àti bíútì àti kárátà àti ìwà.
1: Ntòsó mọ papọ̀ ó pọ̀. Ìplẹ́ntì lọ bá dé lọ́dọ̀ tiyín o. Ó kù ṣẹ́jú méjì máa lọ ṣẹ́ka polówó ọjà. Kí n sáré jà yín sí ta ń ta. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀lú ẹ̀ka alẹ́ ta.
1: Ẹ̀ka alẹ́.
4: Ìbálò ní sọ́run sẹ.
1: Arákùnrin Emmanuel. Ẹ jẹ́ kí aago mẹ́wàá lù kẹ́ tó pè padà. Kí n sì yanjú ọ̀rọ̀ ìrìn àjò òfẹ́ yìí náà. Abala ìrìn àjò òfẹ́ la wà. Mẹ́ta la abala tó ń bẹ lórí ètò yìí. Abala àkọ́kọ́ la ṣe wà yìí o. Abala ẹlẹ́ẹ̀kẹta lèmi àti Mr. Emmanuel yóò ti pàdé ara wa. Ẹ ṣeun gan-an ni. Mr. Emmanuel ni arákùnrin tí mo sọ̀rọ̀ wọn fún yín níjẹ̀jọ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ wa kí àwọn náà kí wọ́n lè máa rìn kébé bí èmi àti yín ṣe ń rìn láwùjọ. Wọ́n nílò ìrànlọ́wọ́ iṣẹ́ abẹ

dédé àsìkò yìí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe packed smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gógó lọ̀rẹ́ àgbẹ̀.

0: ṣeun lálẹ́ tòní ní ìdílé alábala ìdílé aláyọ̀ a ṣe àgbéyẹ̀wò ọkàn nínú àwọn èyí tí ó ní ṣe pẹ̀lú ìdílé aláyọ̀ bàbá Bankole làgbà lálejò tí wọ́n bá wà fún àwọn lọ́kọláyà láyé òde òní nímọ̀ràn bàbá Bankole láti ọwà Kajọlá ẹ mọ̀ ká lẹ́yìn o kásùn láyọ̀ tó abala tí a wà náà ni abala ìdílé aláyọ̀ ẹ̀yin tí ẹ ti fọ̀rọ̀ ránṣẹ́ labala ti ẹgbà mi nímọ̀ràn ẹ kàn ṣe sùúrù ṣẹ́jú díẹ̀ ká tó bọ́ sí abala yẹn ẹ ṣe wọn.
1: Ẹ ṣe gan-an ni ìdílé tí a lè pè ní ìdílé aláyọ̀ náà ló ń pè ní ideal home. Ìdílé ó comprise bàbá ìyá àtàwọn ọmọ. Kó láì wá jẹ́ ìdílé aláyọ̀ bàbá gbọ́dọ̀ mójú sí ẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú ilé. Kí ìyá náà dẹ̀ mójú sí ẹ̀ gẹ́gẹ́ bí ìyá nínú ilé. Káwọn ọmọ náà dẹ̀ mójú sí ẹ̀ nínú ìdílé gẹ́gẹ́ bí ọmọ tó dáa bí ọmọ rere. Kò síbi tí ọkùnrin àti obìnrin ti pàdé. Anywhere lèèyàn ti lè come across ìyàwó tiẹ̀. Àmúdá kéèyàn fẹ́ ìyàwó àìdílé. Kì í ṣe ìyàwó kí a lọ fi fẹ́ nílé ijó. Tàbí pàdé mi títì. Láyé ijó àwọn kan àtàwọn pèlú alárinà. Aláìna wọn ò ti mọ dídè obìnrin tó bá fẹ́fẹ́ tàbí ọkùnrin tó fẹ́fẹ́.
2: Òun ló máa jẹ́ bí middleman.
1: Middleman láàrin ọkọ àti ìyàwó.
2: Ọkọ àti ìyàwó tí ó fojú wọn mọ́ra.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣeun. Tábá wa ń sọ nípa ìdílé aláyọ̀. Kí ni tó yẹ kó jẹ́? Because ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí. Kì í fi bẹ́ẹ̀ ṣe ìdílé aláyọ̀ àmọ́ torí ká ṣàjọ wa torí ọmọ.
1: Ẹ ṣe gan-an ni gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìdílé aláyọ̀ ìbàbá number one bàbá. Lẹ́yìn ìgbà tí bàbá bá ti fẹ́ ìyàwó ẹ̀ tán tí wọ́n méjì tán ti fẹ́ra tán ti fi tìfẹ́ ti wọ̀ wọ́n láàrin ọmọwọ̀ ọmọ ò tí ì sí o bàbá gbọ́dọ̀ mójú sí ẹnu ilé. Nípa jíjẹ mímu wíwọ aṣọ àti ilé tí ìyàwó máa gbé. Ìyá níjọ àwọn ìyá wa wọn máa ń ran bàbá lọ́pọ̀ yìí kò ju ayé sìn. Aṣọ tí èèyàn bá di gbà nígbà náà lèèyàn wọ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ a ní sọ pé kí ìyàwó má ṣe ọ̀nà lọ fọ́kọ. Láyọ̀ àwọn ìyá wa máa ń bá bàbá lóko ni àwọn máa já ata. Bàbá ọmọ kọlẹ̀ nígbà míì àwọn èèyàn máa lé wọn máa lé ìbù sí orí ebè bàbá ọmọ gbé. Nígbà táwọn ẹ̀dọ́ lọ́ọ̀rọ̀ àjù tó pé gbogbo obìnrin náà tí ọkùnrin ń kàwé obìnrin ń kàwé síbẹ̀síbẹ̀ a lè sọ pé ó da ayé ṣe kí ìyàwó mọ̀ wúlò ni ó gbọ́dọ̀ fún ọkọ ní ọ̀wọ́ respect maximum respect. Inú ìwé ọlọ́run gan olúwa mi náà sọ ká máa kọ́ kí ìyàwó máa gbé ọkọ ẹ̀.
2: Ìyàwó gbúdọ̀ bọ̀wọ̀ fún
1: ọkọ ẹ̀.
2: Ẹ ṣeun. Tábá wa ń sọ nípa ìdílé a ti sọ pé bàbá ìyá àti àwọn ọmọ ṣùgbọ́n tí ó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ni àyíká wa láwùjọ ta wà yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n máa ń retí púpọ̀ jù lọ́dọ̀ ọkùnrin ṣé kò ní ojúṣe tó yẹ káwọn ìyá náà ṣe yàtọ̀ sí wípé kí wọ́n kàn show respect fọkọ lẹ́yìn pé kí wọ́n kàn fi ìbọ̀wọ̀ kọ́kàn bọ̀wọ̀ fọkọ wọn kan nírẹ̀lẹ̀ pẹ̀lú ọkọ wọn kí làwọn nǹkan míì jẹ́ tún rò pé.
1: Láyé jọ̀hún àwọn ìyá wa wọ́n mọ bábà wa fọ sọ yàtọ̀ fún nẹ́dídà nìkan wọ́n á fọ fún bàbá wa láyé obìnrin ò kí ń sọ ọmọ rẹ sẹ ṣùgbọn bí ọmọ rẹ sẹ náà lè jẹ fún wa fún ọkọ
2: bí ọmọ rẹ kásápè wọn ní
1: olùrànlọwọ fún ọkọ wọn máa ń ran ọkọ lọwọ ní john dáadáa bí bàbá bá tó bá gbé nǹkan tẹ́jẹ́ lẹ̀ màmá wọnà ata bọ́sọ̀rí ata tẹ́lọ̀ ata inú agbọ́dọ̀ fi ṣe ọbẹ̀ fún ọkọ àwọn.
2: bọ́ láyé òde òní káti sọ ti aláṣọ yẹn ọ̀pọ̀lọpọ̀ nú àwọn obìnrin òde òní wá ní ayé ti lajújú yẹn lọ tó o bá lè ra washing machine fún mi mi ò lè máa fọwọ́ fọṣọ o á jẹ́ pé wọ́n ló máa wá bó ṣe máa fọ aṣọ ẹ tó o bá lówó washing machine wàá ṣáà lówó dry cleaner tí wàá fi máa sanwó fáwọn tó ń fọṣọ ń ta kí lè rí sílẹ̀.
1: arabi tá a báyé délé nínú ọ̀run tí o gbọ́ ẹbí tó bó fi rí kí ló ń jẹ́ washing machine jọ̀hún washing machine tá à ń pè é tá à ń sọ iná kò lè fọ sọmọ bíi pé yẹn fọwọ́ fọ aṣọ. ara o kò lè fọ
2: mọ
1: kò lè fọ mọ
2: àwọn
1: ètè tí aṣọ kan wà tó yẹ pé tọrọ bá fọwọ́ gbó báyìí dáadáa ìdọ̀tí ò ní sí lára ẹ èmi náà ni washing machine ni but mi ò yí lò ó torí pé mo ti rí ìrísí washing machine ẹ̀pọ́n obìnrin náà ni pé kó kó aṣọ lodò àmọ́ ń sìn tó yẹ pé àti ilé náà láti bomi ilé náà láti bomi
2: lọ́sọ̀gbọ́
1: tí ẹ kẹ́ domestically gbogbo ẹ̀kọ́ àtà inú láti ṣe ó yẹ kí obìnrin kó lè máa fọ aṣọ ọkọ ẹ̀ tí ò bá sí kọ́nù ńkọ̀
2: tí kò bá sí
1: kọ́nù ńkọ̀ tí ọkọ bá ń ṣe ojúṣe tó yẹ kó sínú ilé.
2: ẹyin tí ẹ ń gbọ wa abala ìdílé aláyọ náà la wà lórí ètò wa ètò yín kásùn láyọ alẹ ọjọ monday ẹ jẹ kí a sáré fẹsẹ rajó tá a bá padà dé èmi àti bàbá wa bàbá bankole
1: ọmọọba kájọlà
2: ọmọọba ìlú kájọlà ọwa kájọlà náà ni àjọ wa lórí ètò lónìí. mo mọ pé ẹyin èèyàn ń ní béèrè kan tàbí méjì ẹ ṣáà máa tẹ àtẹjíṣẹ béèrè yín sí orí facebook wa orí whatsapp at diamond 87 fm ni lórí facebook lórí whatsapp wa 091-36-556-864 èmi àti àfọ̀rọ̀jọ mi toro lórí ẹ̀ à á dà yín lóhùn níwọ̀nba tí ó bá yé wa mọ́ torí ẹnìkan kì í gbọ́n tán ẹnìkan kì í mọ̀ tán ó ń bọ̀ náà.

0: gbogbo eyin ti e n follow wa lori Facebook ti e de n comment oju oni ti yin o funke omi yale adedeji o adedayo komo lafe mo trayo abigail segun owo ade ani ikaye pen ani ikaye
1: mo lero wipe eyin baba ati mama te wa ni di ero radio yi en fokan ba wa bo nti an so na ni pe bo ti se ye ki idile ori kini eti mo fe bere lowo alejo wa bayi ni pe kini awon nkan to ma sele ninu idile ti ki fe je ki idile je idile alayo awon nkan wo lero ko ma sele to ma nfe je ki idile ma je idile alayo ti o kan je pe asa wa nbe na ni ti laye ma so na ni tori ba se wa lode oni opolopo oko ati awo kan bara won gbe tori ntaye owi be ati wa gbo ko luwa re oko ko won mo ka fun luwa re ni ati wa gbo ka tun ko iyawo eleyi ile won mo ka fun luwa re ni
2: oni nkan ti oko le se to je pe o le ma ba ya won je o de ti awo na le se ti mo ba ko won je to ko ba joju senu ile o bere ka ko le fada ko si obe ti oko ba suju spa pa ju lo ni pa jije mimu ko si obe le fada eri pe mama so pe to responsibility oko ni lati provide onje mimu aso ile fun yawo subo yawo na godo ran kolo oko gboro je nti o ma gba maran lori yawo won fi yawo seru na Obeni, if you meet a woman, if you treat them better, it go better for you.
1: If you
2: meet a woman,
1: to papa di obere,
2: if you treat her better,
1: to talk to her better,
2: it will be better for you.
1: You definitely
2: have one. So, ko si yo kone ti o talk to obere, to obere ni moju. And ni a yo to obere, ti obere ba je obere ni si na, o kone like a lie. Oje major aspect of life fun bere ti ki si gba maran ti gboro soko lenu
1: ti ba ti gboro soko lenu
2: ti gboro soko lenu
1: oni je dile olayo
2: tabi to ba jo le loju whether in terms of beauty tabi pe loju oko lo aye lati ba tori to a fi atori nkan si nkan lo lohun obire o mi o ni mo pe tori oko lo lohun so fun ko fi dan oko pe je yo gba pe orun se le abun ko le se gbogbo ti n ba ni ọlọrun ni a tóbi rẹ bá ti gbọrọ sọkọ lẹnu tó dìjọ rẹ lójú bóyá ẹwà ló ń jọ lójú ni o yóò kàwé ni ó jọ kọ lọ ni o ó lówó jọ kọ lọ ni o ilé ọhún ò lè tòrò olúwa mi ni ọrọ náà ni pé kí obìnrin máa pe ọkọ ẹ olúwa mi olówó bá sọ pé kọ ìyàwó kó máa pe ọkọ ẹ ní olúwa mi.
1: Jáde léyìí tí a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí ẹ máa ti sọ tó gbà méjì pé obìnrin kì í ṣerú ọkùnrin obìnrin kì í ṣerú ọkùnrin tàbí jù bẹ́ẹ̀ lọ létí sọ èyí náà ló dẹ̀ wá fa ntí àwọn kan wá ń gbé póyì ẹnu nísìn tí wọ́n ń pe equal right bákan náà lọkùnrin àti obìnrin ó yẹ kí wọ́n jọ rí bákan náà ni débi pé obìnrin míì gan mọ̀ pé kí lọkùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe kí lẹ rí sí yẹn.
2: Ibi tá a báyé dé ni láyé ijó òun ọ̀pọ̀ obìnrin ilé náà máa ń jòkó sí leta lọ́nà àwọn ọkàn lọ́lọ́kọ àmì ọ̀làjú ti dé ìsìndé pò pé èmi òjú ọ ìwọ òjú ọ ó ti wà láàrin ọkùnrin àtòbìnrin ọkọ àtìyàwó ní nàìjíríà tó ní o èmi òjú ọ ìwọ òjú ọ kò dẹ̀ kórí bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ara tradition àṣà ni pé kóbìnrin gbọ́tẹ̀fà tó bá jẹ́ kó tẹríba fọ́kọ ẹ̀rọ tí a bá yẹ délé ni mo ń gbọ́ lórí orílẹ̀-èdè kalẹ̀ nígbà ní àwọn obìnrin ká máa fún ọ ní 50% àwọn pọ̀jọ ọkùnrin lọ ẹ pọ̀jọ ọkùnrin lọ́tọ̀ ṣùgbọ́n wọ́n ní kíní kan tó kíní kan mi ò mọ bá ṣe ń pòwe ní.
1: Àti ẹ̀ ní sọ pé kíní kan pé egbò jẹ́ egbò ilé ká máa gbé kọjá lọ́rọ̀ oúnjẹ náà.
2: Kò sí.
1: Adẹni fi ibi
2: orí
1: àyífi tẹ́lẹ̀
2: bẹ́ẹ̀ni ntọ́kùnrin lè ṣe tóbìnrin lè ṣe lọ́pọ̀jù ṣùgbọ́n ẹgbò pé yẹs àánà títí báyìí tó báyìí mo ní fẹ́ bọ̀ fọ́kọ ẹ obìnrin bá fẹ́ jèrè ọmọ ẹ gbọ́dọ̀ bọ̀ fọ́kọ ẹ tó bá fẹ́ rírì ọmọ jẹ ó gbọ́dọ̀ bọ̀ fọ́kọ ẹ.
1: Ìmọ̀ràn yín fún ọkùnrin àti obìnrin ti ile yen o fi be dun ti won fori ti kini moran yin fun won
2: ah suru na ni o be ti ni suru la fi nso ko obirin
1: be ni
2: suru ni ti be an ba wo dada gbogbo le ko si happy home enjoyable home lo ko ju an tolerate ara wa ni
1: kini mo ran yin fa won na
2: ah adura ni o poju yesu o be bi to ba ti dun le su n gbe le bless
1: baba en gbo be gan o
2: ah so aso le juma
1: lo a be je po be lo lori te fe ran ju
2: ah ki so be bo mo like o be ngba yin
1: okay
2: ki bi so aso le suma de duro si afi kan je ka dura po kan ni be lohun kan ni be lohun kan ni ma be lohun tori ko se n to fe ko je ko yo Aye oni di mo lohun
1: amen
2: agba olohun abira pelu bismillah asi pare pelu alhamdulillah
1: amen
2: eyen loko laya mo be yin gbogbo ti kude kule e ba e lo wa solution so ra yin papa julo eyin okunrin obirin o kin seru o asi ni omo ni mi oluwa omo ni ire re bi o fa se lo wa lagbara be lo mo deri o ja ton ba ti wo afi kokunrin o ko so re be o ko le obirin lo le to loko bo bi ko lo bi lo nile to lo bi lo nile lo lo mo le a si gbadura pe kan bi ma kuku wa kan ku saju wa so ki awo okunrin afi ka sora wa ka toju obirin wa ka mo so won deru
1: e seun sa mo dupe o un na le ti gbo yen latenu baba ba nkan ni be ba ni a oro kan to n gbe yin lokan e le pe wa lori studio line yi e le fi oro ranse si atokun leyin eto lori 070 3794 4104 eja fese radio ka to tun bo si abala to kan e seun gan ni o

0: Hello.
1: Hello, Akobi.
0: Yes,
1: To share Polo.
0: Ekalesa.
1: Never go on in Daru.
0: Ami.
1: And your long money like a quick lap.
0: What I be?
1: And tea, I want your son to be. Una the minimum of support, cooking a yaku change in number.
0: Okay.
1: Then, I want to send the sea. Go likely, go send it. To buy the queer, I want. You see, Sanet on Fishend, you see. No, any low. Likely, only number any likely that we are father.
0: Okay.
1: But you value that father. To buy your Christian, you want?
0: To buy your Ori or not, to live it that way, your father. Could that way, your father, fun?
1: Turn about to buy the banning Sanet to live free way that father. Could that father fun? Because
0: gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé èmi kìí ṣe alásopọ̀ tọkọtaya ṣùgbọ́n àwọn èèyàn máa ń tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ètò nípa mò ń wọ́kọ̀ mò ń wá aya. Lẹ́tà kan tí mo rí gbà lélẹ́yìí o, arákùnrin kan láti Òmùaran ìpínlẹ̀ Kwara wà níbí. Wọ́n ní Òmùaran làwọn ń gbé. Wọ́n jẹ́ ẹni ọdún 52. Wọ́n jẹ́ ọmọ 52 years. Wọ́n ti bí ọmọ mẹ́ta. Wọ́n ń gbé nílùú Òmùaran, ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, local government. Wọ́n ń fẹ́ obìnrin tó lè fẹ́ wọn. Bí o bá ṣe ọ̀gangan yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lẹ́yìn ètò. Bákan náà ni arábìnrin. Christian ni bàbá àti Òmùaran yẹn. Bákan náà ni arábìnrin kan níbí. Wọ́n jẹ́ Mùsùlùmí. Ọmọ 47 years ni wọ́n. Ọmọ 47 years ni wọ́n. Tí o bá ṣe ọ̀gangan yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lẹ́yìn ètò. Ó jẹ́ méjì. Àwọn lẹ́tà tí mo gbà pọ̀ o, ẹ jẹ́ wọ́n bóyá máa rí kan kà sí náà. Ẹ jẹ́ ń gbé àwọn ìpè tó ń wọlé yìí ẹlú ẹ̀ kalẹ̀ o. Yes, sir.
2: Hello.
0: Ekale, sir.
2: Alhaji Abdulrazak. What do you mean to long for Nashi Share?
0: Ugo, I want to wani share and go.
2: I said, I'm going to go.
0: Eshion, can you more on you for what I've
2: Ni shoki. O bene nye. Ti uba ti fe wala fun are nli oko. Ibu kwa unya zin sola taro. If to ba je pe ko fe si rara ko je koko e mo.
0: Okay.
2: To ko ba ti pada mo ko ni sinu pe bi o nge kini kan be yen. Eni ti mo ti fe ri o nyo mi lenu
0: ese n fowo o si tun fi owo ranse o
2: si n fowo ranse si mi mi o de fe owo yen ko je ko han so ko e to ba mo pe looto ọkàn ò sí kankan ṣàbúrú kankan pẹ̀lú ẹ̀ kó tètè jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ kó dẹ̀ pé for the last time mọ́ pè mí mọ́ n tí ó ń ṣẹlẹ̀ yìí kò ti jẹ́ kọ́kọ́ mi gbọ́ fẹ́kẹsẹ̀ ẹni ọ̀ ní pè mọ́.
0: Ẹ ṣeun.

0: Adédayọ̀ láti Àjẹgúnlẹ̀. Wọ́n ní ọmọbìnrin ọ̀hún ti ṣe àṣìṣe láìsọfọkọ rẹ̀ láti bẹ̀rẹ̀ pé ó ń gbowó lọ́dọ̀ ẹni tó ti fẹ́ rí. Wọ́n ní ó ti ṣe ọ̀rẹ́kùnrin rẹ̀ yẹn tẹ́lẹ̀. Ṣe ni ẹni tọ̀hún fẹ́ dọ́gbọ́n fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kó bá nílé ọkọ̀ tó wà, kó dí gbogbo ọ̀nà tó lè fi bá a sọ̀rọ̀ àti orí ẹ̀rọ ayélujára àti fóònù. Ẹ ṣeun, adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wà dá sí. Mo mọ̀ pé ọmọbìnrin ọ̀hún náà yóò ti rí ọgbọ́n kan mú tàbí méjì nínú àwọn ọ̀rọ̀ tí ẹ ti fi ránṣẹ́ sí. Ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ gbìyànjú láti pè tẹ́ ẹ láǹfààní àti wọlé. Bí ẹ bá ní ìrànlọ́wọ́ tẹ fẹ́ ṣe fún arákùnrin Emmanuel, ẹ lè pè atọ́kùn lẹ́yìn ètò lórí 0703794-4104. Ẹ ṣeun, ohun ọmọkùnrin náà kóun náà lè fi ẹsẹ̀ rìn. Àwọn dókítà òyìnbó sì sọ pé ó ṣeéṣe, kódà nílé ìwòsàn ìjọba wọn ni ó ṣeéṣe. Láì rìnrìn àjò lọ sílé òyìnbó lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ó ṣeéṣe. Bí a bá rí ìrànlọ́wọ́ fún Emmanuel, Olúwa Ọlọ́run Olódùmarè yóò bùkún fún ẹ̀yin náà. Bí ó bá ní ohunkóhun tí ó ń dùn yín lọ́kàn tí ẹ fẹ́ kí ọmọ Nàìjíríà gbà yín nímọ̀ràn lé lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé, ẹ lè pe atọ́kùn lẹ́yìn ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0703794-4104 0703794-4104. Àtèmi àti yín ká fayọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò Kásùn Láyọ̀ alẹ́ ọjọ́ Monday. Títí dìgbà náà, ire àti ayọ̀ kò ní fi ọdẹ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ibi ò ní ṣe yín, ibi ò ní ṣe àwọn olólùfẹ́ yín. Kájọ fayọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ. Èmi tí tòótọ́ Olóyédè Ṣèyí Jacob Àkọ́bí mọ̀lẹ́bí Balógun Ọ̀fẹ́ lálàálẹ̀ ọjọ́ Monday. Ẹ jẹ́ ń jẹ́ṣẹ́ pàtàkì fún yín mò ń bọ̀.
1: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
2: Ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gùn. Tọ́fin sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yúnni. Àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò, tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́tọgbọ́, igbó ti dí, ó ti tọ̀nàtọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
3: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ̀ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìṣètò àti ìsanra. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793. Lẹ́ẹ̀kan sí 0706679793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206. Lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn, torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn, àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin, àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ile igbonse laarin okunrin si obirin apere wo ni iwo yo ma ri ti o ba ni arun oju ara tita riro ti o ba fe seyo kuro kuro loju ara ati gbogbo ara ara yiyun ara jijaje inu re yo ma kun eyin riro ara tita ara gbigbona ito re yo ma yellow pelu iba lore kore ara gbigbona lati nuwa internal heat nkan yo ma rin kaakiri ara re tabi ki nkan funfun ki o ma jade loju ara re ti obirin o ba tete mojuto arun oju ara o le se akoba fun alejo obirin o de le dena ere igbeyawo ti okunrin o ba tete se itoju arun oju ara o le so omi logbologbo okunrin di omi lasan ele le se akoba fun ere igbeyawo ni ile ise Miracle Herbs International olootu iseto ati se aridaju ogun iseto leyin opolopo imo ijile ati ise iwadi ilera yo si je ti e lagbara olohun ma wo ara re niran kan si wa ni ile ise Miracle Herbs International ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi isale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 kini apere ti iwo yo ma ri ti si waka je ki ororun sun daada eyo re yo le bi eyo omode inira gbegbe pelu tita riro ki o to seyo iwo yo si ma laagun sibe sibe sere sere ni o ma jade tabi ki o ma wa rara o ma ngba akoko pipe ki eyo to jade eyo yo ma seku sinu bladder ni gbogbo igba eyo fifonka bi ina weather ti o ba tete dide iwo yo seyo sara tabi ki eyo ma ni control ibi to ba joko lo nseyo si iwadi ijinle fi ye wa wipe apoju erin jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete itoju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri o ni won fi kan sara si wa ni won fi pe wa lotun ni won fi pe wa losi iwo na ma bo tori aisa ne pa memora ke pao tun mi sita ke tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba ti na tru o bai koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi isale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti e ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o e je ka toju okan wa daada tori okan wa lo lu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress ele ele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wi pe bi suga ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe ele ele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje ka kiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbianju ki o toju

0: rẹ̀ dáadáa eléyìí lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yíká ara àti láti dá ẹ̀jẹ̀ padà sọ́kàn wa eléyìí lè fa low blood pressure tẹ́jẹ̀ bá dí yóò nira láti gbé ọwọ́ àti ẹsẹ̀ dáadáa àti láti fò sókè fò sódò àìtọ́jú iṣan ara ó lè ṣe àkóbá fún obìnrin tí yóò máa mú nǹkan àlejò máa wá púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì dúró lásìkò
1: ìwọ sá ti máa bọ̀ wá sí iléeṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgwá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 o náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọmbà eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 tí iṣan kò bá lè gbé ẹ̀jẹ̀ síbi nǹkan ọmọkùnrin dáadáa bóyá penavein block ó lè ṣe àkóbá fún ọkùnrin yóò sì sọ di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya rẹ̀ tí iṣan inú ìrìnà rẹ retina vein bá da iṣẹ́ sílẹ̀ eléyìí lè fa kí o máa rí kùrukùru tàbí kí ìrìnà rẹ da iṣẹ́ sílẹ̀ tàbí kí ìrìnà wa máa wa omi ìpè tí a péjú sòkú tí a bá ṣe bẹ́ẹ̀ fún aláàárẹ̀ ó ṣeéṣe kó má kú yóò ní àlàáfíà àwọ́ká àlàkú ègbé aromọléegun àrùn iṣan ara ni pàápàá jùlọ lásìkò òjò tàbí àsìkò òtútù jàǹjàǹ ọwọ́ jàǹjàǹ ẹsẹ̀ ẹsẹ̀ wúwo láti gbé ọrùn ọwọ́ ọrùn ẹsẹ̀ ọrùn èjìká orúnkún ìbàrá àdí àti bẹ̀rẹ̀ ìnira àti jòkó wàhálà ńlá àti dìde ìnira kódà ìwọ kò lè rìn láì lo pọ̀pá o ní àlàáfíà ní gbogbo ara àti oríkèríkè ara rẹ eléyìí rí bẹ́ẹ̀ torí iṣan ara rẹ ti da iṣẹ́ sílẹ̀ ẹ jẹ́ kí a tọ́jú àwọn arúgbó wa ọwọ́ kan ẹsẹ̀ kan ti da iṣẹ́ sílẹ̀ àìróorun ṣùgbọ́n ẹsẹ̀ gbígbọ́n a ó ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kí ni nǹkan tó ń fa àìlera ara rẹ ọlọ́run ọba ìwòsàn yóò wù ẹ́ sàn a ò ní fi àìsàn lògbà àmì nìkan kò tó dìde wúyà fún ìtọ́jú ara rẹ má sọ pé mo ti náwó mo ti gbìyànjú kò ṣiṣẹ́ kàn sí wa ọlọ́run yóò lò wá láti dá àlàáfíà padà sí ara rẹ àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgwá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 o náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdìẹ̀kudiẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ ọlọ́run ọba lọ́ba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ́ sàn lágbára ọlọ́run.
2: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, òògùn jẹ́.
3: Ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò ní bí rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò. Lọ́ fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kú rìrì. Kẹ́sẹ̀ ó máa kú rìrì. Ojú ẹni ó máa wò bàìbàì. Kára ó máa yún ni. Àìlèṣe déédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin tí ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí. Máa bọ̀ wá sí iléeṣẹ́ Miracle Aba International Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Lọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́tọgbọ́ igbó ti dí. Ó ti tọ̀nàtọ̀nà ọ̀nà ti gbàyà. Má wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra. Ẹ máa pè sórí nọ́mbà yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 iléeṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògbà.
4: Relationships shouldn't be this stressful.
5: Opoku.
6: Omi.
5: I told you that don't call me mommy, call me sweetheart.
6: Sweetheart.
5: How are you?
6: I'm fine.
5: Are you okay?
6: Yes, I'm okay.
5: Yesterday you sleep well.
6: Omi, na me too one
5: time. I said talk to the phone.
7: Hey,
5: you sleep well?
6: Yes, I sleep well.
5: Okay.